0: Brown.
1: Tuwa Niyano Sakpati.
0: Then Imoda Kotel.
1: Ilori Kwara State.
0: Telephone
1: 08032404977.
2: Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tó bá ti ẹnu wòlíì jáde ó di àṣẹ. Fún gbogbo ọwọ́ tí wọ́n jẹ́ kó rí àmì ṣe mo kí ọ kú oríire. Bó ti ń jáde lọ láàárọ̀ yìí, mo fẹ́ jẹ́ kó fi etí gbọ́rọ̀ lórí àwọn ohun tó nílò láti mọ̀ àti ohun tí Ọlọ́run fẹ́ fún ayé rẹ. Bí mo ṣe fi àǹfààní ìkẹ́sí bàbá mi, wòlíì Fẹ́mi Dáìró JP láti tẹ̀síwájú nínú ohun tọ́lọ́run ní fún wa fún òwúrọ̀ yìí. Jẹ́ kí n sọ kinní kan fún ọ, bọ̀ọ̀bá ti ń bọ̀ wá, ìwọ ṣàtìrí dájú pé òmu omi dání, kò dẹ̀ máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀. Ó máa jẹ́ àkókò alágbára púpọ̀. Dádì lóòórọ̀ yìí kí Ọlọ́run fi ràn yín sí wa.
0: Ògo ni Fọlọ́run lókè ọ̀run.
3: Hallelujah.
0: Mo kí ọba ọ̀run ní gbogbo ayé.
3: I salute the King of Heaven all over the
0: universe. Mo mọ̀ kí gbogbo ọmọ Nàìjíríà níbi gbogbo tẹ ti ń gbóhùn mi.
3: And I'm greeting all Nigerians where you can hear me from.
0: Àmì ni kó o ṣe níbi tó wà.
3: I want you to shout amen where you are.
0: Mo sọ àsọtẹ́lẹ̀ sí ọ.
3: I prophesy to you.
0: Bó o ti ń jí láàárọ̀ yìí.
3: As you wake up this morning.
0: Agbára Ọlọ́run kó bá mi dàpọ̀ mọ́.
3: Ah, mi Jesu.
0: Gbọ́ọ̀rọ̀ Olúwa láti ẹnu mi.
3: Hear the word of the Lord from my mouth.
0: Bó o ti jí láàárọ̀ yìí.
3: As you wake up this morning.
0: Ayé rẹ kó wọnú àánú ńlá.
3: Ah, mi Jesu.
0: Ẹni tí ayé rẹ nílò.
3: The person your life needs.
0: Tó mọ̀nà ibi tó ń lọ.
3: That knows your destination.
0: Ah, tó máa fà ọ́ débẹ̀.
3: And we definitely take you there.
0: Pẹ̀lú àṣẹ Ọlọ́dúnmọ́ni.
3: By the authority of the Most High God.
0: Ìwọ àti ẹ máa pàdé.
3: Ah, mi Jesu.
0: Mo sọ tẹ́lẹ̀ sí ọ.
3: I prophesy to you.
0: Nínú yàrá kò ṣeé ṣe.
3: In the room of impossibility.
0: Tí ayé rẹ takú sí.
3: That your life is grounded.
0: Lórúkọ Jésù.
3: In the name of Jesus.
0: Ó yẹ jáde kú ọ̀ mẹ́.
3: Ah, mi Jesu.
0: Mo kéde sí ọ.
3: I declare to you.
0: Ọfà agbára káká.
3: The arrow of struggle.
0: Ah, tó bá ọ.
3: That have penetrated you.
0: Tó bá àwọn ọmọ rẹ.
3: That penetrated your children.
0: Ọfà yẹn gbiná.
3: Ah, mi Jesu.
0: Bíbélì wí pé.
3: The Bible says.
0: Wọ́n wo.
3: They looked up to him.
0: Ìmọ̀lẹ̀ mọ wọn.
3: And their faces were like.
0: Ojú kò sì ti wọn.
3: And they were not ashamed.
0: Mo sọ tẹ́lẹ̀.
3: I prophesy.
0: Pẹ̀lú àṣẹ Olódùmarè.
3: By the authority of the Most High God.
0: Ojú òní ti ọ.
3: Ah, mi Jesu.
0: Alágbára tó ti torí tiẹ̀ wọnú ìmùlẹ̀.
3: The strong man that joins the occult for your sake.
0: Tọ́lọ́hun ò ní gbà kó lọ́jọ́ ayọ̀.
3: That disallows you having a day of joy.
0: Tí wọ́n bá ti gbà ọ́ láyè kó o ṣàmì.
3: If they permit you shouting a louder amen.
0: Ó máa jáde láyé lójijì.
3: Ah, mi Jesu.
0: Mo gbàdúrà fún ọ.
3: I pray for you.
0: Alágbára tó ń fọmọ bá ọjà.
3: The strong man fighting you with your children.
0: Ó máa jáde láyé lójijì.
3: Ah, mi Jesu.
0: Ọfà ojú kan tí wọ́n ta ọ́.
3: The arrow stagnation fire that you.
0: Tí wọ́n ta ọmọ rẹ̀.
3: Shout at your children.
0: Lórúkọ Jésù.
3: In the name of Jesus.
0: Ọfà yẹn gbiná lára ẹ.
3: Ah, mi Jesu.
0: Ẹni tó sọ pé òun ò ní gbàṣẹ.
3: The person that says he or she will not allow.
0: Kí wọ́n kí ọ kú oríire.
3: For you to be congratulated.
0: Tìbínú tìbínú làgbàrá fi ń wọgbó.
3: The flood enters into the bush angrily.
0: Irú ènìyàn bẹ́ẹ̀.
3: Such an evil person.
0: Ó máa fìbínú jáde kúrò láyé.
3: Ah, mi Jesu.
0: Mo gbàdúrà fún ẹ.
3: I pray for you.
0: Tí òjò bá rọ̀.
3: When the rain falls.
0: Ó máa ní ipa.
3: It has impact.
0: Ayé rẹ máa nípa.
3: Ah, mi Jesu.
0: Mo gbàdúrà o.
3: I pray.
0: Tí òòrùn bá ràn.
3: When the sun shines.
0: A máa tani lára.
3: It gets the
0: blood. Lórúkọ Bábá ọmọ àti ẹ̀mẹ́ mímọ́.
3: In the name of the God of Trinity.
0: Ayé rẹ máa ní ìpàṣẹ.
3: Ah, mi Jesu.
0: Mo sọ tẹ́lẹ̀ sí ọ.
3: I prophesy to you.
0: Olórí ogun kan ṣoṣo tó kù fún ọ láyé.
3: The only warlord of battle left for you.
0: Tí wọ́n bá ti gbà ọ láyè kó o ṣàmì.
3: If they allow you shouting amen.
0: O máa jáde láyé lójijì.
3: Ah, mi Jesu.
0: Ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀.
3: Ah, mi.
0: Kóòrùn oṣù yìí tó wọ̀.
3: Before the sunset of this month.
0: O máa ní major breakthrough.
3: Ah, mi Jesu.
0: Kóòrùn oṣù yìí tó wọ̀.
3: Before the sunset of this month.
0: Wọ́n máa kí ọ kú oríire.
3: Ah, mi Jesu.
0: Ọmọ tó ń yọ lẹ́nu yẹn.
3: That child troubling you.
0: O máa dolú ọmọ.
3: Ah, mi Jesu.
0: Ọmọ tó ń yọ lẹ́nu yẹn.
3: That child troubling you.
0: Ògo rẹ̀ máa la ayé já.
3: Ah, mi Jesu.
0: O ní sí òkú ọmọ.
3: Ah, mi Jesu.
0: Bẹ́ẹ̀ ló ṣe máa rí.
3: Ah, mi.
0: Ògo ni fọlọ́ lókè ọ.
3: Hallelujah.
0: Ọlọ́run gbọ́ àdúrà.
3: Ah, mi.
0: Jésù Olúwa wa.
3: Ah, mi. Ah, mi. Ah, mi lórúkọ Jésù.
0: Orúkọ mi ni Wòlíì àti Ajíhìnrere Fẹ́mi Dáìró.
3: My name is Prophet and Evangelist Fẹ́mi Dáìró.
0: Látinú ìjọ Christ Apostolic Church Goshenland District Headquarter.
3: From Christ Apostolic Church Goshenland District Headquarter.
0: Tó wà ní ẹ̀yìn Monarch Luxury Hotel.
3: That is behind Monarch Luxury Hotel.
0: Ní ìyànà Sapati.
3: At Sapati Junction.
0: International Secondary School.
3: International Secondary School.
0: Ní ìdojúkojú Olororo Estate.
3: Opposite Olororo Estate.
0: Along Gomo Road.
3: Lọ́nà Gomo.
0: Ìlọrin Kwara State.
3: Ní Ìlọrin ní Kwara State.
0: Gbogbo ọmọ Ọlọ́run.
3: All God's children.
0: Kí n tó tẹ̀síwájú ní àárọ̀ yìí.
3: Before I continue this morning.
0: Ẹ gbọ́ àwọn ẹ̀rí.
3: Listen to this testimony.
4: Èmi á dúpẹ́ oore, èèyàn tí ò dúpẹ́ ara rẹ̀ ló mọ̀, máa dúpẹ́ oore. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àánú yanjú ẹ̀. Ọlọ́run lógo, mo dúpẹ́. Ọjọ́ tí mo débi tán ń gbàdúrà, bí dàdí ń gbàdúrà pé àwọn tí ò tíì ní ọkọ.
5: Voice note yen pe omo ta mi ma ku ah bi mo se de program

0: ṣe gbàdúrà fún ní kí n máa lọ́lọ́mọ yóò ní kú. Ọmọ yẹn lọ ọdún kan gbà yín. Mo ṣáà ń sunkún, ó ń gbàdúrà ní kò ní kú àmú ní. Ó ti ṣe ọ̀tá mi rí pé mi fẹ́ fọwọ́ gbọ́mọ sí mọ́ pé méjì ti lọ pé mi tún fẹ́ kí lè pé wọ́n ṣáà gbàdúrà fún mi. Mo ṣáà sunkún, mo ṣe lọlé. Mo bá Sátidé màmá gbàdúrà Ọlọ́run. Ọmọ yìí ò gbúdọ̀ kú, kò gbúdọ̀ kú. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tẹ́ bá rí ọmọ yẹn sìn, ó ti lọ sùkúl. Tọ́ bá lọ́mọ ọdún mẹ́ta ni, kò tí fọdún mẹ́ta. Ẹ jiyàn pẹ̀lú stáṣọ̀ tó ní bó ṣe rí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo wá dúpẹ́ ní láti ẹ̀. À ń ṣe àánú ní ojú ẹ̀ lọ́wọ́. Pásítọ̀ yẹn wà lórí pẹpẹ ń bí. Wọ́n lẹ́yìn tẹ ní ọkọ nírìn àjò pé kẹ́ ẹ fi ₦500. Pé kẹ́ ẹ sọ wípé kán má gboku ọkọ káyín mọ́lé. Nǹkan kan fẹ́ dìde, mo ṣe dìde nìyẹn, mo ṣe mú yẹn sórí pẹpẹ. Alẹ́ ọjọ́ kejì ni ọkọ mi pè mí pé àwọn dé láti ibi iṣẹ́ òbí sí soclock fáwọn fẹ́ dáná iná wa ò bọ́ ṣe gbé mẹ́mẹ́ kaná. Wọ́n láwọn láìdá bọ́ ṣe sùn lọ nìyẹn. Ẹni tó máa pè mí pé mo ti dáná tán, mo ti fẹ́ jẹun 10:00. Mo ṣáà ń pè 11:00 mi, réèyàn kò gbé kọ́. Kí ló ṣẹlẹ̀? Mo ṣe di bi 12:00. Ibi tán dẹ̀ ń gbé. Àwọn elédè tí ò ń ṣe èdè tiwa ni oníkálukú wà láàyè apartment tí wọ́n ń dá síra wọn. Ara àwọn tán jọ ń ṣiṣẹ́ ìyẹn ló wá wá bíi 12 pé òun ní kò wá sùn sọ́dọ̀ wọn. Bó ṣe àwọn òde ti dẹkun, bó ṣe sílẹ̀kùn báyìí, èéfín ti bo gbogbo lé. Àwọn dẹ̀ ti sùn. Bọ́n ṣe pè mí nìyẹn, nọ́mbà sẹ́ǹdì ẹ̀ sí mi lórí WhatsApp pé kí n wo mọ́ímọ́ bó ṣe di èédú. Mo ní sọ Ọlọ́run ṣeun. Mo dúpẹ́ ní òróró mo kànlẹ̀ tá a ṣe lọ. Mo wà ń lóyún.
1: Òróró àánú yanjú ẹ̀.
0: Tí mo ṣe gbé ọmọ, mo wà nínú oyún ọmọ yìí, mo wà nínú òórùn bẹ̀ yẹn. Òórùn ṣáà ń pa mí, mi gé ìtara mi. Pásítọ̀ yẹn wá ní pé kí ọmú 1000 wá pé ká wá gbàdúrà mi. Mo ṣáà fọ̀ zara mi. Bí mo dúró sí òórùn mú mi, àwọn èèyàn fún mi. Mo ṣáà ń gbàdúrà Olúwa ṣàánú èmi náà. Mo máa ń ṣàánú èèyàn jẹ́ ń ríyàn ṣàánú mi. Bí mo ṣáà ṣe kúrò bí mo délé báyìí, àbúrò tó tẹ̀lé mi, mo ṣe pé nìyẹn. Mo ṣáà rò gbogbo ẹ̀mí gẹ̀ẹ́tẹ̀. Mo wá sẹ̀ǹdẹ̀ pé I need your assistance. Tó ṣe pè lóru àǹtí kí ló dé, mo ní kò sí mọ́ọ̀ṣì lọ́wọ́ mi. Mi ìrẹ́yàn ya mi ní 20,000 fóṣù kan rí. Tó rán máa lọ́kàn mi balẹ̀, màá ní kò sí nǹkan kan lọ́mọ ṣe mí body without engine. Ọmọ yẹn bá sọ pé èló lẹ̀ ní mo ní iye tó bá lè afford. Fún mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò ṣẹlẹ̀ rí láyé mi jọ mo ti dáyé. Bó ṣe ní ẹsẹ̀ ní account number. Even tó bá fẹ́ trace mi tí mi bá fún gan kò mọ ibi tí mò ń gbé. Ajọ máa ń sọ̀rọ̀ lórí fóònù. Ó sẹ́ǹdì owó sí mi. Ó ní àǹtí ẹ má wọrí, ẹ má ronú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pọ́lọ́run fàánú yanjú ọ̀rọ̀ mi. Èmi ẹni tí ìyá táwọn èèyàn ti máa ń pè ní ìyá àbíkú tẹ́lẹ̀, Ọlọ́run sọ mí di ìyá àbíyé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wẹ̀ yé mi náà rọ́mọ pé ránṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àánú yanjú ẹ̀ pé Ọlọ́run fàánú yanjú ọ̀rọ̀ mi. Èmi náà rè mo dúpẹ́ lọ́wọ́.

0: mo mọ̀ pé ìwọ náà ti tẹ́tí o ti gbọ́ ẹ̀rí
1: yìí. I am sure that you have also listened to this testimony.
0: Sori ọ̀la.
1: You see tomorrow.
0: Jẹ́ kémi àti ìwọ ó pàdé.
1: Let you and I meet.
0: Wákàtí ẹ̀rí ìwọ náà dé.
1: The hour of your testimony has come.
0: Ìwọ ni ẹ̀rí kan.
1: You are the next to testify.
0: Ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́.
1: The God that called and sent me.
0: Ó máa nawọ́ ẹ̀rí sáyé ẹ.
1: He's going to outstretch the hand of mercy.
0: Gbogbo ogun tó ń jà yìí.
1: Every battle you are fighting.
0: Ogun tó ń bọ́ fínra yìí.
1: The battle afflicting you.
0: Ó máa padà di ẹ̀rí.
1: Will later become a testimony.
0: Gbogbo ènìyàn pátápátá.
1: Everybody.
0: Wọ́n máa gbé orúkọ Ọlọ́run ga nínú ayé ẹ.
1: We exalt the name of the Lord in your life.
0: Gbọ́ ayé ẹ ò ní takú sójú kan mọ́.
1: Your life will no longer remain stagnant.
0: Wà á tẹ̀síwájú.
1: You will progress.
0: Ìlérí Ọlọ́run dẹ̀ máa ṣẹ.
1: And the promises of God.
0: Jẹ́kẹ̀mí àti wọ́n pàdé lọ́la.
1: Let your night meet tomorrow.
0: Fún ìsìn ọjọ́ ìsinmi.
1: On Sunday service.
0: Ní aago mẹ́sàn-án àárọ̀.
1: By 9 a.m.
0: Sí aago méjìlá.
1: To 12 noon.
0: Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà.
1: As God liveth.
0: Ìwọ náà máa rí tiẹ̀ ṣe. O lè fẹ́ pè mí.
1: You might want to call.
0: Pè mí sórí ẹ̀rọ yìí.
1: Call this number.
0: 08032404977 Alafia.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ìyanu Jésù. Lọ́jọ́ Tuesday, Wednesday, àti Thursday ọ̀sẹ̀ ní wòlíì Ọlọ́run alààyè. Ọlájídé Sinayọ̀ ni òkòkò Jésù yóò ti máa dẹ́sẹ̀ wọ̀lú Ìlọrin. Àkòrí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sẹ̀mú AM. Ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo. The Equa Event Hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yàn. Tí ẹ̀mí Ọlọ́run yóò sì máa dáwọ́ padà síbi ààyè ńlá. Bébè tí òkòkò ti já wọn bọ́. Ẹ̀mí Ọlọ́run ti ṣe tó fẹ́ dá ẹ̀tọ́ rẹ gbogbo padà. Èyí tí òkòkò ti jà olólè. Lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìdógó. Bí wòlíì Ọlọ́run alààyè. Ọlájídé Sinayọ̀ mi òkòkò Jésù yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí ìyanu ó sì máa ṣẹlẹ̀. Láago méjì òwúrọ̀ ní kùtùkùtù. 7 AM Equa Event Hall. A ó ti pàdé. Gbogbo ní máa farahàn ló máa sọ testimony lórúkọ Jésù.
1: Ìmọ̀rẹ́ ọlọ́run ọ̀pọ̀ sọ ayọ̀ babalọ́lá.
2: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
1: Ẹ̀mí inú àwọn wò ní òtítọ́.
2: Adániwáyé.
1: Bàárẹ̀ o.
2: Ṣẹ́jọ́
1: sọ. Gbogbo ẹtí tó lórí ọ̀fẹ́ àti gbóhùn yìí.
2: Bá a lè sọ.
1: Mo kéde.
2: Ẹ o.
1: Ẹrù ikú òpin ọdún.
2: Orúkọ Jésù.
1: Wọ́n ní gbé ká ọmọlé.
2: Ọ̀ mi Jésù.
1: Ẹrù ikú òpin ọdún.
2: Adélayé o.
1: Ẹrù ọ̀rẹ́.
2: Orúkọ Jésù.
1: Tí òkùnkùn máa ń dì ní òpin ọdún.
2: Orúkọ Jésù.
1: Wọ́n ní gbé ká ọmọlé.
2: Ọ̀ mi Jésù.
1: Wọ́n ní gbé yálé rẹ.
2: Ọ̀ mi Jésù.
1: Wọ́n ní yálé rẹ.
2: Ọ̀ mi Jésù.
1: Ẹrù ibi.
2: Adéniwáyé o.
1: Ẹrù ikú ọmọ.
2: Orúkọ Jésù.
1: Wọ́n ní gbé yálé rẹ.
2: Ọ̀ mi Jésù.
1: Wọ́n ní yálé rẹ.
2: Kò
1: ní yálé rẹ̀.
2: Àmì Jésù.
1: Ta ló di ẹrù ọ̀rẹ́ yìí?
2: Ayérayé.
1: Ẹlẹ́rù ó yẹ máa gbé.
2: Àmì.
1: Ta ló di ẹrù gbèsè yìí?
2: Àmì ẹ̀ṣẹ̀ o.
1: Ta ló di ẹrù àìsàn ọmọ yìí?
2: Orúkọ Jésù.
1: Àìsàn.
2: Ẹ o.
1: Tí mo ń ṣe ọmọ.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Ní òpin ọdún.
2: Lókè ọdún ni o.
1: Ẹni yóò wá fi gbogbo ohun tó fi ogún ṣiṣẹ́ fún.
2: Yẹ sọ.
1: Láti January.
2: Ó ti kọjá.
1: Gbogbo tó fi làálà kọjọ.
2: Ẹbí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
1: Láti January.
2: Ó yẹ sọ.
1: Wọ́n ní àìsàn tó ṣọmọ yẹn.
2: Ẹ o.
1: Ní kò nílé lórí.
2: Ó dẹnu wáyé o.
1: Dókítà a wí pé.
2: Ó yẹ sọ.
1: Ẹ lọ mú 200,000 wá.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ìmí a wí pé.
2: Yẹ sọ.
1: Ẹ lọ wá 2,000,000 wá.
2: Ẹbí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
1: Wọ́n san 2,000,000.
2: Yẹ sọ.
1: Síbẹ̀ wọn ní rí àtúnṣe.
2: Ẹ
1: yẹ ra
2: yọ.
1: Àìsàn yóò ní yálé ẹ̀.
2: Àmì Jésù. Bàbá mi o.
1: Òkùnkùn ló máa ń dà síta.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Inú afẹ́fẹ́ ló máa ń dà sí.
2: Ayérayé o.
1: Ṣùgbọ́n àṣírí wọn ti tú.
2: Wọ́n ti tú o.
1: Ohun tí mo rí lójú ìran.
2: Kábí ẹ̀ṣẹ̀ o.
1: Ó túmọ̀ sí ohun tó lágbára.
2: Oh.
1: Àwọn òkùnkùn.
2: Ayérayé o.
1: Wọ́n fẹ́ máa wọ ilé.
2: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
1: Àwọn abiyamọ.
2: Jésù.
1: Ní wọ́n ilé rẹ̀.
2: Bẹ́ẹ̀
1: ikú ọmọ.
2: Jésù.
1: Wọ́n ní gbé ká ọmọlé.
2: Àmì Jésù.
1: Wọ́n ní wọ́n ní gbé ká ọmọlé.
2: Àmì Jésù.
1: Ṣé bá ti ní ẹlẹ́rù wà nígbà ẹrù ẹ?
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Ẹlẹ́rù.
2: Bẹ́ẹ̀rù
1: ẹ. Ẹlẹ́rù o.
2: Bẹ́ẹ̀rù ẹ.
1: Ẹlẹ́rù o.
2: Bẹ́ẹ̀rù
1: ẹ. Ẹlẹ́rù o.
2: Bẹ́ẹ̀rù
1: ẹ. Ẹrù ikú ọmọ.
2: Jésù.
1: Wọ́n gbé gbẹ́rù ẹ.
2: Bẹ́ẹ̀rù o.
1: Ẹrù ikú ọmọ.
2: Bẹ́ẹ̀rù o.
1: Ẹrù ìdààmú ọmọ.
2: Bẹ́ẹ̀rù o.
1: Ẹrù àìsàn lórí ọmọ.
2: Bẹ́ẹ̀rù o.
1: Ẹlẹ́rù ẹ wá gbé o.
2: Bẹ́ẹ̀rù
1: ẹ wá gbé o. Èmi kọ́ mo lẹ́rù ọ̀rọ̀.
2: Èmi kọ́ mo lẹ́rù ọ̀rọ̀.
1: Èmi kọ́ mo lẹ́rù ikú ọmọ.
2: Èmi kọ́ mo lẹ́rù ikú ọmọ o.
1: Èmi kọ́ mo ní kó sí ikú ọmọ o.
2: Èmi kọ́ mo ní kó sí ikú ọmọ.
1: Mo sì ti ẹ̀ gbé kalẹ̀ yìí.
2: Mo sì ti ẹ̀ gbé kalẹ̀ yìí o.
1: Ó yẹ gbé sórí fúnra yìí.
2: Ó yẹ máa gbé sórí fúnra yìí o.
1: Mo sì ti ẹ̀ gbé kalẹ̀ yìí o.
2: Gbogbo
1: kó sì ti ẹ̀ gbé kalẹ̀
2: yìí. Gbogbo kó sì ti ẹ̀ gbé kalẹ̀.
1: Ọmọ mi kọ́ lónìí o.
2: Ọmọ mi kọ́ lónìí o.
1: Látorí àkọ́bí mi.
2: Látorí àkọ́bí ẹ̀mí.
1: Bí àbí gbẹ̀yìn mi.
2: Bí àbí gbẹ̀yìn mi.
1: Ọmọ mi kọ́ lónìí o.
2: Ọmọ mi kọ́ lónìí.
1: Ẹgbẹ́ ẹ̀kan yín o.
2: Ẹgbẹ́ ẹ̀kan yín.
1: Àtẹ̀yìn àtọmọ yín.
2: Àtẹ̀yìn àtọmọ yín o.
1: Ó yẹ máa gbé.
2: Ó yẹ bẹ̀rẹ̀ sí ní gbé o.
1: Ẹ máa gbé o.
2: Bẹ̀rẹ̀ sí ní máa gbé o.
1: Ẹ máa gbé o.
2: Ẹ máa
1: gbé o. Ẹ̀yìn ẹlẹ́rù ọ̀rẹ́.
2: Ẹ̀yìn
1: ẹlẹ́ Omi ìrántí di ẹrù.

0: gbàlejò oníṣẹ́ ìyanu jẹ́ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ bí wòlíì Ọlọ́run aláàyè ọlájídé ṣínà yọ̀bí òkòkò Jésù yóò ti máa dẹ́sẹ̀ wọ̀lú lọ́rìn àkórí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwúrọ̀ 7 a.m. ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo ní ẹkọ event hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yàn tí ẹ̀mí Ọlọ́run yóò sì máa dá wọn padà síbi ààyè ńlá débi tí òkòkò ti já wọn bọ́ ẹ̀mí Ọlọ́run ti ṣe tó fẹ́ dá ẹ̀tọ́ rẹ gbogbo padà èyí tí òkòkò ti jà ọ́ lólè ẹ̀ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ yìí gbogbo bí wòlíì Ọlọ́run aláàyè ọlájídé ṣínà yọ̀mí òkòkò Jésù yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí ẹnu ó sì máa ṣẹlẹ̀ láago méjì òwúrọ̀ ní kùtùkùtù 7 a.m. ẹkọ event hall àwọn ti pàdé gbogbo nípa fara hàn ló máa sọ testimony lórúkọ Jésù.
1: Ẹ̀yin ọ̀rẹ́ ìlọrin
2: ìlọrin o
1: ọjọ́ Tuesday nínú ẹkùà
2: lábẹ́nà
1: ó máa burú fún èṣù
2: ẹ̀yẹsà
1: ọ̀gá
2: bàbá mi
1: ò yẹ múra lè
2: o ọjẹ́ múra
1: Tuesday tó ń bọ̀
2: Tuesday
1: Wednesday àti Thursday Tuesday Wednesday Thursday
2: ọjọ́ mẹ́ta ni o
1: ẹkùà
2: ọ̀sà
1: torí wẹ́dà ni o
2: ó yẹ sà
1: ó stadium ló yẹ ká lò ṣùgbọ́n torí wẹ́dà torí ojú ọjọ́
2: ó ṣe jésù
1: ti oorun to n pa awon eniyan
2: yes sir
1: so idi niyan
2: ekua all ilorin
1: ibo lo ti gbo yi
2: yes sir
1: ekua all niwaju yoruba market
2: yes sir
1: yoruba market
2: opposite yoruba market
1: ni government road ibikibi to ba ti gbo mi
2: yes sir
1: ti ipo wa nbe o ma lagbara
2: o seje
1: ekua event center
2: o seje
1: ekua all
2: ibe
1: ni ko ma
2: lọ́jọ́
1: Tuesday and Thursday
2: àti Thursday ni o
1: Tuesday ọ̀sẹ̀ tí ń bọ̀ ni o
2: ọ̀sẹ̀ tó ń bọ̀ ni o
1: 13
2: 14
1: and 15
2: àti 15
1: 13 14 15
2: yes sir
1: 13
2: 14
1: and 15
2: àti 15
1: ibikíbi tó bá wọ̀
2: yes sir
1: rí pé owó bọ́ lọ́run pàdé ní
2: yes sir
1: ọjọ́ Tuesday ní ìlú
2: ìlọrin
1: àti agbègbè rẹ̀
2: kó bá sàmì
1: báyìí ìwọ ni ẹ̀rí kan
2: mẹ́tọ́

sọ̀rọ̀ yìí. Our large format printing. Fún tàbí Ghana woman tó wà nínú ẹ̀. Shell Reflect. SABC Gas Transfer. Customized T-shirt. Pẹ̀lú T-shirt sewing. BTS printing. Monograph. Photo frame. Àwọ̀ mug. Àti house printing. Fún wàá jẹ́ kí wọ́n bá ní brand mọ́tò. Lóríṣiríṣi. Ẹ̀yin olóṣìṣẹ́. Iléeṣẹ́ lálá. Ẹ máa bọ̀. Bọ́lá print. Kájú ẹ̀. Bọ́lá print. Lọ́gàn olóríṣun printing. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing. Pẹ̀lú graphics design. Lọ́dọ̀ wa. Bíbọ̀. Photo frame. Pẹ̀lú àwọn customized t-shirt. Fẹ́ ẹ gbàgbé ẹ̀. Ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Nùmọ̀ sí sùúrù lérè lẹ́yìn MTN office. Along ìdí ìrókò Sunwater. Nípínlẹ̀ Ogun láwà. Fẹ́kùn ẹ̀rí àlàyé ẹ̀ máa 08059327878 tàbí 08035161270. Bọ́lá print. Printing.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù ní àkókò yìí lọ́mọdé lágbà mo kí yín tológun tológun mo ń kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́ mo ń kí yín lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 lónìí Saturday ọjọ́ àbámẹ́ta kí n tó bọ́ sórí Facebook YouTube àti TikTok pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ láàárọ̀ yìí à ń dì pẹ̀lú ọkọ ẹ̀mí níwọ̀n ìgbà tí ẹ wà kí ìwà lásán gbogbo ilé ni mo kí good morning sir good morning ma how are you and how was your night mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ó dìde ńlẹ̀ mo fẹ́ ká lọ síbi pẹpẹ ìkan nínú àwọn ọjọ́ tó lápẹẹrẹ today is 10-10 ẹni 10-10 ọjọ́ pàtàkì pàtàkì àmọ́ fẹ́ kẹ́ ju ọwọ́ yẹn sí bàbá mi bàbá rẹ̀ gbogbo lẹ́dà níbo lẹ wà mo gbọ́ létí mi ni ẹ ṣe fi òní dá májẹ̀mú bí èmi ọlọ́run bá fa bíbọ̀ ọjọ́ tí n bá fa bíbọ̀ mi sẹ́yìn ọ̀pọ̀ yín lẹ ọ̀nà tí ò ní tẹ ó dúpẹ́ òní ni ọjọ́ kẹwàá oṣù kẹwàá olúwa ní ká fi wọnú májẹ̀mú gbogbo lé máa fún yín ní instruction méjì sí mẹ́ta kó tó di pé máa kú o nínú program tí mo wà nú ẹ̀ yìí so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹja lọ síbi pẹpẹ ẹ ṣe dọ̀bálẹ̀ kẹ yí ká ọ̀tún kẹ yí ká òsì pé bàbá mi mo gbé ọ̀gá olúwa sọ bẹ́ẹ̀ mo gbé ọ̀gá o olúwa

ẹ̀ṣẹ́ ọyẹ̀wá yìí ẹ̀yí sọ̀tún ẹ̀yí sọ́sì. Bàbá mi lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá gbogbo àwọn ọmọ rẹ ní ẹ̀dọ̀bálẹ̀ tí wọ́n ń kí ọpọ́ ṣe títí láì lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ wá kígbe lóhùn òkè pé Jésù ò ṣe o. Ẹ̀mí mímọ́ òkú ìtọ́jú èmi àtàwọn ọmọ mi ògo ni fún ọ Jésù. Jésù olúwa wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbo lẹ wà? Anointing oil yín kọ̀, anointing oil tí mo fún yín, ẹ̀yin tẹ́ ẹ̀ bá ní so lè get oil any oil níbi tẹ́ ẹ̀ bá wà ẹ dìde. So lè jájọ kí hallelujah ńlá mẹ́wàá ògo mẹ́wàá lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá níbi tẹ́ ẹ bá wà. Ire gbọ́dọ̀ wá ni, ìbùkún gbọ́dọ̀ wá ni, ẹ wá ìwà lásán ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́. So níbi tó ọba wà, I just want you to stand up and shout 10 solid hallelujah. Somebody stand up and shout 10 hallelujah. Oh yeah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Efi ogo mewa ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo fun Messiah. Mo ti so ko si bo se ma gbe ogo soke to mo ki ogo to ni logo laye. Ẹran tí ti bíbélì ni sọ nínú ìwé Genesis chapter 8 ní verse 2, 3, 4, 5. Ó ní omi sì kanlẹ̀ ní oṣù kẹwàá. Òní ni 10 nínú oṣù kẹwàá. Bíbélì sọ nǹkan kan nínú ìwé Zechariah chapter 8 verse 19. Ó ní báyìí ni Olúwa wí. Àwọn ọmọ ogun, Olúwa àwọn ọmọ ogun wípé àwí oṣù kẹrin àti ṣe àti oṣù karùn-ún àti àwé oṣù keje àti oṣù kẹwàá. Oṣù kẹwàá yìí kí ló ní yọjẹ? Yóò jẹ ayọ̀. Ìyẹn túmọ̀ sí pé oṣù yìí oṣù ayọ̀ ni, oṣù ìdùnnú, oṣù ìgbéga àti inú dídùn àti àpéjọ àríyá. Ẹnìkan ní kí ni tẹ́lẹ̀ ẹ fẹ́ ká ṣe? Ó ń bẹ nínú ìwé Ẹstẹ́rì, ìwé Ẹ́stà chapter 9 ibí ni màá ti ka verse 22. Ó ní bí ọjọ́ èyí tí àwọn Júù tí wọ́n sinmi kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn, gbogbo èèyàn gbọ́wọ́ lórí. Òní tọ́jẹ́ 10:10, mo pàṣẹ ni àṣẹ láti sinmi kúrò lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀ tó lè fòókè ní ìgbà mẹ́wàá lórúkọ bàbá.

lorúkọ Jésù. Bíbélì ní ọjọ́ òní báyìí tẹ́ntẹ́ tí àwọn ọmọ Ísíráẹ̀lì sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, wàá kígbe lókè ní ìgbà márùn-ún, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ẹgbọ́n tó sọ, ó ní tí wọ́n sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, àti oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀, oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀, mọ̀mẹ́kúnlẹ̀. Èjì amálábádú ṣe tọ́ bahaladash. Mi ò mọ irú ìbànújẹ́ tí ń bẹ lára rẹ, bọ̀gbọ́n àwọn olúwa lẹ́nu mi fi agbára sàmí. Ìbànújẹ́ rẹ látòní ìlọ tó jẹ́ tẹ́ntẹ́n yóò di ayọ̀. Ẹ kígbe ìwọ ìbànújẹ́ mi, ọya di ayọ̀, dayọ̀, dayọ̀, dayọ̀. Ìyẹn túmọ̀ sí pé nínú oṣù kẹwàá yìí, ó lọ́wọ́ bá ń gbọ́, mi ò fẹ́ mọ bí ìbànújẹ́ yẹn ṣe pọ̀ tó. Bíbélì ní oṣù ni ó dayọ̀. Wá gbọ́ ìtọ́sọ tẹ̀lé. Àti ọjọ́ ọ̀fọ̀, bíbélì ní ó di ọjọ́ rere, kí wọn kí ó lè sọ wọ́n di ọjọ́ àsè. Ó bínú mi ìbá ṣe dùn tó tọ́ bá lè gbọ́ràn, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, bó o bá lè gbọ́ràn yóò dùn mọ́ mi jù. Lọ́mọdé àti lágbà, because Olúwa fún wa ní instruction lónìí 10-10, ẹ sọ pé 10-10. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí Facebook, YouTube àti TikTok, ẹ sọ pé màá gbọ́ràn. Today is 10-10. Ẹnìkan ní kí ni gbọ́ràn bẹ̀? Bó o nínú mi ó ṣe dùn tó, kó o so oúnjẹ tó o fẹ́ràn lónìí, àti ní ọ̀la, ẹ wàá gbé oúnjẹ wá sí chọ́ọ̀chì ní ọ̀la, wàá kàn wẹ nìkan sùnsùn. O lè soúnjẹ fún, o lè fún lówó, o lè ràn lọ́wọ́ níwọ̀n bá bó bá ṣe mọ. A sì ṣe nǹkan fáwọn tálíkà náà. Èmi gan fúnra mi, mo ti ní àwọn èèyàn tí màá mọ̀ fojú sùn. Mo ti fojú sùn àwọn kan ní first service ní ìsìn àwọn ọ̀dọ́ láti ọmọ ọdún 23 sí 30 ọdún. Bẹ́ẹ̀ náà ni màá ṣe ṣe nínú ìsìn àwọn àgbàlagbà ní ọ̀la ní ọjọ́ Sunday. Ẹ̀mí Ọlọ́run ó ní kí n ṣe nǹkan kan. Randomly ni màá mú tèmi, bọ̀ kì í ṣèmi gangan ló gbèrú báyìí. Àtọmọdé àtàgbà, èmi náà bí n bá ní o ṣe nǹkan mò ń ṣe o, mo rò pé èmi náà máa ń pọ̀ wáṣú lásán. Bíbélì ní kì í ṣe olùgbọ́ tàbí olùsọ láòdà láre bí ò ṣe olùṣe ọ̀rọ̀ náà. So a so oúnjẹ kan ọ jẹun lónìí báyìí, irú oúnjẹ tó fẹ́ràn. Tó bá tún dọ̀la, o tún so oúnjẹ kan. Kì í wá ṣe wọ nìkan lọ jẹ, according to in tó ṣẹlẹ̀ ní ọjọ́ wọn ni, o ṣe fẹ́lò míì, o sì ṣe tálíkà kan lóore sí méjì. Ẹnìkan ní kí n mọ̀ ń gbọ́n, farabalẹ̀ mọ̀ ń bọ̀. Ó ní kú ni òní yóò jẹ́ ọjọ́ àsè àti ọjọ́ ayọ̀ àti ọjọ́ tí olúkúlùkù ó fi ìpín oúnjẹ ránṣẹ́ sí ẹnì kejì rẹ̀ àti ẹ̀bùn fún àwọn tálíkà. Nǹkan mẹ́ta tí mo fi ṣe lónìí nù. And wá bèèrè nǹkan kan tó ọba fẹ́ tó nípọn tó fẹ́ rí kó tó di ìwòyí tẹ́ǹtẹ̀ ọdún tí ń bọ̀ tí Jésù bá fa bíbọ̀ ìsẹ́yìn. Ìwọ́ tó wà lórí àìsàn yẹn tí ẹ ń sọ fún ọ tí ẹ ti fọ́n lẹ́tà pé wà á kú. Bó o ṣe sọ, Olúwa tó ọba lè jẹ́ rí tẹ́ǹtẹ̀ ọdún tí ń bọ̀, màá gbé gba ọ̀pẹ́ bèèrè nǹkan kan tó bá ti wá ṣe tán. Àná ìtúrọ̀ tí mo fún yín wà wá fi sàmì sórí rẹ̀. Ẹnìkan ni ẹ come again, kò ṣe. Bó o nínú mi ó ṣe dùn tó, kó o so oúnjẹ tó o fẹ́ràn lónìí, àti ní ọ̀la, ẹ wàá gbé oúnjẹ wá sí chọ́ọ̀chì ní ọ̀la, wàá kàn wẹ nìkan sùnsùn. O lè so oúnjẹ fún, o lè fún lówó, o lè ràn lọ́wọ́ níwọ̀n bá bó bá ṣe mọ, a sì ṣe nǹkan fáwọn tálíkà náà. So a so oúnjẹ kan ọ jẹun lónìí báyìí, irú oúnjẹ tó o fẹ́ràn. Tó bá tún dọ̀la, o tún so oúnjẹ kan. Kì í wá ṣe wọ nìkan lọ jẹ, according to in tó ṣẹlẹ̀ ní ọjọ́ wọn ni, o ṣe fẹ́lò míì, o sì ṣe tálíkà kan lóore sí méjì. Ègbé ni fẹ́ tó wí tí Ọlọ́run kò wí. Because ohun tí Ọlọ́run sọ pé òun fẹ́ dánwò fún ọ, ó ti ní oṣù kẹwàá, àwé oṣù kẹwàá, bó ṣe sọ yẹn, yóò já sí ayọ̀ àti àríyá, inú dídùn ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí n bá ti gbọ́ nǹkan gbà pé mo gbọ́ ni, ọwọ́ á ní kó o kúnlẹ̀ tó o bá ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ọ wà ní Olúwa, bó o bá fa bíbọ̀ rẹ sẹ́yìn, kó tó di tẹ́ǹtẹ̀ ọdún tí ń bọ̀, mo fẹ́ rí nǹkan báyìí. Ẹ ti sùn mọ̀mọ́, mọ̀mọ́.

0: ọmọ ọlọ́run kan ní kí mọ̀ ń gbọ́ yóò wà dàbí eré ọdún ìtì ń lọ sópin ọdún ní lọ sópin ẹ̀mí ìrẹ́ ọlọ sópin gbogbo ẹni tí ń gbọ́ mi ẹ̀mí ẹ̀ ò tí ì lọ sópin o ẹ̀mí ẹ̀ ò sì ní lọ sópin o ní kúkú òjijì in the name of Jesus ẹ gbọ́ o gbogbo ẹ̀yin tẹ́ wà ń sóná church bá a ṣe sóúnjẹ tó ń kálukú ṣe tó fẹ́ nìkan lọ́la ó lé fún lówó tí è sóúnjẹ bọ̀ lónìí tọ́jẹ́ ten sóúnjẹ àti ọ̀la ó tún wá wu tálíkà kan wà tó fún lẹ́bùn ó lè mú aṣọ kan tó tí ì ràn ó lè mú bàtà tó tuntun kan ó lè mú aago ẹ̀ mú bọ̀ ní chọ́ọ̀tì lọ́la so tomorrow is going to be exchange of gifts kò sẹ́ni tó lè na ẹ̀bùn yẹn sí àjọ fi ẹ̀bùn ọlọ́run gbọ́ tó ọba lè ṣe bẹ́ẹ̀ máàkì ibi táyé rẹ dúró tó dé báyìí kọ wá ohun tí ó ṣẹlẹ̀ kó tó di next year giver never lack giver never die àfìgbà tó ọlọ́run bá tó san oore tó ṣe ìyẹn nìkan kọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi polówó ẹ̀ kẹ́ ẹ bá mi sọ fún gbogbo àwọn èèyàn ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí facebook youtube àti tiktok ẹ bá mi ṣí ààrẹ fẹ́yàn mẹ́rin mẹ́rin ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ní ọ̀sẹ̀ tí ń bọ̀ saturday tí ń bọ̀ ó dín ọ̀sẹ̀ tí ń bọ̀ báyìí ó ní graduation fún gbogbo àwọn bible school ó ní graduation ó ńlá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ parí bible ní certificate yín but ǹjẹ́ jẹ́ mọ̀ pé leadership seminar ó ti bẹ̀rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run dádì mo invite yín mọ́mì mo invite yín sí summit yìí there is going to be leadership summit fún gbogbo àwọn pastor evangelist ìwọ tó jẹ́ ọ̀dọ́ ní ọjọ́ méjì thursday and friday fún gbogbo ẹ̀yin tẹ́ ẹsẹ̀ṣẹ̀ dájọ́ ọ̀lẹ̀ ẹnìkan ni wọ́n mọ̀ láàfọwọ́wọlé ni ẹ̀fọwọ́wọlé ni o iye èèyàn 1000 láfẹ́ accommodate so ní agbára lọ́hùn thursday and friday lọ́jọ́ friday wẹ̀jẹ̀ wẹ̀múni lágbára ọlọ́run wá sì fi certificate léyìn lọ́wọ́ kò síbi tó ti lè lead we are training 2 days leadership training 2 days for the people that want to grow their church is basically tó o bá lọ́mọ tó o fẹ́ kọ́ bọ́ ọmújọ rẹ dàgbà fi ránṣẹ́ ẹnìkan ni wòlíì bóò ni màá fún yín ní nọ́mbà tẹ́mọ̀ pé tẹ́mọ̀ ṣe registration sí gbogbo ẹni tó fẹ́ ìdàgbàsókè ìjọ kìí sowó kan tó wọn o 10,000 péré ni just 10,000 ẹnìkan ní kí ni nọ́mbà kí n lè tètè a fẹ́ búùkù fún àwọn èèyàn 1,000 torí jíjẹ mímu wọn kìí ṣe ìpàdé ìkówójọ ìpàdé fún àwọn tó bá ń pinnu tán ni for leaders and gbogbo ẹ̀yin evangelist is opportunity for you gbogbo ẹ̀yin pastor for the growth of your church and gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ adarí is a great privilege nọ́mbà yẹn ni 081-40-63-06-99 081-40-63-06-99 ẹ pé pastor tosin ẹ mọ register bàbá ti mú àwọn èèyàn 1000 ẹnìkan ní ṣé mo fẹ́ sùn bẹ́ẹ̀ yẹn dọ̀la ọjọ́ friday kò sí tó burú nù ẹ̀ ọba ti lè sunú church opportunity ni but tó ọba register wọn níjọ wọlé at all it is only for people that registered oúnjẹ ọjọ́ méjì wà nù ẹ̀ o bí ogo ṣe ń jẹ ti ọlọ́run so kó o lè mọ̀ pé kì í sowó rẹ̀ bí o ṣe ń part tí ó ní àti agbára tí ó tẹ̀lé lágbára ẹni tó la yé àtọ̀run ọjọ́ thursday and friday kò ní sípàdé fún gbogbo sóná church lọ́jọ́ yẹn aago mẹ́wàá sì ni lọ́jọ́ thursday aago mẹ́wàá náà ni ọjọ́ friday yóò sì mọ tán ní aago méjì ọ̀sán 10-2 ni gbogbo ẹ̀yin tẹ́ ka bible yín tán tó bá wá di saturday àti gbogbo àwọn bible school a graduate yín lágbára ẹni tó la yé àtọ̀run.
1: pẹ̀lú bàbá mi ẹ káàárọ̀ èmi ni ọmọ ọjọ́ yìí o mo ní testimony mi náà ti lẹ́rìí mo ti jèrè lẹ́yìn yìí o bàbá mi orúkọ mi ni ọmọlára olùsọjì nígbà tá a máa fi délé lánàá after 7-7 mo ti bá 500,000 nínú àkáǹtì mi ọkọ mi ló fún mi ó ní kí n fi kún owó ọjà mi mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o èmi náà ti lẹ́rìí o bàbá mi mo mú ìdá mẹ́wàá tèmi náà bọ̀ lórúkọ jésù ẹ ṣe sá.
0: nice gbogbo ẹyin tí ẹ wà ní jesus city ṣe ẹ rántí àbọ ẹ gbàgbé pé mo lẹ́bòwó lé ààrẹ ló ń gbọ́ yìí àwọn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi ọ́ìlì tí mo wá fún yín wà wá anointing agbárí rẹ̀ wa anointi esere otun atesere osi wa wa kigbe me baba mi ko to di woye odun ti nbo se nkan kan bayi ninu aye mi mo nbo eje nbo ti mo mo iso na engineer ya woli
1: oruko mi ni iyafin adebayo o ma dupe lowo olorun fun ori tolorun se ninu aye mi mo ni olorun o fi mi sile nigba ko kan ki ma sa tori asan tori mo tin send awon eri mi si waju o dun mi ti eri o kan mi ni jesus city lana nitori pe arugbo ojo dabira yo ninu aye mi omo mi wa ni UK London precisely awon na ma join program te ma lo se ohun ati yawo e emi na ti ma mo tin wole mo tin jade lati 2019 to mo mi ti se graduation to jade university mo lo nigba yen so mo tin wole mo tin jade lati gba yen mo wa le wa se wedding mo wa se traditional wedding won ni October ni wo ye odun to lo awa na lo awa meji emi o kan ma send awon nkan ti ma se si mi emi ni mo type ni mo ko gbo awon kan ta type ta lo ta ko lo sabuja won de fun gbogbo wa ni visa mo se n ba yin soro yi baba mi visa wa lowo mi tin ba tun ma lo tin ba fe lo lo lati le mo yin iwe wa lowo mi tin mo fi le lo olorun ojiji na lo se o mi o ti e ti join church gba yin ori afefe ni mo ti ma n gbo tori fun ara mi na ni mo ba ipe yi pade lori Facebook ati gba yin laye mi ti yi pada osu mewa ni mo fi ko ile leyin igba ti mo pade ipe yi osu mewa ni mo fi ko ile ti mo fi ko sibe sugbon igba to di October 1 October 1st boko mi bo mo mi se pe mi niyan nipe awon change moto awon ma send the picture moto yen sin yin daddy ah inu mi dun moto ti won se ni September o ni won ra ni October 1st ma send the moto yen sin
0: mo ri moto yen mama mo ri bo se ndan bi oju asewo nkan be nbi kan mama gbogbo mama to ba foke mama mo ba wi o omo ri oro na lo in the name of Jesus eje nfo wa tomo di mama ilenu mo nbo in gbo tan gbogbo eyin omo olohun gbogbo eyin te wa sona church be yin no se sonje niyan a jo se po ni eje e sonje to da fun ra yin loni to ba tun jola sonje te nikan na mo wa wa tatalika kan lore gbogbo eyin te nbo ni wema mo ti so be mi o se se temi ohun olohun ni lati iworodi e wo moto gbagi eleve so kale ni wema e bere church olohun ojiji ni bi garage yen isin alakoko yo bere ni ago meje elekeji yo bere ni ago mesan oh inu mi si ndadun because ti olohun ba ti mu instruction kan to da wa bayi iyato nla fe de bayi awon kan emura o gbogbo le emura o daddy ati mommy mo de janton gbo gbogbo yin te ngbo mi lori Facebook YouTube kan follow instruction yen ko si ni bo se tele instruction ti ayore oni kun e ba mi wa su e fun gbogbo awon eyan ba mi pe yan meta merin ka won na o le ba se be o le padanu ibukun to nbe ni die mama yen ma soro yin bo mo nbo
1: igba to tun di Tuesday a wa ninu awe lomo mi ba to send message mi pe ohun ni great news for me odo ni indefinite lowo to lo to fun wale to fun wale to fin jade bo ko ti ni red passport o kan din ti pe mi ni me pe money emi bere si ni wa si Jesus City ni March o kan pe mi ni me pe money ma send the program si won ton ma ngbo o ni na fe join awe ta ma ngba yen tori o fe gun o fe duro de year to ku ko to gba indefinite o fe gbe wole pelu igbagbo o de gbe mi yen wole daddy afi bo se pe mi lojo Tuesday pe money I have a great news for you mo se pe mo ni do ni to send the message o kan fe ki wo ko o fe wo ya mo online o pe ni bayi ko ti olodun le mi se si mo gbe ki lo sele lo ba ni won ti fun ni red passport
0: engineer ki won fo mo mama yi
1: lo ba ni won ti fun ni red passport
0: adua mi bere si gba po gbogbo awon ti nbe UK ba se ngba du omo won na mo wa be eje mo gboro mama ibo eje mo gbo won bo
1: daddy olodun yin dun si eyin o de le se nkan fun olorun yi ko ma san fun yen pada ni ilopo teyin o le ro ore majemu ti mo ma san temi ma san tawon omo mi ma san ti yawo e olorun o de fi ore yen doju ti mi daddy o dupe lowo olorun ipe to daju ohun ipe yi ah e ma tesiwaju ni daddy idi ope mi leleyi o mo dupe lowo olorun jiji o mo fe adura kan lori aburu e to ku ni kan loku Nigeria ko lohun ko ba mi se irin ajo ti e na ni kankan loruko Jesu ipe yo ni ku o e se mo dupe sai di ope mi leleyi o
0: mama omo yin ti rona lo aye to dun loku te mo fi gbogbo ajo aye yin gbe in the name of Jesus
2: hello baba mi e ka ro sa o e ku se oluwa oluwa ma so agbara do tun e se gan we ni faya sise ranse ni fomo sise ranse o ise ranse yin a ma tesiwaju oku ni lole lai lai lai lai ipe ipe mi o ipe ipe mi oruko mi ni omo labake lati ilu eko ewe nla branch e se o e se e ku atileyin wa olohun ni fi eyin na sile o nipasẹ iyo yen ni mo fe soro npe o baba mi iyo yen ti di iyo agbara ni iyo agbara ni o ni ile kan ti mo fe fi rent latojo yi awon eyan wa won wa ki se pe won wa won wo won lo won wa won lo ha mo wa wo pe ki lo sele ile inu estate ni ile dere ah ile owo le nbe yen baba mi ko ye mi mo wo wo mo ni ki lo de mo wa ni suru mo ni suru mo ni ma ni suru ta ma fi sise eyo yen ton igba ti a sise eyo ton baba mi mo ba gbe yo lo o mo ba da senu gate mo da si gbo compound inu le yen baba mi e wa lo on the first on the first te wa on the first te wa o je Thursday won fe pe mi pa ninu service pe awon to fe gbale to fe gbale daddy won wa wo lojo Thursday lojo Thursday yen gegegegege daddy ti won wa wo yen ojo yen le ni yen sanwo o ya mi lenu o ah ipe yin o ni doku baba mi ijoba olohun te mu wa lo loruko Jesu a o ni kuna re o akoto agbara loruko Jesu e ba mi ki

0: Ba mi e kaaro owe ku ise Oluwa o. Oluwa sagbara yin dotun loruko Jesu oruko mi ni Mrs. Sugar Wale. Mo nsoro lati ilu Eko omo Ijori radio ni mi. Lati 2021 ni mo tin jo ni mo tin darapo mo ipe yin lati radio. Ohun ti Olorun se ninu aye mi ni mo fe so fun yin nipa awon program ta nse ti oniyo ta se pari ta fi n gbadura mo ri owo Olorun lori aye omo mi o lo wa ni aside country o school nibe o fe sanwo school fees bi network won sa so pe ko lo o ba tun se lekeji o lo ase won si debit e ni ta koko owo yen de wa po owo ti se owo kekere ni won de porta de ma close ni eje to that time bi o se owo yen so niyan o lo pe adura ti mo n gba mo ma n so wo re ma je mu mi be ni mo ma n so ti omo mi na baba mi si iyalenu olorun bo mo yen se pe ni laaro yi niyan pe mommy mi ohun ma ni testimony nkan bayi bayi lo ma sele pe ohun fe so wo school fees bi network bi bo se se radara dani aje won si de won sa ni pe ko lo lu ba to se le keji aje won si yo won ti yo owo o de ri owo yen gba pada pọta díẹ̀ máa close ni bí okú ọ̀la bàbá mi bí ọlọ́run ṣe bá mi rún aláàánú kan sí mi yẹn o èyí tó bá mi sanwó school fees ẹ bàbá mi òun ni mo ní kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ yín iṣẹ́ ìránṣẹ́ yín ò ní jíṣẹ́ ẹ ò ní fara gbọ́fà ẹ ṣe mo dúpẹ́ ìyẹn bẹ́ẹ̀ yẹn ìkejì ni ohun tó fẹ́ jẹ́rìí nípa titara àti tèmi náà ojú ló ń yọ mí lẹ́nu bí kátaráìsì mi kó tó di parí ti ní oníyọ̀ yẹ̀kẹ́ tó wá sí gospel ní last week mo bá mú iyọ̀ yẹn mo fi sínú omi díẹ̀ mo bá fi sínú ojú mi bàbá mi nígbà tó máa di ọjọ́ kejì kíní white tó máa fẹ́ kọ́fà black ojú mi máa ti lọ ojú mi ò máa gbọ́n mi mọ́ bàbá mi mo máa ríran díẹ̀ rí mi rí ẹ bá mi gbé ẹjọ́ torí ọlọ́run o lórúkọ jésù ẹ̀rù mi farapa o god bless you sir.
1: ẹ wo bí testimony ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ìwọ lọ́kàn in the name of Jesus. Ẹ kígbe ní 10:10. Ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mo fẹ́ kẹ ẹrú ẹbọ tó ní àpẹẹrẹ lónìí. Ẹnìkan ní kíni ìwọ tó bá lè rú ẹbọ 1,010 naira ìwọ tó lè rú ẹbọ 10,010 naira nínú àwọn ọ̀rẹ́ méjèèjì yẹn jẹ́ kí gbogbo ẹ̀yin Ọlọ́run ni ó ṣe bẹ́ẹ̀ tó bá lè gbọ́ràn. Mo tún ti sọ tèmi bá a ṣe máa ń sọ nìyẹn gbogbo ohun tó ń gbọ́ iná ó rí báwọn mọ̀mọ́ tí wọ́n dàgbà òye ń yé wọn. Àbí wo lọmọ ike tí ọmọ parọ́ mọ́ra rẹ̀ ọba lè gbìyànjú ẹ̀ 10,010 naira 1,010 naira ó ti dá bẹ́ẹ̀ òní ni 10:10 rú ẹ̀bọ 10:10 kan sọ ẹ́ lójú fóònù ẹ 10:10 sì rárá farabalẹ̀ ṣé ni account number church lélẹ́yìí 2017 42 90 47 Comfort Life Mission International First Bank nìyẹn bí ọba lò yẹn lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International nìyẹn náà gbé jáde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa kí wedding anniversary yín lónìí àtẹ̀yìn tẹ́ ẹ̀ ń ṣe birthday yín lónìí ẹ máa bọ̀ ẹ wá kúnlẹ̀ mọ̀mí àti inúkẹ́ láti US ẹ̀yin náà kúnlẹ̀ o ẹ̀yin náà ń ṣayẹyẹ ọjọ́ ìbí yín lónìí. Wòlíì Ọ̀dẹ́kúnlé Epafra ń bá yín yọ̀ bí mo ṣe ń bá yín yọ̀ náà ni àsọtẹ́lẹ̀ ń jábọ́ lẹ́nu mi ìkótó ìkótó sí gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí ní òní 10:10 ẹ̀yin ọmọ 10:10 pé iwájú iwájú ni ọ̀pẹ́ ìbí tí máa ń ré sí iwájú láyé yín ọmọ lọ ìdùnnú yóò máa ṣubú lu ayọ̀ fún yín májẹ̀mú ìgbédìde májẹ̀mú ìlọsíwájú torí pé iwájú lojúgun ń gbé kí májẹ̀mú yín ó ṣiṣẹ́ pẹ̀lú yín ẹ dára ni ẹ ò ní dáràn ẹgbà ayé tó dùn ẹgbà ayé tọ́pọ̀ ẹgbà ayé tọ́pẹ́ in the name of Jesus Christ may God bless you mọ̀mí àti inúkẹ́ àti gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ọjọ́ kẹwàá happy birthday one more time ire lójú owó máa ń rí àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa kí wedding anniversary yín lónìí ire ni kójú yín ọmọ rí may God give you better chance in Jesus name ṣé ìgbàgbé ń tọ́lú wa pa láṣẹ lónìí happy birthday o long life and prosperity ẹ̀yin tẹ́ ẹ ní testimony ẹ send it yín náà jẹ́ ọlá òjòjò nate lórí nọ́mbà yìí 08081 71 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín ẹ jẹ́ mọ́ lórí facebook you are blessed it is well with you.

0: Ìlọrin àti agbègbè rẹ̀ ṣe ti ṣetán ìjọ Jesus our Strongholds tó wà lẹ́yìn Dam Office Ọ̀yun nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara ló fi àsìkò yìí pé gbogbo ènìyàn wá síbi àjọ̀dún ńlá ọdún kẹwàá tí a pé àkòrí rẹ̀ ní Ọlọ́run olótìtọ́ Faithful God láti ọwọ́ bàbá wa Apostle and Pastor Mrs. Adéyẹmọ Ayẹni. Àjọ̀dún náà yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìnlá títí di ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá 14th to 16th October 2026 ní déédéé agogo márùn-ún ìrọ̀lẹ́ àti ní ọjọ́ Sátidé tí ń ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá 17th October 2026 ní àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run yóò ṣí gbọ̀ngàn ilé àdúrà náà dídéédé agogo mẹ́wàá òwúrọ̀ àti ní ọjọ́ Sunday tí ń ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá 18th October 2026 ní ìdúpẹ́ àjọ̀dún náà yóò wáyé ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ bákan náà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a retí ni Pásítọ̀ Adémọlá Kúpọlá, Pásítọ̀ John Ibítẹ́yẹ, Lady Evangelist Jémẹ́sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó máa retí yín o.
1: It's 8.7 FM. Ah, Juwan lo.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

ọtún jẹ n kú ọmọ mo tún ti wà nínú ìwé ìròyìn daily trust tó jáde lójúmọ́ tẹ̀lé bẹ́ẹ̀ lọ ti bá pàdé nínú ìwé ìròyìn daily post tó tún jáde lójúmọ́ tẹ̀lé ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà wọ́n ti ṣèrànlọ́wọ́ fún àwọn ọ̀dọ́ tó lọ bí ọgọ́rùn-ún méje 700 young people ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìjọba ti ṣe fún wọn ní àwọn nǹkan tí ó lè máa pa owó wọlé fún wọn àwọn ọ̀dọ́ wọ̀nyí ni wọ́n parí ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìyẹn ní ẹ̀ka àwọn iṣẹ́ tó lè máa wó wọlé fún wọn eléyìí tí ìjọba sì tún fún wọn ní àwọn irinṣẹ́ tí wọn yóò fi bẹ̀rẹ̀ iṣẹ́ okòwò kówó àwọn eléyìí ni ó jẹ́ ọ̀kan lára àwọn ètò láti fi mú àdínkù bá iṣẹ́ ohun ìyà lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n pè ní National Poverty Reduction with Growth Strategy àpèkúrú rẹ̀ a sì máa jẹ́ NPRGS eléyìí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ láti fi mú kí ìṣẹ́ ohun ìyà kó dínkù láàrin àwọn ènìyàn ilẹ̀ Nàìjíríà ṣe rí àwọn ọ̀dọ́ wọ̀nyí ni wọ́n parí ètò ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ mẹ́wàá ẹni tí láti ipasẹ̀ ọ́fíìsì olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lẹ́ka àwọn iṣẹ́ ọwọ́ àgbékalẹ̀ ọgbórí àti ètò ìdókòwò gẹ́gẹ́ bí ó ti jẹ́ kó di mímọ̀ pé àwọn lọ ṣe àgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ àwọn ṣe rí ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí níbẹ̀ ni wọ́n ti kọ́ wọn bí a ti ń ṣe àwọn nǹkan kan àti ọ̀nà tí a lè gbà láti fi àwọn nǹkan náà láti fi pa owó wọlé nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà dókítà Abiola Arogudade ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lẹ́ka tá a mọ̀ sí technical vocational and entrepreneurship education ó ní àwọn gbé ètò yìí kalẹ̀ láti lè fi fẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n lè dádúró láàyè ara wọn kí wọ́n sì lè ṣe ètò ìtọ́jú ara wọn inú ìròyìn the guardian ni ìròyìn ọ̀hún wà láàárọ̀ tòní.

igbá kejì ààrẹ ilẹ̀ nàìjíríà kàṣímúṣe tìmá ó ti kéde pariwo láàárọ̀ ọ̀tọ̀ ni ìpé ìjọba ilẹ̀ nàìjíríà ti ń gbàlérò láti lo àwọn ìlànà tí ilẹ̀ ethiopia lò láti fi mú ìgbé ayé ìrọ̀rùn bá àwọn ọmọ ilẹ̀ nàìjíríà lẹ́ka jíjẹ oúnjẹ aṣaralóore kí a sì dojú ìjà kọ àìrí oúnjẹ aṣaralóore jẹ tá a mọ̀ sí pro nutrition ó ní pé bí àìrí oúnjẹ aṣaralóore jẹ bí ó ti ń wáyé láàrin àwọn ènìyàn lágbàáyé ó kò tayọ bí àwọn ènìyàn bí wọn ò ṣe rí oúnjẹ gidi jẹ sí àgọ ara wọn gẹgẹ bí ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti ṣe wájọ́ kọ́ni mímọ̀ yìí pé àwọn yóò lo àwọn ìlànà tí ilẹ̀ ethiopia ń lò láti lè fi rí sí oúnjẹ aṣaralóore lórílẹ̀‐èdè nàìjíríà pàtàkì èyí orí láti lè fi gbógun ti àìrí oúnjẹ aṣaralóore jẹ àti bí ọ̀pọ̀ oúnjẹ bí ó ṣe máa rọṣọ̀ mọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá fún àwọn obìnrin àti àwọn ọmọdé ṣe ti máa ló padà dé sórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ní ọjọ́ ẹtì tí ń ṣe àná òde òní lásìkò tí àwọn ìkọ̀kọ̀ tí wọ́n lọ ń kí káàbọ̀ máa wọlé máa rọra padà sí orílẹ̀-èdè yìí lẹ́yìn àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta eléyìí tí ó lọ fún ní ilẹ̀ ethiopia ẹ wo bó ṣe lọ bó ṣe bọ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn the nation tó jáde lójúmọ́ tòní.

ẹ̀tú bí ẹ̀ntú mú nínú ìwé ìròyìn daily post tó jáde lójúmọ́ tòní ọ̀gá àgbà pátápátá fájọ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà igp ọlátúnjì rìlìwánù díso ó ti lọ ṣe bẹ́ẹ̀ ó ti lọ ṣe àbẹ̀wò fún ọ̀gá àgbà àwọn òṣìṣẹ́ ọmọ ogun ojú òfurufú yẹn masha sk aneke ìyẹn lánàá tí ń ṣe ọjọ́ etí ó lọ ṣe àbẹ̀wò yẹn láti lè fi kíkú ìrọ́jú o látàrí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ bàálù àwọn òṣìṣẹ́ ọmọ ogun ojú òfurufú tó já lulẹ̀ ń ṣe ọkọ̀ bàálù NAF 931 ó wájú odi mímọ́ oníṣe bí ìṣẹ̀lẹ̀ yẹn ló mú kí ènìyàn 25 kí wọ́n ṣe bẹ́ẹ̀ pàdánù ẹ̀mí wọn lásìkò àbẹ̀wò yẹn dísù ó jẹ́ kó di mímọ́ pé gbogbo òṣìṣẹ́ àjọ ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń bá àjọ ọmọ ogun ojú òfurufú ni wọ́n ń bá wọn kẹ́dùn kò ṣàìtúnṣe bẹ́ẹ̀ bá gbogbo àwọn ẹbí àwọn tí ọ̀rọ̀ náà kàn kò ṣàìtúnṣe bẹ́ẹ̀ báwọn kẹ́dùn ọ̀gá àgbà àjọ òṣìṣẹ́ ọlọ́pàá ó wá jẹ́ kó di mímọ́ ó ní digbí làwọn wà lẹ́yìn àjọ ọmọ ogun ojú òfurufú ilẹ̀ nàìjíríà lásìkò ipò ríru ọkọ̀ tó dé báwọn yìí ó wá gbà á ládùúrà pé kí elédùà dẹ́kun kó má má ṣe lákùúfà láàrin àwọn òṣìṣẹ́ elétò ààbò ilẹ̀ nàìjíríà ó gbàdúrà pé kí ọlọ́run kó wá gbogbo àwọn ẹbí tọ́rọ̀ náà kàn kó rọ̀ wọ́n lójú nínú ìròyìn daily post ni ìròyìn wà lójúmọ́ tòní.

ẹ tún jẹ́ ń ṣe bẹ́ẹ̀ wọnú ìwé ìròyìn leadership tó jáde lójúmọ́ tòní ẹgbẹ́ òṣèlú apc wọ́n ti jẹ́ kó di mímọ́ wọ́n ní ìṣèjọba àwọn ò ní dá owó ìkópa orí epo padà wọ́n ní ìdí abájọ àti ìdí abájọ wọ́n ṣàlàyé nínú ìwé ìròyìn tó wà lọ́wọ́ mi yẹn wọ́n wá jẹ́ di mímọ́ fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ń pélóńgbò ìbò yìí pé báwọn bá dínkù ààrẹ àwọn yóò dá owó ìkópa orí epo padà ẹgbẹ́ òṣèlú apc wá pè wọ́n jà ó lẹ wá ṣàlàyé ibi tẹ́ ẹ ti rí owó ìkópa orí epo eléyìí tẹ́ ẹ fẹ́ dá padà ọ̀hún ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fọhùn ọ̀rọ̀ léde ìyẹn lọ́jọ́ ẹtì tí ṣàánú òde òní láti pàṣẹ ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú àwọn aṣòfin surajudeen ajibọlá bashir ìyẹn nílùú àbújá ó jẹ́ kó di bíbọ̀ ó ní pé ìgbésẹ̀ lórí yíyọ owó ìkópa orí epo ó ní kò ṣeé dá padà mọ́ sọ pé ó ti lọ àti wípé ìdàgbàsókè tó lóòrìn òun ni ìgbésẹ̀ náà ti mú bá ilẹ̀ nàìjíríà ó wá ṣèkìlọ̀ lórí àwọn tí wọ́n ń ṣe pé àwọn yóò mú owó àwọn yóò dá owó ìkópa orí epo padà lásìkò tá a wà yìí nígbà tí ìjọba tí wọ́n ń wá gbogbo ọ̀nà láti fi rí pé ohun gbogbo ó rọ̀ ṣọ̀mù lórílẹ̀‐èdè yìí ó ní ẹ wò ó bẹ́ẹ̀ bá máa lè máa dá padà ó yẹ wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ibi tẹ́ ti rówó tẹ́ fi dá padà tẹ́ fi máa sanwó ìkópa orí epo ẹ jẹ́ gbọ́ ẹ wò ó leadership níwèé ìròyìn tó ń pariwo tọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀.

Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ jíjí àwọn ènìyàn mẹ́ta kan gbé, ìyẹn ní ilé iṣẹ́ kan tá a mọ̀ sí Kòkó Research Institute of Nigeria, ìtí àpèkúrú wọn jẹ́ CRIN. Ìwọ̀n láwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí. Àwọn ajínigbé ti ṣe bẹ́ẹ̀, wọ́n jí wọn gbé sá lọ lásìkò tí wọ́n lọ ń wo àwọn eré oko wọn nínú oko tó wà nínú ọgbà ilé iṣẹ́ yìí. Alūkkóró fájọ ọlọ́pàá, ìyẹn DSP Àyánládé Ọláyinka, ó jẹ́rìí sí ọ̀rọ̀ yìí lọ́jọ́ Ẹtì. Ó ní ní kété tí àjọ ọlọ́pàá gbọ́ sí ọ̀rọ̀ yìí ni àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́kọ̀tún lórí ìdó ńlá. Àwọn tí wọ́n jí gbé yìí, ó wá jẹ́ kó di mímọ̀, ó ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Àwọn ò káwọ́ gbéra láti tún rí wípé ọwọ́ tẹ àwọn amòkunṣèkà tí wọ́n ṣe bẹ́ẹ̀ wúwá aláàbí yìí. Ó ní àwọn ti kọ́lugbó láti wá àwọn òṣìṣẹ́ tí wọ́n jí gbé yìí láti wá wọn rí. Ó ní àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, àwọn yóò sì rí wípé àwọn rí àwọn òṣìṣẹ́ náà gbà padà, tí àwọn tí wọ́n wùwá láàbí yìí tí wọn yóò sì fi mú kó ata òfin. Leadership ni wọ́n ìròyìn tó ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní, kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ Sátidé. Nínú ìwé ìròyìn àtúpalẹ̀, níbi tí a ti máa ṣe bẹ́ẹ̀ tá a ti máa yànnà ná àwọn ìròyìn olójoojúmọ́, eléyìí tó jáde ní ojoojúmọ́. Omidan Ọláyinka Ajani Ajibade ló kọ tèmi láti ìkànnì Diamond 88.7 FM lórí látún kí n wípé ẹ máa tún káàárọ̀.

0: kẹtàlélógún wọn pe àkọlé rẹ ní ogun àgbàrá ẹjẹ bó ni tàkọlé yìí ṣe jẹ bó logun àgbàrá ẹjẹ ṣe jẹ ànírógun ẹjẹ o ànírógun àgbàrá ẹjẹ la ṣe lédùá ẹ jẹ ká máa bá ìwé yìí bọ torí ẹni tó bá ba lọ náà ló bá kú gbogbo ìgboro lẹfẹẹ dákẹ mínímíní ó dá páropáro oníkálukú wọn borí mọlé wọn lẹkẹ mọ yàrá ẹni tó ń tọ ọmọ lọwọ tọmọ rẹ fẹ máa ké ń fi ọmọ di ọmọ lẹnu àwọn tó lọmọ ìrìnsẹ tó lè ta fẹlẹfẹlẹ ti kìlọ fọmọ wọn pé kí wọn jẹ kíkankan ilé wọn ta wọn nídìí o nítorí ìgboro rẹrìn ìgboro agboro lónìí o ìgboro aro tókítókí o èyí jẹ ìgbọràn sí ìkìlọ tí wọn ti ṣe tẹlẹ pé pínkẹ ò gbọdọ gbin jákèjádò ilẹ fẹ láti bí aago mẹfà ìdájí títí di ìgbà tí wọn bá gbọ pé kí wọn tú yáyá jáde ilẹ fẹ ti gba ọmọ ogun jọ sooko ni olórí ogun wọn wọn ti fi ọmọ ogun sọdọ sí gbogbo ẹnu ibodè ìlú ó ti kọ wọn ní gbogbo àpadélùdé ogun jíjà ṣe ní kẹ lẹmọlẹ bẹrẹbẹ o ẹ gbọdọ míra o ẹ bá igi igbó sọgbà ni o ẹ sọra rín kẹsì sọra rín di ìràwé gbígbẹ inú ìgbẹ bẹ bá ti rí wí iyán ti kọjá sáàrin ìlú dáadáa ní kẹ tẹyìn dáná sí ọ lára o ogun àtẹyìnjà lógun yìí o sooko ló fèdè fẹsọrọ bẹẹ àwọn kan lọ sí ọ̀nà ìtàgbọn àwọn kan lùgọ sínú igbó ìtayémo o tàwọn tí òkè ọ̀gbọ́ ti péjú síbẹ̀ àwọn tí wọ́n pín sí ọ̀nà paraki ò fi iṣẹ́ náà falẹ̀ nígbà tó di ọjọ́ kan rí làwọn jagunlabí wọ̀lú. wọ́n pín ara wọn gẹ́gẹ́ bí mọ̀rẹ̀mí ṣe ṣàdéhùn pẹ̀lú ọba rìnrìn kí ó tó wọnú ilé òrìṣà wọn lọ kíá bí àwọn alamí tí ìfẹ́ dà sínú odi ìlú ti kófìrí wọn ni wọ́n ti fi tó àwọn ọmọ ogun létí níbi tí ọwọ́ kọ̀ọ̀kan wà wọ́n ní kí wọ́n paramọ́ o wọ́n ní kí wọ́n gbáradì o wọ́n ní àwọn olóró ti ń bọ̀ o wọ́n ní kí wọ́n rí i pé wọ́n kọjá sáàrin ìlú dáadáa kí wọ́n tó ṣíná sí wọn lára o kí wọ́n tó fọ̀nà sí wọn lára kí wọ́n rí i pé ògùṣọ wọn ò tutù kí wọ́n sá ìṣáná wọn dáadáa o kí iná lè ràn kí iná lè sọ bí iná agbáko kí wọ́n sì mú kùmọ̀ àti ìdá wọn dáadáa o ohun tó kọ́kọ́ jẹ́ kàyéfì fáwọn ọmọ ògbò ni dídá tí ìgboro ìfẹ́ dá paropáro àfi bí ìlú òkú kí ló ń ṣẹlẹ̀ àbí wọ́n sì ń ṣọ̀fọ̀ tí mọ̀rẹ̀mí olórí wọn táwọn ti gbé lọ́wọ́ ni láti ìjẹ́jẹ́ táwọn ti wá gbẹ̀yìn ó dá o káwọn káwọn mọ inú ìyẹ̀wù wọn gan ló dáa jù káwọn pa wọ́n lápamọ́lé kí wọ́n máa yí gbiri nínú ẹ̀jẹ̀ ara wọn bàbá ifá kúkú ti sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ àgbàrá ẹ̀jẹ̀ ànírógun ẹ̀jẹ̀ láṣẹ ọlọ́run báwọn bá ti ṣẹ́gun tán orúkọ táwọn á máa pe ogun yìí ni ogun àgbàrá ẹ̀jẹ̀ orí èrò yìí ni wọ́n wà nígbà tí iná dáhùn sí wọn lára látẹ̀yìn egun oníkó ti ń fọhùn bí ènìyàn orò ti ń kígbe oró iná ti ń jó wọ̀wọ̀ lára wọn ìgboro ti dàrú mọ́ wọn lójú èéfì ìpara wọn tó ń jó ti gba gbogbo ojú sánmọ̀ ojú ọ̀run ti ṣú dọ́dẹ́ láì rọ òjò oró iná ti mú wọn lójú méjèèjì kùdùgbẹ́ ti jábọ́ sí wọn lára àwọn tó ń gbé iná ara wọn sá lọ ń fara gbọgbẹ́ àwọn ọmọ ogun ifẹ̀ tí wọ́n ti dènà dè wọ́n pé èyí tó wá fẹ́ sá àṣálà yóò fara gba nǹkan bẹ́ẹ̀ ni ebi ti ikú ń rẹ́ lù wọ́n lọ́jọ́ náà tí òjò ẹ̀jẹ̀ sì rọ̀ tí àgbàrá ẹ̀jẹ̀ ń sàn yáyá ní ìgboro apáfàn àti àpasán ọ̀pẹ èyí tí wọ́n pa ejò àìjẹ ni wọ́n fi tàwọn ọmọ ogun ìgbèṣe lọ́jọ́ náà ó pọ̀ jù nígbà tó fi máa di ọjọ́ rọ̀ ogun ti rọ̀ àwọn ọlẹ́tẹ̀ ti fẹ̀mí ara wọn ṣòfò àwọn èrò ti ń dà gírígírí ẹsẹ̀ ayọ̀rẹ́ àfin.
1: àwọn òdìdá àwọn ògbó.
2: ṣé ló ń pariwo bí a bí a jábà.
1: ogun ni a kó wọn. Togun ni ọkọ wọn. Owó ti tẹ̀ wọ́n adúpẹ́ o.
2: Elédùn mẹ́rin ó ṣe o. Adúpẹ́ o. Odù àtàwọ̀rẹ́ adúpẹ́ o.
0: Wọ́n gbọ́ pé wọ́n rí àwọn nǹkan mú. Wọ́n rí Fegun àti Ọbáwirì mú. Àwọn sì fẹ́ lọ wo ojú àwọn ọlọ́tẹ̀. Àwọn tó ti ń fẹ̀mí àwọn àtọkọ àtaya wọn ṣòfò láti bí 40 ọdún sẹ́yìn. Àwọn tiẹ̀ tún fẹ́ rí ojú akọni obìnrin bí ọkùnrin nílẹ̀ẹ̀kan sí. Káwọn kí káwọn kì í káwọn kọrin fún un pé ó ṣeun. Ó kú àgbálẹ̀ wọn. Àṣẹ bí rọ́bá sá lọ lógún ọdún. Òótọ́ afarahàn lọ́jọ́ kan. Àṣẹ Bẹ́kún pẹ́ dalẹ́. Ayò ó gba ọkọ̀ wọn lọ́jọ́ kan. Àmọ́ kí ilẹ̀ tó pa òṣìkà ń kọ́. Òótọ́ ni pé òun ganangana ti wó. Òun ganangana sì ti bàjẹ́. Síbẹ̀ ọ̀pẹ ló yẹ káwọn máa dú lọ́wọ́ Olódùmarè. Èyí ni ọ̀rọ̀ tí wọ́n bá lẹ́nu Láfogídó ti ṣe Adelé Ọba tó fi ń kí àwọn èrò kú oríire. Kò ṣàì dúpẹ́ lọ́wọ́ ọmọ rẹ̀ mi àjàsòrò fún akitiyan rẹ̀. Kì í tiẹ̀ ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí nìkan. Ó mẹ́nu ba àwọn ìṣẹ̀lẹ̀ àtẹ̀yìnwá èyí tó fi hàn gẹ́gẹ́ bí ọmọ ọkọ tí kì í ṣọmọ àlè. Ó ní lóòótọ́ àjàsòrò ni. Láfogídó pàṣẹ kí wọ́n mú Ọbáwirì àtàwọn tọ́wọ́ tẹ̀ lọ sí òkè Mògún. Kí wọ́n sì fi wọn rúbọ níbẹ̀. Wọ́n ti sun imí búburú. Ó sì yẹ káwọn fewé èsìsì gbọ̀n wọ́n nídìí. Ṣé mo wíire? Àsìkò yìí ni Mọ̀rẹ̀mí tọrọ àyè kó bẹ̀bẹ̀ fún ìṣẹ́jú kan péré kó n fi sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ lọ́jọ́ náà. Ayọ̀ ni fún gbogbo ilẹ̀ ẹfẹ̀. Àmọ́ ó ní kí wọ́n má ro dídùn ìfọ̀n fi ọ̀rà dé ọpọlọ itan. Ó ní kí wọ́n má fi oró ya oró kí oró lè tán ní kíá. Ó ní kí wọ́n rántí pé ọmọ ìyá làwọn ará bí yìí pé ọ̀nà tí wọ́n gbé ọ̀rọ̀ náà gbà ni ò dára tó. Pé kò sẹ́ni tí yóò ṣe náà tí ò ní gbarata pé òun tọrọ ìdáríjì fún wọn. Pé òun ò pa àṣẹ ọba dá o. Ìkúnlẹ̀ lòun wà yìí o. Òun mọ́rí balẹ̀ o. Ó ní kí wọ́n dákun gbọ́ ọ̀rọ̀ náà rò. Ẹ̀bẹ̀ ló ń bẹ̀ o. Kò tí ẹ ti sọ̀rọ̀ tán. Nígbà táwọn èèyàn ti ń gba tiẹ̀ tí wọ́n ní ọ̀rọ̀ ló sọ kò sọ gúlùtù. Wọ́n láwọn gba tiẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. Ojúlówó ọmọbabìnrin lẹ́fẹ̀ ni. Èyí tá ń wí yìí pẹ́. Ìbẹ̀m̀bẹ́ àti Lúkòrígì ìlú. Ilẹ̀fẹ̀ ti ń kúrìrì bí òjò. Orí ti ń bọ́ fọ́ lẹ́nu àwọn olórin tí wọ́n lè pa mọ́ra mọ́. Wọ́n rántí orin tí wọ́n kọ fún nígbà tí wọ́n kúrò ní ìlú Mọ̀rẹ̀mí. Orin táwọn ará Ọ̀fà náà kọ fún.

tó kọ́ délẹ̀ lẹ́ẹ̀kẹta. Tigbó ti jù, tewé ti gbò, tigi ti gbòǹgbò ti gbòǹgbò. Agbègbè náà ló panupọ̀ tí wọ́n ń kọ́. Gbogbo agbègbè náà sì ń rinlẹ̀ dodo.

àṣẹ baba Ifá ti mọ ohun tó ń ṣẹlẹ̀ ló bá lọ sáàfin. Ó sọ fáwọn ìjòyè àti láfọgídó tí ṣe bàbá mọ̀rẹ̀mí gbogbo wọn kẹsẹ̀ sọ́nà ó di odò ẹ̀sìnmi rìn kí wọ́n tó débẹ̀. Ìyá lọ́dọ̀ ti pòórà, olú orogbo náà ti pòórà, mọ̀rẹ̀mí àtàwọn tó kù ò ní wọ́n bá níbẹ̀. Wọ́n rọ mọ̀rẹ̀mí pé kó gbà ká mú pé ìtàn òní gbàgbé rẹ̀ láyé, ìtàn òní gbàgbé olú orogbo ọmọ rẹ̀ tó fi ṣètùtù. Kí wọ́n tó ṣẹ́jú pé òkìkí ti kàn dé ìlú pé olú orogbo ọmọ nǹkan ṣoṣo tí mọ̀rẹ̀mí bí ló fi jẹ́jẹ́ pé ó sì ti yọ̀ǹda rẹ̀ fún ìyálódò ẹ̀sìnmi rìn. Bó bá jẹ́ yín, ṣé yín lè fi ọmọ yín jẹ́jẹ́ fún ìlú yín láti jàjàbọ́? Ibi ni ìwé mọ̀rẹ̀mí àjàsọ̀rọ̀ mọ̀ parí sí. Mọ̀rẹ̀mí fi ọmọ rẹ̀ jẹ́jẹ́ o, ó fi jẹ́jẹ́. Akínpẹ́ kú fẹ́ àti gbogbo ẹyin ẹ ti fàtìtì ẹ sọwọ́ pátápátá, gbogbo ẹ la rí o, láì ṣẹkù ẹyọkọ a sì mọ̀ ọ́ lóore. Ẹ kú fẹ́ ètò yìí, ìfẹ́ ètò àyọkà. Ẹ má kó mo sọ pé ìwé mọ̀rẹ̀mí àjàsọ̀rọ̀ ó ti parí sí bí. Ìwé wo ló wá kù tí a ó mú? Ìyẹn dọjọ́ mẹ́jọ tá mọ ìyànà náà ìwé tó kù tá máa mú lórí ètò àyọkà. Ẹ mọ tẹ́tí sẹ́tọ̀ yìí o, ní gbogbo ọjọ́ Sátidé láago méje ààbọ̀ àárọ̀. Babatunde Azeez Ọlọ́yẹ̀wàn olólùtú ètò àyọkà nìkan nìyí. Daniel Afọlábí Nels D ìrànlọ́wọ́ bọ́tìnì tí ń bá mi kó gbogbo ẹ̀ papọ̀. Ìfẹ́ Olúwa Adébáyọ̀ olórúkọ mi. Ká fi eré àtayọ̀, ká fi pàdé lọ́jọ́ mẹ́jọ. Ire o.

0: can lo won ko wa lato won yen
1: we only consume
0: so our change naira si dollar ni wo fi ko wa so awon ti won gbe crude oil lo ti won lo refine ti won your petrol product won your diesel won your jet fuel won your kerosene everything won convert won yen wa si naira I mean si dollar ta ba do won so lo fa ti we kin even look but that no withstanding we can do without dollar. Ọjọ́ bíi pé kókó
2: ẹyọ kẹyìn láàlè mú lónìí.
0: We can do without dollar.
2: Nítorí pé ìfẹ́ dáwọn èèyàn tí wọ́n fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí bí ìfẹ́ dáwọn lágara.
3: Okay.
2: Ẹni ní ọkọ mi ni Engineer Raymond, wọ́n ní ìjọba wa mọ̀ nǹkan tí wọ́n ṣe wọ́n ní tìtorí ètò ìdìbò 2027 o ni wọ́n fi gbé ìgbésẹ̀ yìí. Ọ̀dà ẹ ṣeun ẹja wẹni náà ẹni ní akójúmọ wọn ní ọkọlọrun túbọ máa fún wa ní làákàyè wọn ní lórí ọrọ àdínkù owó epo náírà mẹrìndínláàádọrin náírà yìí wọn ló kéré wọn ní àwọn adarí wa wọn nílò láti ràn wá lọwọ wọn ní nǹkan ìkéré o prophetess ayọdẹlẹ jp láti airport àwọn ni wọn fẹyìn ránṣẹ sí wa ìyànda ayé kò tọ láti gànìkì sango àwọn kọ wọn ní oṣù kan àdínkù owó epo wọn ní ó jẹ experiment lára àwọn ọmọ nàìjíríà wọn ní ọgbà bẹẹ wọn ní tó bá já wọn ní ààrẹ ni wọn ní wọ́n ní wọ́n ó ṣe experiment yìí lórí ọ̀rọ̀ allocation eléyìí tí wá sọ́dọ̀ àwọn gómìnà nípa mímú àdínkù bá allocation tí wá sọ́dọ̀ wọn nípa mímú àdínkù 25% bá tí wọ́n sì dá 25% sókù lórí ọ̀rọ̀ ìkópa orí epo wọ́n ní ìdí ni wípé ààrẹ ó sọ wípé kí àwọn ọmọ nàìjíríà lọ máa di àwọn gómìnà láṣọ mú wọ́n ní àwọn ọmọ nàìjíríà sì rèé wọ́n jẹyà àwọn gómìnà àwọn
0: afárá
2: tí kò ní ssri ò ní wọ́n ń kọ́ àwọn bíríìjì àtàwọn nǹkan míì ó dà ẹ ṣeun ẹja tó wo ojú òpó.
4: Kò sí tó ṣe sí Nàìjíríà.
5: Hello.
2: Ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀.
2: Ẹ ṣeun.
5: Lórí ọ̀rọ̀ ilé epo náà mo fẹ́ dá.
2: Orúkọ yín.
5: Orúkọ mi ni Olóyèdè láti Ògbóńdóróko.
2: Ó yà ètò dáhùn sí.
0: Ní àṣà.
5: Fẹ́rí àwọn olórí wa wọ́n kà ń tàn wá jẹ ni kọ́lọ́run kó sàánú wa lórílẹ̀‐èdè yìí àwọn náà máa ń tó tọ̀ bí wọ́n lọ káàkiri gan wọ́n lọ káàkiri orílẹ̀‐èdè káàkiri àmọ́ tó bá ti kó àtòkọ àsìkò ètò ìdìbò wọ́n wà máa tàn wá wọ́n ti mọ̀ pé ìyà ń jẹ wá tába ẹni àmọ́ tí wọ́n bá ti kó sí wa lọ́wọ́ ti máa tẹ wa lọ́sùn ọlọ́run elédùmarè kó sàánú wa ní nàìjíríà ni ìka ni wọn kò sí kankan tó dánú wọn kò sí kankan tó dánú
0: ẹmọ sọrọ àbùkù sí ìjọba
2: ẹni ní ẹka rọ olóòtú wọn ní àmọràn tí wọn fún ìjọba ni pé kí wọn máa fi àǹfààní ẹdínwó kalẹ nítorí pé mẹkúnnù àti aráàlú kò lè rèrè kankan níbẹ nítorí dílà ó ní gbé dé station tí yóò sì fi ta fún independent market a ní fowóṣe láti airport ẹṣeun ẹni ní ó kọ mi ní diakoni olúmúyẹwà àyìndé wọn ní ẹdọkùn kọmídẹṣọ wọn ní àwọn ọmọdé tí ẹ fi ń sọrọ bí eléyìí láàárọ yìí wọn ní gbogbo èèyàn ń gbóríyìn fún ààrẹ wọn ní ẹyìn tako ààrẹ wọn ní ẹ sọ fún wa àǹfààní yíyọ owó ìrànwọ́ orí epo ní ọjọ́ iwájú wọn ní nílò láti máa dẹ̀bìrú ààrẹ diakoni olúmúyẹwà àyìndé ni wọn fi èyàn ṣọwọ́.
0: Kò gbọ́ wa láti bẹ̀rẹ̀ tó bá gbọ́ wa láti bẹ̀rẹ̀ ni kò ní sọ nǹkan tó sọ ẹ̀ ẹ gbogbo wa la sọ pé wọ́n gbọ́dọ̀ yọ subsidy but gbogbo àwọn kọ́ńtírì tán ti yọ subsidy wọ́n fi nǹkan míì rọ́pò láti máa jẹ́ kí ara ni àwọn ọmọ kọ́ńtírì wọn mumimeso saudi arabia kò sí country tí kò kí ń yọ ìfúnpá lórí nǹkan kan or the other so wọ́n dẹ̀ ń ṣe láti mọ̀ jẹ́ kára ni ọmọ ìlú ṣe bẹ́ẹ̀ ló pè fún wa láti uae nsìn so ó sọ pé ọdún mẹ́ta tó ń lò owó nǹkan òun ò gbówó lórí so nígbà tí ẹ fẹ́ yọ subsidy yẹn ẹ gbọ́dọ̀ fi nǹkan kan láti mi sọ pé ẹ fi rọ́pò sódà àárò fún ní àwọn ọmọ nàìjíríà ibi tí president ṣe mistake nìyẹn bu president is a remove subsidy but the fact remains that over 50 million Nigerians ni wọn lo ti push into poverty láti 2023 yẹn up till now small scale business ti wa affected
2: ẹja mọ ayọkan
0: ti close down.
5: hello ẹ pẹ́tọ̀
2: ẹ ṣeun
5: ọlọ́run níjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba
2: ìjọba ìjọba ìjọba
5: ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìj ẹrẹ ibẹ ni.

0: kádásí náà ni tọrọ àwọn ìjọba wàláì tàláì wọn kàn mọ bígbà tí wọn fìyà jẹ gbogbo ọmọ nàìjíríà lápapọ ní pẹlú tọrọ ilé epo déyì torí ó níye táwọn náà ba epo owó tẹ wọn láwọn àjọ bẹjẹ láwọn akókó gómìnà kí ni wọn fi ṣe gan ẹyin náà wúwo kí ni wọn fi ṣe kí ni àwọn gómìnà wa fi ṣe ó kàn fìyà jẹ mẹfúnù ni ẹyin náà gbogbo kan ṣe tó ṣe le tó wọ́n sàánú òkú wọn dẹ gbogbo ẹ o ẹni sábà tí ọrọ̀ wa lọ́rùn ọlọ́wọ́ jọ wọlé
1: ọlọ́wọ́ ṣe dẹkùn fún wa.
2: ẹ ṣeun ẹ kó jùmọ̀ o wọ́n ní wọ́n gbóríyìn fún àwọn àlejò wọ́n ní àtìrí àná àtìrí ìjọba òní àti àwọn ètò tí wọ́n gbé lọ́wọ́ wọ́n ní báwo la ṣe fẹ́ yan ẹni tí ó tọ́ báyìí comrade ibrahim kabil ajídàgbà àwọn ni wọ́n fi yan ṣọwọ́ comrade lari ọ̀ṣọ́
3: ọmọ bá jíjà
2: ilé ti tó lọ comrade ọládiméjì ọláríwájú
4: yes sir
2: a máa lọlé
4: okay
2: a máa fi ilé ìtókù sí ọjọ́ mẹ́jọ bó ti ẹ̀ pé ọ̀rọ̀ epo ó jọ bí ipò ká ẹyin gan tí ẹ mẹrin
3: ìyá ẹ gbọdọ wà ló àfẹ ọba títa ẹyin gan tẹjọ sì ṣe diamond mo mọ pé àfẹ tí gbogbo yín lẹ ń wọ mọtò gbogbo yín lẹ ra kan kò wá sí bí òde ẹ kò sẹni tí kìíní yóò kàn so láfisọ pé tọ nǹkan táwọn fi lọlé ni pé rántí tàbá fẹ kí ìjọba tààrà kó ṣe fún orílẹèdè nàìjíríà o àì dá ètò ṣíṣe ìjọba dájọba o a ní ojúṣe láti ṣe ojúṣe yẹn làwa fi nǹkan tá ṣe láàárọ yìí òun la wa ṣe ìwọ náà mọ kùnà láti ṣojú sí rẹ nàìjíríà ò ní dàrú nàìjíríà ò sì dá.
4: láfi lọlé tí àwọn ẹni tó súnmọ́ rẹ̀ bá ń gbọ́ àbá rẹ̀ bá ń gbọ́ wa tọ́lọ́ bá fún wọn láǹfààní bí ẹlẹ́kejì tọ́lọ́ bá fún wọn láǹfààní mo sọ n ti ń jẹ́ governor forum kaba council ní nàìjíríà ẹ kú ètò ẹ káàárọ.
2: sàkà oníyàn muritala láta lórí muratẹ̀ránṣẹ́ yín yín nílé ìkámọ́ abiodun láti ìlọrin muratẹ̀ránṣẹ́ yín náà ẹ ṣe púpọ̀ àjọṣepọ̀ wa ò kó ní bàjẹ́ ìwòye ìdásí àwọn àlejò mi tẹ mọ́ àwọn tí wọ́n pè sórí ètò àtàwọn tí wọ́n fi àtẹ̀ránṣẹ́ kò ní nǹkan ṣe pẹ̀lú èmi tí mo jẹ́ atọ́kùn tàbí ìkànnì yìí ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ adúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò gbàgede àjọrò fún ti òní ọjọ́ sátidé ọjọ́ kẹwàá oṣù kẹwàá ẹ ṣeun gan ayọ̀dẹ̀jì ayọ́lá ló kọ́ mi káyọ̀ ká pàdé nire ká má dòlódì lẹ́yìn ara wa ó dìgbà kan o.

0: on Hits 88.7 FM.
1: Ń fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rere dọ́kàn, ìkànnì Diamond 88.7 FM.

0: wáṣẹ ni mi láwùjọ. Ewé ìmí ọmọ tó fi ń ṣàdúrà wọn. Ẹ wo mi ẹlẹ́rìí kọ́ lọ má jáda òṣogun. Ṣàrà lójú ọ̀tá tó wò mí ò tẹ̀gbintẹ̀gbin. Tọ́ bá ní olúfimú sẹ́yìn o. Ìwọ fẹ̀rí dáwọn lóhùn ni tọ́ bá lọ́lúfimú sọ pé still on top. Àbòsí ò sí bẹ̀. Àwa sì wà lákọ̀ṣá aláwa bí ìbọn. Gbogbo di jẹ́rìí kò tó takú sọ̀nà láti wó. Òṣùpá tó ní wúrà sọ́lá má ṣe pọ́njú jọ̀lá. Ọ̀làgọ́dé tán. Tó ní wúrà sọ́lá má ṣe pọ́njú jọ̀lá. Ọ̀làgọ́dé tán. Àwọn ọmọ ọba ìlú kan níwì kan. Àwọn ọmọ ọba ìlú kan náà ń ṣe. Fàmí ń fa o. Lórí wípé talẹ̀ tó máa já rẹ̀ wọ́n. Ó tún fẹ́ dìjà pé ta ló máa jọ tún ọba. Àwọn ọmọ ọba ìlú kan nípa kan ṣe rántí. Àwọn ọmọ ọba ìlú kan náà ń ṣe. Fàmí ń fa o. Lórí wípé talẹ̀ tó máa já rẹ̀ wọ́n. Ó tún fẹ́ dìjà pé ta ló máa jọ tún ọba. Àwọn ọmọ ọba ìlú kan níbi kan. Àwọn ọmọ ọba ìlú kan náà ń ṣe. Fàmí ń fa o. Lórí wípé talẹ̀ tó máa já rẹ̀ wọ́n. Ó tún fẹ́ dìjà pé ta ló máa jọ tún ọba. Wọ́n nítorí pé ọ̀túnba. Wọ́n lọ́túnba a máa bọ́ bá jíròrò. Tọ́ba bá pàṣẹ àbàpà àti ẹni bí nǹkan. Bọ́bọ̀ sí nílé o. Ó tún lè ṣiṣẹ́ ọba. Wọ́n nítorí pé ọ̀túnba. Wọ́n lọ́túnba a máa bọ́ bá jíròrò. Bọ́bọ̀ bá pàṣẹ àbàpà àti ẹni bí nǹkan. Bọ́bọ̀ sí nílé o. Ó tún lè ṣiṣẹ́ ọba. Wọ́n wá ní ṣùpá rẹ̀ mọ́. Wọ́n láyé ọmọ ọba ń ṣáàlà.
1: Rẹ̀ mọ́ lè jẹ.
0: Wọ́n láyé ọmọ ọba ń ṣáàlà.
1: Rẹ̀ mọ́ lè jẹ.
0: Tọ́ba bá pàṣẹ rẹ̀ mọ́. Òní lè pa. Bọ́bọ̀ báyìí kú o pé kò ní lè ṣiṣẹ́ ọba. Wọ́n tún wá sọ pé ṣẹ̀rá rẹ̀ mọ́. Wọ́n láyé ọmọ ọba ń ṣáàlà.
1: Rẹ̀ mọ́ lè jẹ.
0: Bọ́bọ̀ bá pàṣẹ rẹ̀ mọ́. Òní lè pa. Bọ́bọ̀ báyìí kú o pé kò ní lè ṣiṣẹ́ ọba. Èyí tó lọ́kọjú wa o. Èyí tó lọ́kọjú wa ní inú.
1: Àwọn ọmọ ọba.
0: Ó lọ́túnba ni.

orílẹ̀-èdè àgbáyé ṣe ń ṣe àyájọ́ ta mọ̀ sí World Mental Health Day. Ìyẹn ní òní tí ń ṣe ọjọ́ kẹwàá oṣù kẹwàá ní eléyìí tí wọ́n ti wá ń kéde pàtàkì ètò ìlera ọpọlọ àwọn ọ̀dọ́langba lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílùú Ìlọrin. Arábìnrin Olúwayẹ́mísí Fágbọ́rọ̀ ké sí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà láti máa fiyè sí ètò ìlera ọpọlọ wọn kí wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ má ṣe máa fi ojú àbùkù wo àwọn tí wọ́n ní àkùdá lẹ́ka ètò ìlera ọpọlọ. Ó pe ìpè yìí lásìkò tí ó ń kópa níbi àyájọ́ World Mental Health Day ti ọdún 2026 yìí nígbà tó ń bá Justin Dada, ọ̀kan lára àwọn aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ Diamond 88.7 FM Ìlọrin sọ̀rọ̀. Arábìnrin Fágbọ́rọ̀ jẹ́ kò di mímọ̀ pé àwọn ọ̀dọ́langba tí ọjọ́ orí wọn ń bẹ̀ láàrin ọdún mẹ́wàá sí ọdún 35 ni ó ṣeéṣe kí wọ́n kojú ìṣòro yìí látàrí níní àwọn ọ̀rẹ́ àti látàrí àwọn àdojúkọ mìíràn eléyìí tí ó lè mú kí àwọn ọ̀dọ́ wọ̀nyí kojú ìṣòro ọpọlọ. Ó wá ṣe lálàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí ni wọ́n sì ń kojú àwọn nǹkan wọ̀nyí àmọ́ tí wọn kò lè sọ síta. Ó tẹ̀síwájú wípé a ní láti gbárùkù ti àwọn ọ̀dọ́ láti fi ríi pé à ń rí sí ìlera ọpọlọ wọn, kì í sì ṣe gbogbo ìlera ọpọlọ ni a ó máa fojú ayé wò. Ó tẹ̀síwájú wípé a ní láti mú ìlera ọpọlọ wa ní ọ̀kúnkúndùn lọ́nà tí a ó máa ṣe àyẹ̀wò ara wa lóòrèkóòrè láti lè fi ríi wípé a móríbọ lọ́wọ́ àwọn ohun tí ó lè mú ìdíwọ́ tàbí àkóbá ba ìlera ọpọlọ wa. Ìròyìn ẹ̀kọ́rẹ́lẹ̀ tí ń tẹ́tí gbọ́ láti lè ṣẹwà Diamond 88.7 FM Ìlọrin lẹ́yìn ìdánudúró ránpẹ́ ìròyìn lẹ́ka tílẹ̀ òkèrè àti tèrè ìdárayá lámàmúwá sí ìtìgbòyìn à ń padà bọ̀ láìpẹ́.

Zelensky sọ wípé ètò náà jẹ́ ẹ̀bù fún ààrẹ ilẹ̀ Russia Vladimir Putin ó sọ wípé èyí yóò ran Putin lọ́wọ́ láti tẹ̀síwájú nínú ogun tó yẹ kí ó parí dípò kí wọ́n mú kí ogun náà kí ó túbọ̀ máa tẹ̀síwájú sí I. Ìròyìn ẹlẹ́ka ti ààrẹ ìdárayá agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Nàìjíríà David Okereke ti gba àmì ẹ̀yẹ fún góòlù tó dára jùlọ nínú oṣù kẹsàn-án nínú ìdíje bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀ ní ìpele kejì ní orílẹ̀-èdè Italy. Okereke ni ó ń ṣe bẹ́ẹ̀ ni ó gbé kó ipa tó jọjọ nínú àwọn ìdíje eléyìí tí ó ti gbá tó mú kí wọ́n fún ní àmì ẹ̀yẹ ọ̀hún. Kí a tó máa dànù dúró nínú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní tẹ́tí gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí I. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti kéde wípé àdínkù ọlọ́gbọ̀n ọjọ́ tí àwọn fẹ́ mú bá epo rọ̀bì kì í ṣe láti lè fi pè fún ìbò àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Ilé ẹjọ́ ti pàṣẹ wípé kí wọ́n náwó gan Rochas Okorocha àti àwọn mìíràn fún ẹ̀sùn ayédèrú ìwé ẹ̀rí. Ìjọba àpapọ̀ ti fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mórí bọ́ lọ́wọ́ ikọ̀ ajínigbé láìpẹ́ yìí ní Yọ̀ǹda láti lò sí rú ìlú láwọn ìpínlẹ̀ tó ń bẹ lápá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà. Ti àyájọ́ ọpọlọ pípé ta mọ̀ sí World Mental Health Day wọ́n ti rọ àwọn ọ̀dọ́ láti máa rí wípé wọ́n rí sí ìlera ọpọlọ wọn láti lè fi mórí bọ lọ́wọ́ àwọn ìṣòro tí ó ń kojú ọpọlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní kọ́nímọ̀jọ́ báyìí lọ Nedu Okorie ló ṣe àkójọpọ̀ ìròyìn lédè Gẹ̀ẹ́sì Ọláyinka Ajani Ajibade ló ti lókà lédè Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta àwọn yẹn jùlọ ìkànnì Diamond 88.7 FM Ìlọrin Your Shining Supreme Odigba.

0: ti si eto akoko ibi ibere lati ni ijo
1: Kingdom of Christ Gospel Church
0: ti o wa ni Block 5 Finger of Christ Street Oluwa Tedo Aja Road Okeye Dalege Ibadan Ajirere Fise Sola Muhammed ti wa nikale fun oro Olorun to se deye ati adura fun ebi adura e le pe 0803 468 4303
2: Olorun gba ope wa
3: Amen
2: ayan fun anfani daradara ti o tun fun wa lati wa sori eto yi loni adupe fori ofe to tayo yi loruko Jesu Oluwa gba ope wa
3: Amen
2: ayan lori gbogbo awon olugbo oro re tori wipe iwo Olorun dagba ninu aye won adupe fun abo to daju lori won adupe fun itoju ayan o firan lowo adupe ni gbogbo ona to gba ngbo ti won loruko Jesu Olorun gba ope wa
3: Amen
2: oro re lo bayi loruko Jesu Oluwa darapo mo wa
3: Amen
2: gbogbo emi si buruku ni aya enikeni tabi ni ayika enikeni wa eti o nje ki oro re ko ye ninu wa loruko Jesu fina pale re mo
3: Amen
2: Olorun je ka ri o ninu oro na
3: Amen
2: atoluso atolugbo Oluwa da wa lare
3: Amen
2: ijoba re je ka fi se bisini
3: Amen
2: ni oruko Jesu Kristi Oluwa wa
3: Amen Amen Amen loruko Jesu
2: dupe lowo Olorun fun ore ofe ti a tun ri gba loni ore ofe to fi da emi wa si atawa ateyin di ojo oni labe gbogbo wahala gbogbo diyan ti nsele lorilede adupe pe Olorun ko wa yo o npa wa mo o nso iwole ati jade wa agboruko Oluwa ga o goni foruko re
3: hallelujah
2: mo gbadura ori ofe na ko ni ka kuro lori emi ati yin
3: amen
2: yo mo tesiwaju si
3: amen
2: loni atun ki wa ka bo sori eto wa akoko yin rere ohun ti yo je akori oro Olorun ti a fe lo gbo loni ohun ni ife Olorun ife Olorun the will of God ki se love of God will of God ife Olorun the will of God tori oyinbo lo no je no fi no je ka no pe fun wa ati love ati will ta ba so nipa ife love ta ba ife love ta ba so nipa ife na will niyan so a ri pe oyinbo yen lo je ko pin si meji fun wa ife Olorun la fe soro le lori loni the will of God kini akore yin tumo si awon nkan ti Olorun fe fun eniyan lati se akore je awon nkan ti Olorun fe fun eniyan lati se to tumo si niyan ki wa ni ife Olorun emi na ni mo wa dahun pe ife Olorun ni pipa ofin re mo e ja wonu we Johan ori ke dogun yen ese ikewa John 15:10
3: bi eyin ba pa ofin mi mo
2: yeah
3: e o duro ninu ife mi gege bi emi ti pa ofin baba mi mo ti mo su duro ninu ife re
2: yeah e se bi eyin ba pa ofin mi mo e o duro ninu ife mi gege bi emi ti pa ofin baba mi mo ti mo su duro ninu ife re yen ni wipe eni bi enikeni yo ba se ife Olorun ohun ti yo se na ni pe yo pa ofin Olorun mo yo pa ofin Olorun mo gba ti a ba n tesiwaju a o ma yanana kini awon ofin Olorun ti a gbodo pa mo mo wa n bere bayi pe bi enikeni o ba jeri Olorun o gbodo se ife Olorun yen ni pe o gbodo pa ofin Olorun mo o gbodo pa ilana re mo o gbodo gboran si ase re lati bere pepe t'Olorun ti da eyan lo ti n so ife re di mimo fun eyan ninu iwe Genesis ori keji ese ikedogun yen Genesis 2:15-17 ejo mo ti so fun wa wipe ke je ka ma gbe bibeli wa sodo ka dijo mo kiyesi loruko Jesu Olorun yo mo fi oro re ye wa
3: amen
2: so mo ni lati bere pepe ti Olorun ti de eyan lo ti so ife re di mimo fun eniyan a ri yen ninu iwe Genesis 2:15-17 e ba mi ka
3: Oluwa Olorun si mu ọkunrin naa o si fi sinu ọgba Edeni lati maa ro ati lati maa sọ Oluwa Olorun si fi aṣẹ fun ọkunrin naa pe ninu gbogbo igi ọgba ni ki iwọ ki o maa jẹ ṣugbọn ninu igi imọ rere ati buburu ni iwọ ko gbọdọ jẹ ninu rẹ nitori pe ni ọjọ ti iwọ ba jẹ ninu rẹ kíkú ni ìwọ òkú.
2: Ẹ wo òfin tí Ọlọ́run fún Ádámù. Ìfẹ́ rẹ̀, ìfẹ́ Ọlọ́run fún Ádámù ni wípé gbọ́ o, mo inú ọgbà tí mo fi ọ́ sí yìí o, máa ró kó dẹ̀ máa ṣọ. Òfin tí mo wá fún ọ náà ni pé, àṣẹ tí mo pa fún ọ ni pé gbogbo igi ọgbà ni kó o máa jẹ o, ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀. Àṣẹ àti òfin ìlànà tí Ọlọ́run fún Ádámù nìyẹn. Ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run sọ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún ènìyàn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Bó sì ti wà láti ìgbà náà, bẹ́ẹ̀ ló wà títí di òní. Torí Ọlọ́run máa ń sọ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa bí ènìyàn ní àpapọ̀ tàbí ní ẹnì kọ̀ọ̀kan. Ibẹ̀ yẹn jẹ́ kó ń sọ nípa pé Ọlọ́run lè sọ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa bí orílẹ̀-èdè, ìgbà míì sì ní bí ẹnì kọ̀ọ̀kan. Nǹkan tí Ọlọ́run fẹ́ fún há ó yàtọ̀ sí tó fẹ́ fún bí. Ẹlòmíì lè máa gbégbé ayé kan tọ́lọ́run ò tiẹ̀ ní tí ò ní bá wí sí iṣẹ́ ìgbé ayé ẹ̀ṣẹ̀ o, tó jẹ́ pé a máa ṣe kankan tí Ọlọ́run ò ní bá wí sí. Ẹlòmíì sì lè pé òun ó gbìyànjú nǹkan yẹn kó jẹ́ pé yóò di ọ̀tá Ọlọ́run. So onírúurú olúkúlùkù ènìyàn o ni Ọlọ́run ló fẹ́, ló ń sọ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún. Ohun tí Ọlọ́run fẹ́ kí olúkúlùkù ènìyàn ó ṣe, o ni Ọlọ́run sọ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún, ló ń sọ fún ní ẹnì kọ̀ọ̀kan tàbí ní àpapọ̀. Ẹ jẹ́ wo torílẹ̀-èdè. Nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì jáde kúrò nílẹ̀ Íjíbítì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, Ọlọ́run sọ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wọn. Bàbá wo nú ìwé Ẹ́xódù orí ogún yẹn, mọ̀wùlẹ̀ká olùka bíbélì mi, mọ̀wùlẹ̀ká, ṣùgbọ́n àwa tá a wà nílé ẹja lọ ká nítorí àkókò wa. Ó sọ ìfẹ́ rẹ̀, ó fún wọn lófin, ẹ gbọ́dọ̀ ṣe báyìí, ẹ gbọ́dọ̀ jalè láti ọjọ́ ìsinmi láti yà sí mímọ́, o gbọ́dọ̀ ṣojú kòkòrò sáyà. Ó ka gbogbo òfin yẹn fún wọn, tí Ọlọ́run fẹ́ fún orílẹ̀-èdè yẹn gẹ́gẹ́ bí àkọ́bí rẹ̀, gẹ́gẹ́ bí àwọn ọmọ rẹ̀, gẹ́gẹ́ bí àwọn èèyàn rẹ̀ láti máa ṣe nìyẹn. Ìgbà tó sì dé ní ìwé Deuteronomy chapter 28 yẹn, ó sọ ìbùkún tí ń bẹ nínú ṣíṣe ìfẹ́ rẹ̀, ó sọ di mímọ̀ fún wọn láti ẹsẹ̀ kìíní títí bí ẹsẹ̀ kẹrìnlá. Ìgbà tó dẹ̀ dé ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún, ó sọ ègún tó ń bẹ nínú kéèyàn mọ́ ṣe ìfẹ́ rẹ̀, ó sọ di mímọ̀ fún wọn ìyẹn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Bákan náà ní ẹnì kọ̀ọ̀kan wa, tá a bá lọ wonú ìwé onídàájọ́ orí kẹrìnlá, orí kẹrìndínlógún, Ọlọ́run sọ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún Samsoni. Ó ti sọ fún ìyá rẹ̀ pé tó gbà tí wà ó bí ọmọ kan o, ó lóyún o, ó bí ọmọ kan o, tó bá bí o nínú oyún rẹ̀, mọ́ mọ́ ti wá ẹni o, mọ́ ṣe báyìí o, mọ́ ṣe báyìí o, Ọlọ́run sọ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún. Mo sì mọ̀ pé ó yé wa pé gbà tí ìyá rẹ̀ bí ó sọ fún. So Ọlọ́run sọ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún Samsoni náà. Bẹ́ẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé, màmá àti bàbá, jó tiẹ̀ mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀, jó mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀. Mo fẹ́ ká kíyèsí èyí dáadáa, jó mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀. Tó o bá mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀, bàárọ̀ láàrin wákàtí wípé kó o gbọ́ràn sí àṣẹ rẹ̀, kí ló fẹ́ fún ọ, kí ló fẹ́ kó o ṣe? Ìgbé ayé tó ń gbé yẹn, ṣé ìfẹ́ Ọlọ́run ni fún ayé rẹ̀? Kì í ṣe ìfẹ́ Ọlọ́run fún ọ láti ṣàgbèrè? Ìfẹ́ Ọlọ́run fún ọ kì í ṣe pé kó o máa mutí? Ìfẹ́ Ọlọ́run fún ọ kì í ṣe pé kó o wà nínú ẹgbẹ́ òkùnkùn, kó o wọnú ẹgbẹ́ burúkú lọ? Kì í ṣe ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ láti wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ lọ? Kì í ṣe ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ láti máa parọ́? Ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ kọ́ ni láti máa yanjú? Kì í ṣe ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ láti máa jà? Ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ kọ́ láti máa gbégbé ayé ìbọ̀rìṣà, láti máa ṣoògùn, láti máa kiri ojúlé kiri? Kì í ṣe ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀? Njó mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀? Arákùnrin àti arábìnrin, njó mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀? Tó o bá mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀, yóò rọ̀ ọ́, tó o bá dẹ̀ gbọ́ràn sí tó o pa òfin rẹ̀ mọ́, yóò rọ̀ ọ́ lọ́rùn láti, ayé rọ̀ ọ́ lọ́rùn láti gbé, yóò tún rọ̀ ọ́ lọ́rùn láti bá Ọlọ́run rìn, yóò rọ̀ ọ́ lọ́rùn láti gbé ìgbé ayé tí Ọlọ́run fẹ́ lọ́wọ́ rẹ̀, tó ń béèrè lọ́wọ́ rẹ̀. Gbìyànjú láti mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀, gbìyànjú láti mọ ohun tí Ọlọ́run fẹ́ fún ọ gan, gbìyànjú láti gbé ìgbé ayé tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀, gbìyànjú láti gbé ìgbé ayé yẹn. loruko Jesu lo dara fun wa
3: amen
2: e ja lo sinu eko kika wa Matthew 6:7-11 Matthew ori kefa ese ika ese ikeje de ikokanla e ba mi ka
3: ṣugbọn nigba ti eyin ba n gbadura e ma ṣe atunwe asan bi awọn kefere won ṣe bi a o ti itori ọrọ pipo agbọ ti won nitori naa ki eyin ma ṣe dabi won baba yin ṣamọ ohun ti eyin ṣe alaini ki e to bere lọwọ rẹ nitori naa bayi ni ki eyin ma gbadura baba wa ti n bẹ ni ọrun ki a bọwọ fun orukọ rẹ ki ijọba rẹ de ifẹ tirẹ ni ki a ṣe ni aye bi ti ọrun fun wa ni ounjẹ ojọ wa loni
2: ki ijoba re de eje ki kuku bere bayi pe baba wa tin be li orun ki a bawo fun oruko re ki ijoba re de ife tire ni ki a se ni aye bi ti orun fun wa li onje ojo wa loni ibi ti mo fe ka kiesi ni ese ikewa yen apa keji ni ese ikewa ten bi ife tire ni ki a se ni aye ife tire ni ki a se ni aye Jesu Oluwa n ko awon omo eyin re bi o si ye ki won ma gbadura ni awon apostle e ma gbagbe o pe ara awon omo eyin re ni awa na o gbogbo enikeni to ba ti ni ibapade pelu Kristi omo eyin Jesu ni iwo to ti ni ibapade pelu re ma bo sinu agbo igbala yi ki won na wa di omo eyin re ko le ma wulo fun ko le ma gbo ti re ko le ma se ife re ki o le gba o si ijoba re ni ikeyin so to ba ti di omo eyin Jesu ori ofe si to wa fun nigba to wa loke epe anfani pupo lo wa fun nigba ti emi re si wa to wa laye ti o ti bo ti ko ti pa oju re de ko leyin satani to wa ko leyin satani to ba wa ninu egbe okokun eyin satani lo wa o to ba wa ninu egbe omugbo eyin satani lo wa o iwo drug addicts eyin satani lo wa o to ba wa ninu egbe payan eyin satani lo wa o iwa digunjale eyin satani lo wa o iwa aje emere eyin satani lo wa o iwa alagbere asekupani eyin satani le wa o onira onija eyin satani lo wa o to ba ti di omo eyin Jesu iwo na ma bo wa ori ofe olorun nro anu olorun nro ni wakati wipe ko ku o leyin satani ko di omo eyin Jesu lara awon ti yo ni ori ofe lati ma ka lati ma gbadura gege bi Jesu Oluwa ti ko awon omo eyin re loruko Jesu mo gbadura pe bi o tin gbo oro yi agbara irere yo si okan re paya yo si jeri okan re sinu Jesu so on ti mo so fun ana niyan pe ife ti re ohun ni ki a se Jesu Oluwa lo nko awon omo eyin re bi won tin gbadura yi ni ese apa keji ese ike ese kewa yen ten bi yen o ni ife ti re ni ki a se ni aye ife ta ni o na ni ife Jesu ife olorun baba bi ohun ti mo so fun wa lekan se ife olorun lo nse se ife olorun lo nse se looto looto o wa ninu ife olorun to ba ti se ife olorun ori ofe o wa fun o so gẹgẹ bi nkan ti a n babo ninu eko oro olorun yi to ba ti se ife olorun oro olorun nro pe se ife re mo wa n bere pe se ife olorun lo n se iwo ti olorun pe lati gbo ohun re lati je omo eyin to si pinu to ma gidi pe o ni nkan kan fi Jesu se o se fe olorun o o se ife olorun o iwo ti a pe jade lati waasu irere sugbon ti okan re si yigbi sibe to ni a olorun o ti do olohun onigba to ba lowo onigbo ba kole erin awon kan ti e ma pa bi papa julo awon odo wa ni igba ti awon ti folo ni gbedeke gba ta won ba peye odun bayi lawon to le wulo folohun o ti se ife olorun o se ife olorun o ti pa ofin olorun mo olukuluku wa mo ni oniruru ona ti olorun gba ba wa soro boya ninu ala lo ti so ife re fun wa boya loju orun wa boya ninu aso tele pe enikan kan ti e ise oluwa fun o so tele pe se bayi to ko nipa ise tara nko ife olorun fe lo mi ni pe lo to kawe o graduate ni o ah graduate ni o kawe gidi o loluwa ba ni ah eweju lo ta lo lohun laye won olorun jo nte weju yo ba si ni rara o ah no lo to fe se business beta so lo fe lo ma ta a wa lo kowo bowo a lo ko si bi aso yo ma je gbese sinu gbese wahala de awa ma so ku kiri le awon aranse olorun pe dapo gbadura fun ogun ota ki sogun ota ki lo olorun fe fun aye re ife olorun ni ko gbiyanju lati tele elomi awon kan mi ti o ni oluwa le so pe ogi ni o ma ta okan re si wa wi pe ano what color job lo fe se ah ohun to n kawe bayi lo wa lo mo se guitar rara o n to olorun fe fun aye re niyan ife olorun ni ko gbiyanju lati se ife ti re ni ki a se mo wa so pe first time bi yen o n so ojuse wa bi omo leyin lati se ife olorun ninu aye gẹgẹ bi won tin se lorun ojuse wa bi omo leyin o so fun wa lati se ife olorun ni aye gẹgẹ bi won tin se lorun bi o ti erorun lati se sugbon ta gbodo se ni tori ohun ti olorun ba fe fun yan a ma nira die o e wo ru apere ti mo so e ti mo ti so yen eni to kawe boyo ni masters boyo ti e fe lo se phd loluwa ni a bo wule wa se lo o gbiyanju ko wa bo se ma ma teweju e jo seru so rorun lati se sa abi eni to ti e je wi pe o ti kawe boya medicine loriji o ti jiya ni school se o pari tan ba loluwa ni to o ka bo omo o jade fun se ti mo pe o fun emi o lu o emi o lu o gidigidi e jo so si rorun o je ife olorun ki ro ni lorun sugbon ta ba le gboran si lati se ife re ah agbadun olorun mo wa fe ka kiyesi awon kan yi Jesu Oluwa na se fe baba re ni aye bi ko ti erorun fun e ja wonu we Matthew 26 yen 39 verse 39 then verse 42
3: o si lo si waju die o si doju bole o si gbadura wi pe baba mi bi o ba le se je ki ago yi ki o koja kuro lori mi sugbon ki se bi emi ti n fe bi ko se bi iwo ti fe
2: e wo Jesu Oluwa gan papa Jesu Oluwa gan nje mo wi pe olorun ninu eniyan eniyan ninu olorun ni sibe nigba to tu akoko to yo lo pari ise igbala o lo gbadura ni o gbage simeni ah o wo pe ah kini yi wuwo tori o ti mo ruku to fe ku o ti mo awon idakoja ati awon kan ti o farada sugbon ko bara jo ko bara dogba e ba mi tun fa 39 yen ka
3: o si lo siwaju die o si doju bole
2: o doju bole
3: o si gbadura
2: o wa gbadura
3: wi pe baba mi bi o ba le se je ki ago yi ki o koja kuro lori mi
2: o ba le se ah ye ka gbo iko koja kuro lori mi
3: sugbon ki se bi emi ti n fe bi ko se bi iwo ti n fe
2: ise bi mo ti n fe bi ko se bi iwo ti fe Jesu Oluwa gan o na se ife olorun laye o se ife olorun laye bi o ti e rorun e ka verse 42 yen
3: o si tun pada lo ni erin keji
2: o tun lo le keji
3: o si gbadura wi pe baba mi bi ago yi ko ba le re mi koja bi ko se pe mo mu ife ti re ni ki a se
2: ah o pa mora o pinu lati se ife olorun baba re iyen ni pe ti awa gan papa ta ba se ife olorun a pinu ni o tori gbogbo awon nkan to yi wa ka o le mo je ko ki ife ati se ife olorun ko ro wa lorun o le ma je ko ro wa lorun ni opolopo gba iyawo le fe se ife olorun koko di lowo oko le fe se ife olorun ki iyawo di lowo awon omo le fe se ife olorun ka mo bi e so pe no rara ah aduro owo ta fi to o wa jade ta oko to ye ko je ire fun wa lo wa loluwa kan pe o rara ko se se o aye awon to yi wa ka le o le mo omo le ha wa laye lati mo le se ife re sugbon nipa ipinu Oluwa yo ran wa lowo
3: amen
2: kini ife olorun fun Jesu John 6:38 yen
3: John gbogbo ti baba fi fun mi nitori emi sokale lati orun wa ki se lati ma se ife ti emi ti kara mi bi ko se ife ti eni ti o ran mi
2: ife olorun to ran Jesu oni Jesu se John 6:38 ibe la wa yen o gbogbo eyin ti a jo wa ninu eko yi je ka ma ka gbe bibeli wa ka wa na o si tori emi soka lati orun wa ki se lati ma se ife ti emi ti kara mi ki se fun Jesu lati se ife re ife ara re bi ko se ife ti eni ti o ran ife olorun baba to ran wa saye so awari wi pe lati se ife olorun

0: 20 yẹn ó ní ẹ fi ìbùkún fún olúwa ìyáńgẹ́lì rẹ tó pọ̀ nípa tí ń ṣe òfin rẹ tí ń fi etí sí ohun ọ̀rọ̀ rẹ. Àìsàn bíbélì méjèèjì ló jẹ́ ká mọ̀ wípé verse 20-21 yẹn ló jẹ́ ká mọ̀ wípé àwọn áńgẹ́lì gan pàápàá wọ́n ń ṣe ìfẹ́ rẹ̀. Ètò bá kọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí ó ti bára rẹ̀ níbi tí ò yẹ. So ẹ jẹ́ ká kíyèsí ṣíṣe ìfẹ́ Ọlọ́run pípa òfin Ọlọ́run mọ́. Mo ń tẹnu mọ́ o, ǹjẹ́ ìwọ náà ṣèfẹ́ Ọlọ́run? Gbọ́ o, ọ̀rọ̀ ọlọ́run yóò jáde lásán o. Gbogbo ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ mi tó sì mórímù tó ń ṣe ìfẹ́ inú ara rẹ, wọ́n á ní òfin mẹ́wàá ni Ọlọ́run fún àwọn èèyàn rẹ̀, òfin kọkànlá ṣèfẹ́ inú ẹ̀. Bíbélì ò sọ bẹ́ẹ̀ o, àwọn èèyàn ló sọ ni wọ́n kọ́ sínú Bíbélì gbáyà tiwọn o. So tó ń ṣe ìfẹ́ inú ara rẹ kò lè pé ọ o, torí àìgbọràn ni Ọlọ́run ó kà sí. Kí ni ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ? Kí ni ìfẹ́ Ọlọ́run fún ọ? Èyí lo bá gbajúmọ́ kó ṣe. Ará, ǹjẹ́ o mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ? Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ kò kàfẹ́ Ọlọ́run láyé rẹ̀ sí. Ọlọ́run sọ̀rọ̀ ni, ẹlòmíà ni nǹkan lálàá kan ni, ẹlòmíà ni àwọn kan tiẹ̀ jíṣẹ́ kankan katakata kan fún òní ṣọ́ọ̀ṣì, ẹlòmíà ni ẹnìkan sì sọ kankan báyìí fún pé kò máa ṣe o. Gbìyànjú lónìí ṣe ìdámọ̀ ìfẹ́ Ọlọ́run kó o mọ́ ba pẹ́ nínú ìṣòro. Ṣe ìdámọ̀ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ kó o sì gbọ́ràn sí, kó o pamọ́, kó o ṣe, kó o mọ́ ba pẹ́ nínú wàhálà, kó o mọ́ ba pẹ́ nínú ogun, kó o mọ́ ba pẹ́ nínú ìdààmú, kó o mọ́ ba pẹ́ nínú ìyọnu, kó o mọ́ ba pẹ́ nínú rògbòdìyàn, kó o mọ́ ba kú sínú ogun bí Samsoni ṣiṣẹ́. Pa òfin rẹ̀ mọ́, gbọ́ràn sí àṣẹ rẹ̀, ṣe ìfẹ́ rẹ̀ kí ayé ó lè rọ̀ Ọlọ́run láti gbé. Bí Jésù Olúwa bá ṣe ìfẹ́ Ọlọ́run, kí làwa ọmọ rẹ̀ ó wàá sọ pé à ń dúró ṣe? Kí làwa ọmọ lẹ́yìn rẹ̀ ó sọ pé à ń dúró ṣe? Ẹ jẹ́ káwa náà mọ gbàdúrà, Olúwa fi ìfẹ́ rẹ̀ rọ̀ mí lọ́rùn láti ṣe. Ẹ̀kọ́ yìí sì ń tẹ̀síwájú. Nínú ìtẹ̀síwájú rẹ̀, a ó kíyèsí àǹfààní tí ń bẹ nínú ṣíṣe ìfẹ́ Ọlọ́run. A ó kíyèsí ewu tí ń bẹ nínú àìṣe ìfẹ́ Ọlọ́run. A kíyèsí méjèèjì nínú ìtẹ̀síwájú ẹ̀kọ́ wa. Ṣùgbọ́n ká tó máa lọ, mo ní tí Jésù Olúwa tó bá ṣe ìfẹ́ Ọlọ́run, kí làwa tí a wá jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ pé à ń ṣe? Mo ní ẹ jẹ́ ká máa gbàdúrà, ká máa sọ fún Ọlọ́run ní gbogbo ìgbà pé Olúwa fi ìfẹ́ rẹ rọ̀ mí lọ́rùn láti ṣe. Torí ẹnikẹ́ni tó bá kùnà láti ṣe ìfẹ́ Ọlọ́run, ẹnikẹ́ni tó bá kùnà láti pa òfin Ọlọ́run mọ́, ẹnikẹ́ni tó bá kùnà láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, ewu ń bẹ níwájú fún o. Ká má ba bọ́ sínú ewu, ká má ba bọ́ sínú wàhálà, ká má ba bọ́ sínú ìdààmú, ká má ba bọ́ sínú ogun. Nítorí náà ẹ jẹ́ gbìyànjú ká gbọ́ràn sí àṣẹ rẹ̀, ká pa òfin rẹ̀ mọ́, ká máa ṣe ìfẹ́ rẹ̀. Nítorí náà ṣe ìfẹ́ rẹ̀ kó o lè ba àjèrè rẹ̀, ṣe ìfẹ́ Ọlọ́run kó o lè ba àjèrè Ọlọ́run. Lórúkọ Jésù, ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ tí yóò mọ mú wa ṣe ìfẹ́ rẹ̀ ní gbogbo ìgbà, Olúwa yóò fi fún wa.
1: Àmì.
0: Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa. Orúkọ Jésù.
1: Àmì.
0: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ṣe jáde lónìí, lórúkọ Jésù, yẹ kó ṣiṣẹ́ agbára.
1: Àmì.
0: Mo gbàdúrà àtèmi tí mò ń sọ̀rọ̀ àti gbogbo ọkàn tó ń gbọ́ wa, ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ tá fi ṣe ìfẹ́ Ọlọ́run títí dópin tá fi máa jèrè Ọlọ́run, lórúkọ Jésù, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa.
1: Àmì.
0: Ògo ni fórúkọ Olúwa.
1: Hallelujah.
0: Gbogbo ilé tí ẹ ti ń gbọ́ ohùn wa, lórúkọ Jésù, ayọ̀ Ọlọ́run kó kúnnú ilé yẹn.
1: Àmì.
0: Gbogbo etí tó ń gbọ́ ohùn wa, lórúkọ Jésù, ìròyìn ayọ̀ lẹ́ máa fetí yín gbọ́.
1: Àmì.
0: Níbi gbogbo tí àwọn èèyàn wà tí wọ́n ti ní ìdí ìwòsàn, lórúkọ Jésù, ẹ gba ìwòsàn pípé.
1: Àmì.
0: Lórí àkẹtì àìsàn yẹn, ó yá ẹ dìde.
1: Àmì.
0: Gbogbo ẹnikẹ́ni tó wà nínú ìṣòro wàhálà àti ìdààmú kan tàbí omi, lórúkọ Jésù, òpin kó dé bá.
1: Àmì.
0: Ká di aṣẹ́gun.
1: Àmì.
0: Gbogbo ni fórúkọ Olúwa.
1: Hallelujah.
0: Orúkọ Jésù, Olúwa wa.
1: Àmì.
0: Àmì.
1: Àmì lórúkọ Jésù.
0: Bí ẹ bá ní ohun kan tàbí òmíràn tí ẹ fẹ́ bá wa sọ, ago tí ẹ̀ ń pè wá sí náà ni ẹ ó máa pè wá sí 080-3468-4303. Yóò dára fún wa lórúkọ Jésù.
2: Ó dá mi lójú pé ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ti gbọ́ yìí yóò mú yín láradá láti ní ìjọ Kingdom of Christ Gospel.

logo. Oya logo. Logo. Correct ni. A je pe ogun ni tara ko ye ko ojo po mi oka ye lala agada gidi ti je to ti o ma gbagba agbabiri ti je to ti o ma woja kadi lowo kala gasi gale ka ma kira wa wi pe kaza ogba ti ogogo meta ba ti le roke ere gbogbo to n ta se tirin tirin o dori ikani yi ile ise igbon safefe ikani keji din ni adoro ile owo meje diamond even de bi le ti le gboju lowo to yato si genje laisha jaku abi akufi iroyin o ti la wo kere omo update update ti nbele enyo lolu fe gbagba balu gona ga na sinira o oye ma je ologo zawe e ti ma won mo yen sowo e ti samba te ya mo won nidi eye list united meji se yokan o lo pada bade ne tori pe pada wa lateyin amode bo sugbon lowo ta wa yi eyin ti jo si all blues enyo lo mi aro ati ri yin la pabe yo fe jo yo ju chain ne tori pe laarin fese wonse ifese wonse fagagbaga pelu eyin ati ko gba bolu bomo titi lo lowo lowo ta wa yi iseju merin ti lo chesi ti lanfani lati mi awon meji ototo laarin iseju merin eyin ti chesi oya mo ti ri yin la pa be yen okay ara joda edazin ololanfani lati koko mu kini yen le amode bo sugba cheri second go yen var si nwo lowo o se won ma mu abi won ne mo eyin ti chelsea le nbe won ku kale o da lodo wo ti chelsea yi ja kira wa dada we gba tuku kire aku dede asiko yi laaye kaye ni bi bi te ba kede tun lanfani lati tun segere si eyan lo so toni lati tun ma fe ti ko loni kon gbe kon gbe niyan gege bo je ma re lule bi apo ewa ja lule bi apo yere oni kaluku le lanfani lati ma fe ti ko loni kon gbe kon gbe ta ta ta su pe ke da ti yin mo ko ma ba da ba ma lowo kan la gasi kale o ma gbo so lo o kede ma je se meku eyan lo so toni niyan o eja loko gbogbo awon majo mi awon sabe mi te won duro kokoroko duro kakaraka ti won gatan eja lo so toni ta jo ma meto yen wa to ma vidun ti gbogbo ma fi kan si bere lato da number 1 ti alapa bi agbara ta je gbogbo broadcast limited ba mi mo sino special apostle awotu yi wa ma battalion eyan kan jojo bi population china awo kan se je oni dari po se ba mi ma jọ lọ kò sáwẹ̀ òye olùkọ́ ní ẹ̀mẹ́ tó ga yàtà alágbà michael abiodu ọlárẹwájú màwó màṣẹ sákóbákóbá lẹlẹ àwọn tí màṣẹ ságbẹgbẹgbẹ màṣẹ sádòdòdò lẹyìn òní ó ti rí ẹ lápá bẹ bàmí ẹ máa jẹun lọ òye gbọ́ mi dáadáa producer mẹ ẹjìnẹ́rì ọlábòdì ogun kúrọ́bìtì kúrọ́bìtì ogun kúrọ́bìtì kúrọ́bìtì ọkùnrin tẹ́rẹ̀rẹ̀bì afá òye amórí ẹ̀mbẹ̀ bí ó bàbá àbejì pàílọ́ọ̀tì tèmi tó ga yàtà àwọn olólùfẹ́ pa agbábọ́ọ̀lù arsenal nìyẹn tó ń gà sọlọ tí ń gà sọ bọ̀ ń gbòrò ayé ó lé west ford ó ti ṣe gbọ̀ sọ̀lọ̀ lè ń gbòrò yé ayé rẹ torí pé àwọn ọmọ mi rè màjè wọ́n ti gbọ́ ta wáyà ó yá mi gbọ́ kú gbogbo yín ẹjìnẹ́ tí mi ẹ̀yẹ gangan ẹjìnẹ́ tó ń bẹ ọ̀n dúti dájọ́ máa mẹ́tò tò ní wa abiodu akínwùmí mi gbọ́ kú ẹ̀ ó dúró kókóróko dúró kakaraka àgbà firi yọ̀yọ̀ tí ń ka lẹ́gọ̀fà wájú trẹ́là ó yá kéde ètò mi ọmọ nìkẹ́ babátúndé ọmọ pupa bíi táyà ọkọ̀ borí ẹ lápá abẹ̀ yẹn nedu okorie ajo nbe lapa bi ni de mo precious afolabi fresh baba o gbogbo wa lajo nbe ninu yara igbo safe yi eyan lo so tuni ekuti mo waraka si ni momo fula ni dagba yeske eyan fufu lele ni momo kosara sawama barbecue te mo buta eyan bota eyan gagaga lawon mo bo tin je ngboraye simply because o ko mo gagaga ni janu omo ayo deje yo la loko mi AY Sports Mr. Lagasikali awa Tony Joshua
ilé sọmí láàrin gbogbo wọn ọlọ́run ọba ló gbórí bẹ̀ simply because ilé sọmí tẹ̀rí yẹn ó dùn jóye lọ́lọ́wọ́ kan làgá sí kálẹ̀ nìyẹn o gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ a tún máa gbéra wa débẹ̀ jára wa bẹ́ta ó yẹ tún darapọ̀ mọ́ mi lójú òpó ayélujára ẹ̀yẹ facebook tẹ́ ẹ mọ́ tiktok yẹn westport ó ti mọ́lẹ̀ rokojo bí ojú ọmọ tuntun lápá abẹ̀ yẹn ó yẹ ọmọ ológo mo ti wà online westport update lójú òpó tiktok tẹ́ ẹ mọ́jú òpó facebook ẹ̀yẹ ọlọ́sàṣì fún ẹ̀yẹ lójú òpó tiktok tẹ́ ẹ mọ́jú òpó facebook ẹ̀ máa rí mi wò bí ìran lápá abẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ lápá bí bẹ́yìn bá ṣe wá ń pọ́n mi lé èmi máa láǹfààní láti yẹ yín sí bẹ́ bá ṣe yẹ mi sí mo máa pọ́n yín lé lọ́wọ́ kan làgá sí kalẹ̀ kíni mò ń gbìyànjú láti sọ ẹ má bá ń bọ̀ síàsíà ẹ jẹ́ kó lọ fangbòrò ayé kó dé gúúsù kó dé wọ̀ọ̀rùn kó dàríwá kí wọ́n rí mi gbọ́ kí wọ́n rí mi wò káàkiri tùbútù rólẹ̀ àgbálá ayé pátápátá porogodo ó ṣe jẹ́ nìyẹn ó yẹ ń boni ká ti ko ẹ̀yin ti jẹ́sì méjì sódo ó lẹ́sìn fi ń gbọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ta wàyí nítorí pé ẹ ti kó bò ó ikọ̀ agbábọ́ọ̀lù bọ́mọ̀ ìdèdè ìṣẹ́jú mẹ́sàn-án ti lọ lápá abẹ̀ yẹn mò ń bọ̀ bẹ̀ yìí tí ìdè ẹ jẹ́ kí n mú bẹ̀rẹ̀ látàrí gbogbo ilẹ̀ wa nàìjíríà nínú ìdíje hero match nigeria premier football league 2025-2026 oje simply because lánà alárejú àgbà nǹkan gbé kanu èyẹ ní mazda 8 nínú ìdíje yẹn gẹgẹgẹ nìyẹn simply because casino united wọn jẹ owó ọmọ ọkọ pátápátá porogodo èyẹ níta lè bábá wọn àmì ayò mẹrin sí méjì ó gẹgẹgẹ ni wọn fi sọmbà tẹyà mọdí ikọ agbábọọlù tẹyìn bá èyẹ lọwọ ìrọlẹ àná tẹ máa lẹ gọgọgọ nìyẹn o lápá abẹ yẹn gẹgẹgẹ ó dé gbàgbàgbà tí ó bá wá fi dèdè tí ó bá wá fi di dèdè àgógó mẹ́rin ẹ̀yà lọ́sọ̀tò ni ṣé kí n má tọ̀yìn kí n gbé yín débẹ̀ kí n já yín bẹ́ta bí nǹkan ò bá yí padà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjì máa láǹfààní láti wáyé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ìfagagbága tó ń lákàkì bẹ́tà ni simply because ikọ̀ agbábọ́ọ̀lù kwara united ti tẹ lápá bí wọ́n ti ń bẹ nílùú èkó ẹ̀yẹ ní pápá àṣírí mo bọ́lájí johnson arena ẹ̀yẹ ti ń bẹ lónìí kan nìyẹn ẹbí tí ikọ̀ agbábọ́ọ̀lù korodu city tẹ wọ́n ti ń gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù harmony boys àfọ̀njá warriors ẹ̀yẹ nínú ìfagagbága alágbára tí ó láǹfààní láti gbìnàyà dédé agogo mẹ́rin ní òwàyé o mo gbẹ̀yìn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù kwara united ẹ̀jẹ̀ tún fàdúrà tiwọn lẹ́yìn àwọn tí wọ́n lọ kí wọ́n lọ re kí wọ́n bọ̀ọ́rẹ́ gbòòráyé kẹ wọn sì mú nǹkan ròdòròdò kẹ wọn mú wálé kí nǹkan kó ṣe rùmẹ̀rùmẹ̀ ẹ̀yẹ fún wa lápá abẹ yẹn gangan bákan náà lónìí ikọ̀ agbábọ́ọ̀lù racial beast yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù niger tornado dèbí agogo mẹ́rin ọ̀sán ọ̀sán pọ́n gọrígọrí màá máa kí kùtùkùtù ọba àgbò ó gan ní ọ̀làǹfààní ẹ̀yẹ láti gbìnàyà lápá abẹ yẹn fọ́rọ́ ṣe já nìyẹn kò bẹ́jọ dé tó bá wá di ní tùmọ́rò nǹkan ẹ̀yìn ọ̀la tí ń ṣọjọ́ kọkànlá ọlọ́jọ́ kọkànlá ẹ̀yẹ oṣù kẹwàá tí ń ṣàyájọ́ ọjọ́ bíi

bá ní láti dàmà ókè ọ̀rọ̀ ẹ̀ ọmọ àyá mi fara balẹ̀ jẹ́ ń gbé débẹ̀ kóró mára bí aṣọ ó dẹ̀dẹ̀ mórí bí ibẹ̀ ti gọ́ nìyẹn ó dẹ́ pẹ́pàgbà ikọ̀ gbẹ́bọ́lù bàrà fc yóò lọ́nfàní o láti gbàlejò ikọ̀ gbẹ́bọ́lù rangers international bákan náà abia warriors yóò máa kí ikọ̀ gbẹ́bọ́lù rivers united yóò máa kí wọn káàbọ̀ fún kalifa àwọn náà yóò máa sọ wípé ẹ̀ẹ́lẹ̀ ẹ pẹ̀lẹ́ o ẹ káàbọ̀ ẹ máa wọlé ẹ máa rọra ẹ̀yẹ fún ikọ̀ gbẹ́bọ́lù shooting bí ẹyẹ fún kódà ọmọ èèyàn gan kò fẹ́ lè fóhùn bọ́mọ èèyàn gan gangan ẹ̀yẹ fún ìpá gbábọ́ọ̀lù ti tírí ẹ̀sì tílẹ̀ ìbàdàn àmọ́débọ̀ ṣùgbọ́n wọ́n ṣì ń ro mára bí aṣọ dé mórí bí ibẹ̀ ti gọ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ lápá abẹ̀ yẹn bákan náà inter lagos àwọn yóò fìlú èkó lẹ̀ láti lọ ká ìkọ̀ gbẹ́bọ́ọ̀lù ti wọrí wòsì láti lọ káwọn mọ́lẹ̀ nìyẹn ìkọ̀ gbẹ́bọ́ọ̀lù plateau united ìtàlẹ́ bàbá wọn ẹ̀yẹn ní ìpínlẹ̀ jọ ní ìpínlẹ̀ plateau ẹ̀yẹn nílùú jos òun làwọn dúró sí láti gbàlejò ìkọ̀ gbẹ́bọ́ọ̀lù ti canopilla sporting lagos èkó arọ́mísálẹ̀ gbẹlẹ̀gbẹ òun làwọn máa láǹfààní láti dúró sí láti máa kí ìkọ̀ gbẹ́bọ́ọ̀lù bendon insurance káàbọ̀ jẹ́rí gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí mo kàyé ìfagagbága gbogbo wọ̀nyí kéde agogo mẹ́rin ìrọ̀lẹ́ òun ni yóò wáyé tó bá di lọ́la ní tùmọ́rò ó jẹ́ jẹ́ nìyẹn má ní ìgbé débẹ̀ má ní ìjẹ́ bẹ́tà mo ti gbójú gbére kúrò lápá abẹ̀ yẹn ó yẹ ṣí kí n fún yín lọ́pdétì tí ń bẹ̀lẹ̀ nínú ìdíje líìgì àgbọ̀kúta torílẹ̀-èdè gẹ̀ẹ́sì lọ́wọ́ ta wáyé láàrin ikọ̀ gbẹ́bọ́ọ̀lù aston villa pẹ̀lú ikọ̀ gbẹ́bọ́ọ̀lù brentford wọ́n ti ń gba ọ̀mẹ́ aláyò kọ̀ọ̀kan lọ́wọ́ ta wáyé o fọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé ẹ jẹ́ ń gbójú gbére kúrò lápá abẹ kí n lọ sínú ìdíje bundesliga osborg wọn gbéná gorí ikọ̀ gbẹ́bọ́ọ̀lù bayern munich lọ́wọ́ ta wáyé 44 minutes ti lọ lápá abẹ bákan náà ní ikọ̀ gbẹ́bọ́ọ̀lù ofem lọ́wọ́ ta wáyé wọn sì ń gbé dúró síta lé bàbá wọn wọn forí rọpọrọ wọn látọwọ́ ikọ̀ gbẹ́bọ́ọ̀lù hamburger sv pẹ̀lú ẹ̀mí ayò kan dodo nìyẹn ikọ̀ gbẹ́bọ́ọ̀lù manis pẹ̀lú bayer leverkusen méjì ni wọn sì jọ ń gbá láàrin ara wọn lọ́wọ́ ta wáyé nígbà tó jẹ́ wípé ikọ̀ gbẹ́bọ́ọ̀lù paderborn àwọn náà sì ń tẹsẹ̀ bẹ̀rẹ̀ níta lé bàbá wọn ò tó ń pa búrẹ́dì mọ́ wọn lọ́pọ̀ lọ́wọ́ ta wáyé stuttgart ló ń gbéná gorí wọn pẹ̀lú ẹ̀mí ayò kan dodo nìyẹn union berlin pẹ̀lú elizabeth òdòdó làwọn méjèèjì tí wọ́n sì ń jọ láǹfààní láti gbá ó jẹ́ jẹ́ nìyẹn ó yá ọ́pdẹ̀tì tí ń bẹ nínú ìdíje serie A lórílẹ̀‐èdè italy genoa wọ́n sì ń jẹran àyà lára ipa gbábọ́ọ̀lù fraitina pẹ̀lú àmì ayò méjì sódo ó jẹ́ jẹ́ nìyẹn ó yá mojú gbígbére kúrò lágbàbẹ̀ ó dínú ìdíje ti la liga sadada ìyẹn lórílẹ̀‐èdè spain gangan nìyẹn o lọ́wọ́ tá a wà yìí ìfẹsẹ̀wọnsẹ̀ ìfagagbága láàrin ikọ̀ gbẹ́bọ́ọ̀lù rayo vallecano pẹ̀lú athletic bilbao ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé wọ́n ti mú

Oya dẹ̀rọ alẹ́ lẹ́rẹ̀ẹ́ àwọn tí ma ṣe sákóbakóba lálá ní gbogbo ìpínlẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yẹ nílùú Ọ̀ṣọ́gbó nìyẹn o mo ti rí alápàdé ọlásùnkànmí àdìgún ẹ̀yìn tèmi ẹ̀ tó bọ̀ jẹ́ kó máa lọ fún agbóráyé ẹ̀ máa pọ́n mi lékèmi lè láǹfààní láti yí ẹ̀yìn sí bẹ́ ẹ bá ṣe ń yẹ mi sí kí n máa pọ́n yín lé ẹ ti mọ̀ mí mọ̀ ṣe mi pọ́n mi létè má yẹ mi sí ọmọ ìyá làwọn méjèèjì lọ́dọ̀ tèmi mo ti gbójú gbére kúrò lápá bẹ̀ mo rìnrìn ìyàwó sápá iwájú nìyẹn o eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn mi ó dì bòrè ìkọ ẹgbẹ́ bọ́ọ̀lù Super Falcons ilé wa nìyẹn ìyẹn ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti ilẹ̀ wa Nàìjíríà àwọn náà tún ṣe dáadáa lálọ́ ọ̀tànà wọ́n ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyẹ ní pápá ṣerére master tẹ ń bẹ nílùú kẹnẹ gangan nìyẹn kí lókèdè ṣẹlẹ lápá bẹ àmì ayò méjì tó wú kọngbẹkọngbẹ òun ni wọn fi dúdú dúyà sẹnu ikọ ẹgbẹ bọọlù orílẹèdè comoros nìyẹn o gẹgẹ bí nǹkan ṣe lọ nínú fagagbẹgata ló láyà tí ó lọ kópa nínú ìdíje olympic 2028 nìyẹn èlé tí yóò wáyé èyẹ ní los angeles ṣé kí n má tẹyìn michela lozi olókọ́kọ́ láǹfààní láti mi àwọn ní dèdè ìṣẹ́jú méjìdínláàádọ́ta 48 minutes nìyẹn kó tó di pé uche nakano ó ń fọbalẹ̀ ní dèdè ọgọ́ta ìṣẹ́jú nípa bá pin ẹ̀yẹ fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè comoros ṣùgbọ́n ẹ má gbàgbé o wípé ìgbésẹ̀ kejì yóò wáyé ẹ̀yẹ nínú ọ̀sẹ̀ tá ń wò lọ́ọ̀kan yìí gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ mo kàn ní gbé yín débẹ̀ kí n já yín bẹ̀ tán ni ọ̀làwálé tàjùdín ọ̀pẹyẹmí alayé ti gbórí wọlé àwọn ti ṣẹ́ẹ̀sì tọkàntọkàn ó ní ṣẹ́ẹ̀sì làwa o àti rí yín yọ̀fẹ́ ṣó yọ̀ọ́ chú chá ẹ̀ ó dá mo ti gbójú bẹ́rẹ́ kúrò lápá bẹ̀yẹn ẹ̀jẹ̀ ń lọ sórí ilẹ̀ dé morocco

lọ́wọ́ tá a wà yìí ìpẹ́ gbá bọ́ọ̀lù flamingo city ilẹ̀ wa nàìjíríà wọ́n ti ń gbáradì bẹ́tà kódà lọ́wọ́ tá a wà yìí wọ́n ń ṣègbáradì yẹn tó dẹ̀ lákàkì gan dáadáa ń gbòòrò ayé nìyẹn simply because ìgbáradì wọn wọ́n tún láǹfààní láti ṣe lọ́jọ́ ọ̀tànà ẹjẹ́ ń kúkú já yín bẹ́tà pátápátá porongodo nítorí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀tàn ìjà ní dẹ̀lẹ̀ ń gbòòrò ayé ìdíje 2026 FIFA Under 17 Women World Cup òun ni ó wáyé lórílẹ̀‐èdè Morocco láàrin ọjọ́ kẹtàdínlógún oṣù tá láǹfààní láti máa bẹnu rẹ̀ sọ́jọ́ keje oṣù kọkànlá ọdún ìgangan nìyẹn ṣẹ́fà gbọ́ ìkọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù flamingo city ilé wa ìsọ̀rí kejì tá a mọ̀ sí group b òun gangan ni wọ́n pín wọn sí ọjọ́ kẹtàdínlógún oṣù yìí ni wọ́n kọ́ láǹfààní láti kójú ojúgbà wọn látòrílẹ̀dẹ poland tó bá wá di ọjọ́ ogúnjọ oṣù yìí wọ́n kójú ojúgbà wọn látòrílẹ̀dẹ puerto rico bákanna tó bá wá di ọjọ́ kẹtàlélógún oṣù yìí wọ́n kójú ojúgbà wọn látòrílẹ̀dẹ korea dpr gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ẹ̀yẹn lápá abẹ̀yẹn mo ní gbé yín débẹ̀ já yín bẹ́tà ṣe é fẹ́ gbọ́ mo tún padà pẹ̀rẹ̀ sí gbòòrò ayé nìyẹn ẹ̀yẹn sínú ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ilé wa nítorí pé ẹni tó jẹ́ adélé olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ilé wa ẹ̀yẹn ọ̀sìlẹ̀ gbàgbọ́ ó ti gbóríyìn fáwọn agbábọ́ọ̀lù ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fakọyọ lọ́jọ́ ọ̀tàna tẹ wọ́n ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà lápapọ̀ ẹ̀jẹ̀ mẹ́tàlá lọ́jọ́ ọ̀tàna yẹn ó lẹ́gbọ́ a ní kiri a dìsáàfù láti jáwé olúborí ẹ̀yẹ́ fagagbága tó wáyé lọ́jọ́ ọ̀tàna yẹn ó ní bó tilẹ̀ jẹ́ wípé abala kọ́kọ́ fọ́ sàfù yẹn odó odó la kọ́kọ́ gbá láàrin ara wa tá a yí táyà ó lọ́rọ̀ yẹn ká mi ní ṣọkù ó ní ṣùgbọ́n gbà tó di abala kejì tá a mọ̀ sí sẹ́kọ́nà àfù yẹn àwọn ọmọ ológo tí wọ́n jí gbòòrò ayé tẹ wọ́n gbé ná kárí tì náà wọ́n tàn yẹdẹyẹdẹ ó ní kódà inú mi dùn ayọ̀ mẹ́kan a dìsáàfù láti jáwé olúborí yẹn gangan nìyẹn gẹ́gẹ́ bí tari ọ̀sìlẹ̀ gbàgbọ́ tó jẹ́ adélólùkọ́ nípa agbábọ́ọ̀lù super falcons ilé wa ó ṣe gbọ́rọ̀ yẹn sí mi létí lóní fẹ́ràngógí má ní ìgbẹ́ débẹ̀ má ní ìjà bẹ́tà ó yẹ yín tèmi mo ti rí yín lójú òpó ayélujára yẹn ẹ ṣàjẹ́ kó máa lọ fà àwọn déètì tí ń bẹ̀lẹ̀ mò ń bọ̀ wá fún yín gbòòrò ayé ẹ jẹ́ ń gbójú gbére kúrò lápá ibẹ̀ yẹn kí n kàwé sápá iwájú ọlọ́ba jimasun ó yá gbá wọn tiẹ̀ débẹ̀ ó dorílẹ̀dẹ̀ wòrè orílẹ̀-èdè italy nìyẹn nínú ìdíje líìgì onípele kejì lórílẹ̀-èdè italy èyàn ti rí bí lọ́wọ́ tá a wà yìí agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà èyàn david okereke wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé ó gbá gò eléètò jẹ́ tuonú oṣù kẹsàn-án tó gbá wọnú àwọn tó kà sí ara gan nìyẹn èyàn goal of the month fún oṣù kẹsàn-án gangan nìyẹn agbábọ́ọ̀lù lápá iwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù benedicto náà òun ló jẹ́ wípé òun láǹfààní láti fakọyọ nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù benedicto tẹ wọ́n jáwé olúborí àmì ayò mẹ́ta ṣeyọ kan tako ikọ̀ agbábọ́ọ̀lù ella verona èyàn nínú ìrìn àjò oṣù tó kọjá yẹn bọ́rọ̀ ti jẹ́ nìyẹn fún ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ ọdún mọ́kànlélógún náà ọmọ kàdínlọ́gbọ̀n oje 29 years of age mo gbẹ̀yìn tèmi débẹ̀ mo já yín bẹ́tà fẹ́rẹ́ ń jogi eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn ó dìbòrè orílẹ̀-èdè turkey nínú ikọ̀ agbábọ́ọ̀lù galatasaray jẹ́ tìmọ̀ ẹni tí mo fẹ́ lọ sọ ọmọ ológo 500g mo ń sọ nípa victor james osimhen lọ́wọ́ tá a wà yìí lẹ́yìn oṣù kan eléètò ti gbá bọ́ọ̀lù kẹ́yìn ọmọ yẹn ti dé ó sì gbá bọ́ọ̀lù lọ́jọ́ ọ̀tàna at least ìdè tó dẹ̀ wá dé lọ́jọ́ ọ̀tàna yẹn kí n má tàn yẹn òun láǹfààní láti lámì onírànlọ́wọ́ èèyàn lọ́jọ́ ọ̀tàna bó tilẹ̀ jẹ́ wípé wọ́n pa ikọ̀ agbábọ́ọ̀lù

0: ẹyìn agba firi yọjọ tí n kalẹ gbọba wájú trailer agba
1: ẹ káàsán o kakẹ ìpàdé tí mo kọ diamond fm abiodun akinwin orúkọ tèmi àsìkò pé link ti padà dé báyìí
0: ó ti dé
1: wọn báyìí àwọn kan báyìí lọ́ọ́ lójọ wọn lọ́sàn
0: yìí díẹ̀ ló kù
1: àwọn tó ń gbàdúrà pé yọkẹrẹ afáàdì ti dé o.
0: ọ̀rọ̀ ṣì ń bọ̀ ń bẹ̀ nítorí pé ọ̀rọ̀ mikel arteta ò yéèyàn harvard kosa ti àwọn òbí pé kò ní gba bọ́ọ̀lù
1: kódà wọ́n gbà ó wọ́n start o ó tún wá start má dúwé kí a ti sàkà papọ̀.
0: kò yé mi ọ̀rọ̀ ẹ fẹ́ yí wọ́n mọ́ wọn
1: díẹ̀ ló kù
0: wọ́n
1: yà ọ̀kadẹ́lùkà àsomọ́ rẹ yóò sì sìkò tó ni mọ̀nàmọ́nà sí ẹ̀rẹ́ lọ́wọ́ arsenal torí pé àwọn àtẹ̀yìn náà ti wá ọlọ́run ló yọ wọn
0: ọlọ́run ló yọ wọn
1: àwọn kan náà ń jó ń blé lọ́wọ́
0: ó jọ bíi pé rẹ́kọ̀dù tí chelsea wá ní sísìn kí wọ́n ligo sísìn tẹ bá ń wo chelsea láti ìgbà tí sísìn ti bẹ̀rẹ̀ early goals pípé bíi kí bọ́ọ̀ má ti pé 2 minutes kan ti jẹ kí bọ́ọ̀ má ti pé 5 minutes kan ti jẹ chelsea wọ́n ní kíní ẹ̀ lọ́wọ́ sísìn.
1: tọ́lọ̀ wa ní pásíkò tí wọ́n pa ojú ilé wọn mọ́tàn ní score wọ́n lè padà ní clean sheet lónìí ká máa wò bọ́.
0: wọ́n lè ní clean sheet ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kò jẹ́ against Brentford lọ́jọ́ ní ọ̀rọ̀ ọjọ́ mi nu. ẹja bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè wa nàìjíríà night match mo lè pè ṣá nítorí pé ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin katsina united pẹ̀lú ẹ̀yìnbá bí ọwọ́ alẹ́ ló bẹ̀rẹ̀ bí nǹkan bí 5 ló bẹ̀rẹ̀ lánàá
1: gbogbo ń gbé wọn tanná parí ẹ̀ ni
0: lóòótọ́ àwọn èèyàn sì kún sí pápá ìṣeré yẹn pàrọ̀pàrọ̀ ní pápá ìṣeré
1: dico stadium
0: ní katsina now ṣé a lè sọ wípé líìgì lórílẹ̀-èdè nàìjíríà àyípadà ti ń débà
1: ó ti ń débà díẹ̀ náà torí pé ẹ rí i pé ìjọ ti wọ́kùn bíi tàná
0: pé
1: ẹ̀dẹ̀ pé n tà ń fẹ́ àti rí ṣùgbọ́n a lè sọ wípé ó ti ṣàtọ̀ sí tàná pápá jùlọ bí ọdún méjì ọdún mẹ́ta sẹ́yìn ìwé máa ṣe pé mélòó la mọ́ rí nínú npfl báṣìí wo ni wọ́n ti ti ní sponsor àti ń riwo lórí
0: móhùnmáwòrán
1: àti ń riwo lórí youtube gan so ara àwọn àyípadà tó ti ń dé bá líìgì wa tí inú wa dùn sí ni ìyẹn tẹ́tẹ́lẹ̀ gbogbo máàcì npfl
0: agomẹ́rin
1: ó pẹ̀lú agbẹ́fà kálukú ti lọ lé rẹ̀
0: agomẹ́rin ṣùgbọ́n
1: weekend ni ó tún wá bọ́ sí ìtura bọ́ sáàrin ọ̀sẹ̀ gan agomẹ́rin náà ni ẹ rí i pé ìtura bọ́ sáàrin ọ̀sẹ̀ ní europe ọwọ́ alẹ́ náà fi sí wọ́n ẹ̀sùn káwọn èèyàn ti lọ bíṣẹ́ so pé ọwọ́ ọ̀rọ̀ lẹ́lẹ́dẹ̀ lẹ́ti bíṣẹ́ dé ẹ gba stadium lọ ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pápá ìṣeré wa ni wọn ní iná kódà nípa pápá ìṣeré gan àwọn pitch tán lò ẹ rí i pé ó ti yàtọ̀ nígbà kan báyìí ẹ rí pitch mi báyìí pẹ̀fẹ̀ báyìí gbogbo ẹ̀ ti kéru apá kan orúkú apá kan àkùrọ̀ ni apá kan tó bẹ́tà àwọn mí ìwọ́sùn ti guinea bissau rẹ lọ tí fídíò ti pa lórí tí ò ní sí kókókókókó lórí fídì so ẹ rí pé ìyẹn ó sì yàtọ̀ kàkàkàkà tó bá ní stadium tó tọ́ndà wọ́n yà gbé ọlọ́bù mí lọ́gbà bọ́ọ̀lù rẹ lókè ìta ni so àwọn ìpadà tó ti dé bá league wa tí inú wa sì dùn sí náà lélẹ̀ torí floodlight yẹn náà màá wá rọ̀ wọ́n kán gbogbo kọ́pà sẹ́rẹ̀ npfl olólùgbàlejò àwọn ìdíje alẹ́ torí pé àwọn alẹ́ yẹn náà á tó fọ̀ pọ̀lọpọ̀lọ àwọn olólùfẹ́ láǹfààní láti ti wo league dáadáa wọn àwọn kan má báàlù mẹ́jọ àbí méje papọ̀ ní aago mẹ́rin so ojú ò lè wo méjì ẹ̀kan náà lè yọ owó so wúrò tí wàá lólùfẹ́ npfl wàá rákàn láti wo máàtì wọn mẹ́ta lójúmọ́ àwọn ọ̀pọ̀lọ táwọn ti ilẹ̀ òkèrè lónìí yẹn arsenal pa 10-12-30 ní ìsìn so àwọn olólùfẹ́ àwọn bẹ̀rẹ̀ 3 báyìí àwọn gbàgbọ́n 5-30 báyìí so olólùfẹ́ máa yù mí àti aago méjì jàbọ̀ ló ti wà ní bí ó ti wo bọ́ọ̀lù yóò wò tá aago méjì jàbọ̀ yóò wò tá aago mẹ́ta yóò wò tá aago márùn-ún àbọ̀ ṣùgbọ́n irú ìdáhùn la aspect pé kí irú ìṣẹ́jú yẹn náà wà ní npfl kó fáwọn olùfẹ́ láǹfààní láti wo àwọn máàtì yẹn so inú wa dùn pé ìdàgbàsókè ti ń dé ṣùgbọ́n okòkókó náà sì ni ìbọn ró àtọ́ expect pé kọ́lọ̀n jẹ́ kó tún jí dára jù báyìí lọ.
0: Kwara United wọ́n ti ń bẹ ní Èkó wọn kojú ikọ̀ agbábọ́ọ̀lù Ìkòròdú City kí lè rò bíi pé ó ṣe é ṣe kó ṣẹlẹ̀ láàrin Ìkòròdú City àti ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United lónìí aago mẹ́rin ni àgbà.
1: Gẹ́gẹ́ bí olólùfẹ́ Kwara United àdáwà náà ni pé kíkí dídùn ní kọ́sọ̀ọ̀sọ̀ kánà ìkúròsù ti tìmọ̀ lé ṣùgbọ́n tó bá ní ká wo ipò kẹsàn-án láwọn wà làwọn wà àwọn wà ní ipò kẹwàá wà ní ipò kẹsàn-án àwọn ní 10 points àwọn ní 9 points nínú máàcì méje tó túmọ̀ sí pé àsomọ́ra wa pẹ́kí ṣùgbọ́n tí yóò wù mí ni pé ká náà wọ́n mọ́lé àbí ká gbá omi kò ní wù mí kí ẹ̀sì pé ní sáàtà wà yí àti jáwé olúborí lókè ìta so tẹ́wá sì lè jáwé olúborí ìyẹn wọ́n ràn wá lọ́wọ́ ẹ̀sì pé pàtàkì tẹ́ńpàdé kẹ́yìn sáàtọ̀ kọjá wọ́n na kwara united ní àyè máa yọ̀ kan sódò gbata yi aba wa ni home agba 0-0 so the last two matches are lo play ni ikorodu won na wa 2-1 kan 1-0 kan koda a ti ti na won in the last four matches tori pe a draw the last two matches ta gba home ni nile a draw last time mi ta lo say we won na wa 1-0 kan 2-1 kan so so mo ti pe ninu four matches a ti na ikorodu city ninu MPFA
0: I don't know. Awon kan so wi pe ami ayo meji sodo ikere ta ba nwo awon iko kan bi Kenya e mo pe Kenya won lo soke ta iko agbabolu orile de kan bayi 11-0
1: no
0: won pe o ye ka le na super ami
1: Comoros ju be lo
0: Comoros ju ba lo
1: se ri pe le na won ju ni meji se osodo o ko ju be lo on ko le o mulaya ko do de mulaya temi eh ah asan ko sugbon ta wo match yen lana to le mi wo e ri pe eh o mi nbe lamu iko super falcons aja wo lu bori ko ba pe super falcons na won yen bi mo kan la lu e kan je to ri pe e ri pe interim coach oni Auguste Igbafon eh o ba tin ka ma so ro pe awon to mo nipa re brother last igba to obirin Igbafon ko si lara won ti e okunrin la mo si
0: okunrin lo a mo si
1: so we si ri pe tori pe oni chairman technical committee ngba ti madugu to fi po o fi po re sile o na fun Igbafon so we ri pe o lu awon ninu players awon ti o ti gbalẹ afele awon to wa ninu NWFL loku si be dada lana o ka mention ko lawon bi awon alozie awon masada adibade uchena kanunde awon keeper wa so gugu won lo miss papo lana so iyen le sokunfa tan fitimo wara won dada sugbon to wa be ni pe awon player tan lo poko won lo sana
0: okay
1: sugbon o ko kuna ni boron time ayi si wa for improvement ko match yen to ba ni ka wu dada to ba pe wa na ni pe first leg yen ile won le ka ti gba sugbon kremo lati kene lati gba to di pe awon yen oni ko ase to le gba lejo competition yen ba pe le won la lo o le mo ri ba yen to ko awon yen no da koda ball wa lowo fun 1 minute
0: that is lowo
1: to de go ah ko je ni de go awon olomo ona wa ti faji Nigeria so to wa wo da dai pe awon mo papa na fi wo the ball for 30 seconds ta n gba pada lowo won mo ba tin gba lowo won to a ri bi penetrate won dada so o wa ju wa yan ta wa rin ise po lati se dada mi be lamu fun because papa cons imi kan ra je NPFA ajo NFF ni kan da kun kan de gba oluko ni to se stand fun ko super falcons pa n lo interi an lo interi mu ko pay wa so ba pe Igbafon na fun kẹta appoint permanently by ko ti mo pe yes ko to ti mo e wa lo nja je so pe emi lo luko so wa ko ya ka mo ko wa mo je oluko ni fi die ka ja ma so asiko ta wa yes ko kan gba kan ti gba na ba gba ni so emi ma ta expect ko ru to danjuma to ti mo pa under 20 yen won ba ku promote si senior ti mo fun ma dubu gba yen so da ka ti mo pe e pe under 20 lo coach tele o ni coach awon bi mo ta 20 yen na lo fe wo to ba kon si bai so yo ran lowo emi wa pe kan lu iru to danjuma e ju Igbafon lo so that do ti mo pa obirin bo obirin la lo ko wa ni je pe atun se awon legro atun gbe lomi so ti mo kan lo ro ajo NFF ni e
0: oda e ja lo sile okere e ja mu lati nu ko agba bolu chesi won tun de o agba be se ma so kopama won ti tun fun ni ise aladeun odun kan le si odun e
1: to wa nle tele
0: to wa nle tele tele an pariwo pe o ti poju titi di 2033
1: sugar
0: won ti tun wa fi
1: ko 2034
0: o di 2034 jao pedro 2034
1: na
0: laipe oni pedro neto na to na sign 6 years contract ki lo kan chesi ati kopama loju
1: se
0: kopama so le lo ade
1: ko ba jo to le ri be ni pe ugo ade tan sign yen awon just lo be ko for play and players yen
0: okay
1: e gbo lo fa pe chelsea fi to da ka ko awon rugby a chelsea fogun ta player na ti contract player ba wa to po to ma fe ta owo ta o po
0: okay
1: na europa one 2034 and 2026 o tun mo ti pe
0: o mo 24 years ni bayi
1: eh eh so o tun
0: mo ti pe yo ti pe 32 years
1: ko tun pe eh eh o tun mo ni suppose wa nisin odun mejo oni contract e ku baun ọdún ẹjọ ló kù bá wọn so ká wọ pé ọ wá fẹ kó nchẹ ọdún tí ń bọ ẹni tí ó ra owó tí ó kò lé ni pé kọdà tí ẹgún so bá pẹ kọdà tí ẹgún ọdún méje owó tí wọn béèrè fún yóò pọ ju kọdà tí ẹgún yóò kéde kọdà tí ẹgún ìmọ̀lẹ́ pé ọgbọ́n chelsea ń dání ẹgbẹ́ àwọn pílíà yẹn ni ìbúra pé torí pé tí owó yẹn máa ti pọ̀ club tó máa fẹ́ lọ àti wá fẹ́ra wọn yóò ṣe yóò àwọn di òun lò wọn lò wọn lò wọn lò wọn lọ́pàá tí wọ́n fi ta enzo ní iye tán ta fún man city yẹn
0: 125
1: so chelsea ni business yẹn pé ọgbọ́n káfẹ́ni sẹ́nu káwàtì òun ni chelsea ń dá kọ́dà tí ẹ ti pọ̀ jù ṣùgbọ́n àwọn pílíà yẹn tẹ wọn lọ́rùn náà ni torí pọ́nmà ẹ̀ rí pé wọ́n sọ̀rọ̀ pé yóò fẹ́ lọ ní last season pé kò di playing time wọ́n àwọn tuntun ń lò báyìí
0: o ni player tó yìí ní playing time jù
1: ní sáà yìí ẹ̀hìn ńgbà tí kinní ti dé so wọ́n àpò yẹn lọ́pàá tó fún ní ọdún kan sí pé wọ́n àti tó ní playing time sí jáfọ́ lọ́dún kan sódà tó wá tẹ̀fẹ́ rà ọ́ àgbòwò lálẹ́ olórí so kẹ́kọ́ ọdún àjẹ́ ti pọ̀ jù
0: bọ́ àwọn.
1: ẹ wọ́n gbàgbé pé wọ́n ti change bàbá
0: olówó.
1: ẹ change bàbá olówó ni àwọn director àwọn boardroom ò change wọ́n gbàgbé fẹ́ change pattern wọn ni kò yẹ kọ́ńtà láwọn tó bá ní contract kan sí ẹni tó ń tẹ́ta tí ní tẹ́lẹ̀ 7 years wọ́n lẹ́tẹ̀lẹ́ ọdún mẹ́jọ.
0: lónìí báyìí o ti ní assist kan.
1: Starboy ni palma chelsea sì gbẹ̀wọ̀n release for england.
0: ẹja tún fẹ̀yìn lẹ ẹja wá sí manchester united michael carrick ó ní àwọn olólùfẹ́ manchester united lọ farabalẹ̀ pàápàá jùlọ lórí carlos baleba bàbá eleba ọmọ cameroon tí wọ́n ra yìí ẹ mọ̀ pé kò tí ì gbábọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù manchester united látìgbà tí wọ́n ti ràá látinú crystal palace kọ́ ni wọ́n ti ràá hùn. now ó ní kí wọ́n farabalẹ̀ pé bó ṣe fẹ́ dé àwa mọ̀ bóyá ó fẹ́ lù ú lọ́la anyway wíbọ̀ kí wọ́n farabalẹ̀ fún ṣùgbọ́n wọ́n tún tọ́ka sí àwọn agbábọ́ọ̀lù kan tó jọ bíi pé wọ́n ṣojojo ara ogun wọn ò le wọn gbé njúrì nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester united tí ò bá fi di agogo márùn-ún àbọ̀ lónìí báyìí wọn kò ju
1: tottenham. ẹ̀rí ẹ̀ kẹlára olùfẹ́ man u àjọsọ̀rọ̀ lánàá wọ́n sàn kankan wọ́n ní pé tíìmù tó bá sí dáadáa wọ́n ní man u náà fi máa ń jí pé lẹ́nu fi ń bá àwọn kó mọ̀ sí pé tottenham ó fi àwọn jí lónìí so ògùn àtàbẹ́lẹ́ rẹ̀ kódà inú wo ti ẹ̀ dùn pé man u pé inú àwọn odò lọ́wọ́ tó wáyé wáyé so èyí ẹsẹ lápá kan báyìí then man u omi ọmọ ọwọ́ tó fẹ́ dá sí tòyà méjèèjì báyìí àgékù ègbè tó ń sọ olóbi agbọ́n ni tottenham ti win match kankan ní season yìí àwọn ti win ní tiwọn pẹ̀lú pé kò kejìlá náà wà so wọ́n mọ̀mọ́ra pé káwọn win padà ní after international break ṣùgbọ́n omi bẹ̀lá mọ̀kọ́ man u manchester united ṣùgbọ́n ìrírí pé tottenham lè fìyà jẹ wọn.
0: ní old trafford.
1: ìrò bẹ́ẹ̀ n tó kọ́ old garage old trafford old trafford. so tí mo kàn wò pé ó lè ṣẹlẹ̀ ni pé bóyá kan ta omi ọkí man u ò jáwé olúborí
0: ọrọ
1: bí arabi àwọn arabi lè nà wọn ṣùgbọn má ti tí ó le díẹ ni ṣùgbọn man u náà àwọn ẹranko tí mo mọ wọn lára pé ẹwà tí ò lẹ epo tí ò lata ni lámúlùkẹ ni amọrun ni kò lọ́dọ́ fẹ́ dá sí.
0: ọ̀dà ẹja kúrò lórí nǹkan lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona mo ń bọ̀ lọ́dọ̀ yín o milan ṣùgbọ́n barcelona lónìí rafia tó gbéná kárí nínú ikọ̀ agbábọ́ọ̀lù barca. Hansi Flick ó ní òun rò bí pé ọmọ yẹn máa gbá bọ́ọ̀lù òní tí mọ́ Frankie de Jong. Mo wá fẹ́ ká wò mọ́ ọ̀rọ̀ Mikel Arteta tá à ń rò pé
1: Albert ò ní play
0: Konsa ò ní play
1: bí wọ́n sì start
0: ṣùgbọ́n tó jẹ́ pé àwọn méjèèjì náà padà start.
1: Sẹ́ẹ̀rí àwọn kóòtù yẹn mind game lọ́pọ̀lọpọ̀ wọ́n ń sọ ẹgbẹ́ bá ti sọ pé ẹnì kan ò ní play nísìn àwọn tó jẹ́ alátakò wọn wọ́n ti relax game plan wọn wọ́n lè fi ẹ̀dọ́ kòkó ní place si so irú rafia yín nísìn ayọ̀dọ̀ bá gbọ́ pé ó ní júwìrì kankan.
0: rafia yóò ti jẹ tó wájú tó bíi mẹ́ẹ̀ẹ́
1: ní sáà yìí ẹ̀ so rò pé bóyá wọ́n ti gbọ́ àgbọ́ pé ó ní júwìrì kankan tó pẹ́ tó fi pàtàkì la so mo ṣe ń wo ìwọlẹ́kọ̀ọ́ jẹ́ pé yóò lò kó náà kọ́ mọ play mind game ni torí pé tí ò bá lo rafia ta ló fẹ́ lò so ẹ̀ bá ṣe nínú ìsìn báyìí nísìn tí o bá ti fit dada wọn lè rìn láti mọ lò torí pé ẹnìkan champions league wà ní
0: ayọ̀dùn bọ̀ tafe àti barcelona
1: ó dẹ derby ni derby ni ìlú kan náà ni jọwà catalan area náà jọwà so derby ni so n tí o lè díẹ kí wọn kò máa tẹsí fàyọ n tí o lè díẹ ni tó barcelona ọ̀n yẹn kan lè tafe láì lò ráfìyà ẹ lè pé lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n gba champions league so tí o bá ti dé dada ó likely kò mọ lò ṣùgbọ́n tí o bá lò lónìí kò mí pé kò ní gba champions league.
0: Okay.
1: So mati maye barcelona ma na laisi rafia nbẹ ni tori pe kọkata fi o le fun wọn ni wahala then lọwọ tan wa nla liga yi ni nsin awọn ma awọn ma sele na won je won jomble lọwọ
0: ni
1: tori alekun ade tori gbe match match won lo gan 17 17 ni alekun ade to ti win match gan lo to ti play bayi to play lọwọ bayi 17 points lo wa baka 121 so tumo ze pe ba aye da yen ba ja wo olubori gan 4.2.1 le so ka ta so ro ja ma le pe
0: o da bi oro won da bi Arsenal to ja wo olubori ti won ti pada bori won ti wo si number 1 Manchester City si number
1: 1 ngba tan ti lose eyan kan 3.3.1 la ni mo re lo
0: on fi go
1: la won so adura mo gba ni se ni Liverpool win lola ko le ran won lowo kan je to and this them point come o be awon pada bo si waju won e ti pa won ati Madrid ni se si bo lowo ara won ati Barca so awon wa lati extend emi ro bi agada fi ye ko fun won problem won ra fi awon lo ra fi ya sugbon o wa le German game bi ti Arteta to le yan afa to ni play ta se to start
0: o da ni gbono nkan mo fe ki amu ele omo ti o ni ti o ri play time ninu iko agba bolu Madrid Endrick omo orilede Brazil o lo bi pe oro ti mu yesi lori pe ko lo sofa ninu iko Milan lodo yin
1: I need let's say pe to ma ni at Madrid I don't so wo transfer
0: Sassuolo ko le fe ko julo
1: ni Sassuolo la lola Sassuolo la ko julo go maran lola map stadium la nlo familiar territory ni so let's say pe laarin wa ase mo se won fun wa ni Ibrahim Diaz njo si o wulo fun wa won fun wa ni Tio Hernandez o wulo fun wa to fun alele na yo wulo fun a se pe Tio Hernandez o gba league fun wa Ibrahim Diaz na gba league fun wa so ele na mo bo yo wulo fun wa
0: kama
1: wo bo o posi pope wa ko ko replay time Madrid sugbon focus of fafa die fide mu le ni pe awa ti Madrid ase mo seru go ba ta ti jiri ta ti ta ta ti bode pade
0: ano je mo fun lona eyan ati Chelsea na
1: Chelsea na eyan ati Chelsea na bo pa awon player to pada wulo fun dada Chelsea mo fun wa sugbon o si better na o fun mi ko to mi oya to si pe o ti e fun mi rara won ni eni ti en do to moju o te wa lojo moju to ba o te yen wa rara nko
0: mi wo pe oro yin ko ma da bi pe ni afun lobe tin ta mi sini
1: koko ba itan ni ko le wa ko so ba itan
0: 0913655652 0913655652 iyen lojo opo to wo bi te le pe si loso toni lori eto show your logo Harry Kane o jo bi pe ise alade on tutun yo to lowo yo to lowo ninu iko agba bolu Bayern Munich
1: o ni die omo olomo
2: o se dada nbe e ja wen to wa nbe show your logo
3: logo
2: o ko yin bulletin pe
3: mataga
2: lati bo
3: mataga
2: lati aga okay iko agba bolu le n ba to
1: omo de won jersey
3: akun
2: kile pe
3: akun
2: Arsenal okay wo le fe da sinu gbogbo awon oro ta tin so ya
0: Oda, what you hear me? 0913655652.
2: Show your logo.
4: Logo.
2: What can you bullet tip?
4: Why to come and you know you can Liverpool.
2: Liverpool. Okay.
1: Bull la why?
2: How tomorrow go be?
4: Ada.
1: Yes, sir.
4: Oh my yarn.
1: Play the Man City.
4: Eko ya
1: fun mi. Eh,
0: Oda ya. Alexander Isaac. Kodi ka gapo.
4: Koju a ma lo ibi so enu
0: ni. Ba ko la tesi ra bayi, akuma boya obi lera.
1: O lagi ni.
4: Isaac na ko se be ni position e, won o sta na.
0: Okay.
1: Isaac go ti wulo fun dada, nju lo ni ju lo la ni.
4: E mo 82
0: 2-0.
1: Oye, ko so wa la pe wi be.
0: Ale so be ko.
1: Martin na yin na, e mo la bi goli na.
0: See what I love. You don't mean
1: to join me. Oh,
0: that. Monday. Adio. To Lago Sport. 0913655692. Show your logo.
5: Logo.
2: What can you pull out to play?
5: Bola Gila to Sobi.
2: Oh, Benny Bola Gila to Sobi.
5: Up United.
2: And in Manchester.
5: Hotel about Donima. Don't you think my prayer? What you for you? I'm about to go out. Kini tun mo baleba ma beleba se na
1: o ko re jobo se joro nu
5: olote buruku ni
2: owo do te
5: oni fisiki ni oni fisiki bi oge yo na si ni o ni baleba da o
1: awon ko re ni
0: Carlos baleba baba eleba bandasa
1: ah
0: jaju we ni to wa be show your logo Oruko yin bo le ti pe.
6: O wa ni Bajin lati Pakata.
0: Lati Pakata.
6: Ni elegbenu soro Messi ti agbara bi e.
0: Ki le so?
6: Elegbenu soro Messi to njo di ati te ki to ti agbara bi e.
0: Oh. Ah o to si ni. O to si ni. Ma binu. Oro ifagagbaga Olorun sore to waye laarin Benin ati Argentina ti won fi se ami eye idagbere
1: fun Messi.
0: Messi. Oluko ni ko agba ball orile ge Benin to je oluko ni wa ngba kana eyun gene choice o benu atelu awon kankan. Eleti o sele nbe. Asugbon eleti o je koko to wa nbe to ye pe o fa wiye wiye lojo pa ye lu jaraju. Oni pe ngba ti won pari ifagagbaga yi. Kan lara awon agba ball Benin

0: sọ̀rọ̀ yẹn ẹ̀rín pa mí láwọn apá ibì kan nítorí tá a bá ní ká wò sí lórílẹ̀ nàìjíríà tá a wà pàápàá jùlọ lágbègbè wa tá a wà yìí ó tẹ̀mí mọ́ o bẹ́ẹ̀ bá bọ́ kúrò ní ọ̀dẹ nìkan bí irú epo tẹ́ ẹ sọ fún bí jálẹ̀ epo fún àpẹẹrẹ tẹ bá ráwọn kan tó bá ta tiwọn ní 1000 naira fún àpẹẹrẹ ni o tẹ bá tún máa fi rìn díẹ̀ síwájú ẹ rí yẹn kan tó máa ta tiẹ̀ ní 1200.
1: Bẹ́ẹ̀
0: ni bóyá ayédèrú ni o àbọ̀ ríjìnà ni o àwọ̀ ò mọ o ṣùgbọ́n tẹ bá tún síwájú ẹ ṣùgbọ́n tẹ̀yàn kan pè ní 1500.
1: Bẹ́ẹ̀
0: ni ibẹ̀ náà lẹ tún máa rí yẹn kan tó máa ta ní 900 naira. Ọ̀rọ̀ yìí gan ò tiẹ̀ wá yéèyàn ṣé a lè sọ wípé a ní àwọn àjọ kan tó sọ wípé ok o iye báyìí ni kẹ máa ta o ta tún wá ní àjọ ọ̀tọ̀ míì tó tún ní iye báyìí ni kẹ máa ta o àbí àkọlẹ̀ sọ pé àwọn tó ń tajà igan wọn kàn gbàgbára lọ́wọ́ ara wọn ni.
1: Sẹ́rí tó ṣẹlẹ̀ lórí títí lẹ́pọ̀dé pàtíkúlálẹ̀ ohun tí à ń lò lórílẹ̀-èdè nísìnyí òní táǹpẹ̀ ní deregulation tó túmọ̀ sí pé ẹ lè ra epo ẹ sì lè ta epo níye tí ó bá wù yín ṣe mọ̀ pé ní bí orílẹ̀-èdè ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó ṣe pé gbogbo àwọn NNPC depo òní wọ́n pọ́ǹpù epo sí láti Port Harcourt àwọn tí ó ń ta epo wọ́n kàn gbé mọ́ táǹkà lọ́bẹ̀ wọ́n lọ lóde ṣùgbọ́n nísìnyí kò rí bẹ́ẹ̀ mọ́ àti Èkó ní mọ́sinmi ibẹ̀ ni wọ́n ti lọ lóde epo wá wọ́n wàá wo ìṣirò owó tán fi gbé epo owó tí wọ́n san fún ọlọ́kọ̀ tí ó gbé dé ìpínlẹ̀ tí ó bá ń lọ ìyẹn ni ó fa bí iye tí wọ́n tà á torí kò sí ẹni tí yóò tajà tí ó fẹ́ kó ń sọ́ọ̀tì
0: bẹ́ẹ̀ni
1: ìyẹn ọ̀kan èkejì tún wá ni pé a ní àwọn tá ń pè ní major marketer a sì ní àwọn tá ń pè ní independent marketer bí o ṣe lépo o
0: ṣùgbọ́n àpẹẹrẹ ọ̀rọ̀ náà là ń sọ
1: òye díẹ̀ tí mo ní nípa òfin tó gbé wọn kalẹ̀ o ni mo fi sọ pé wọn ò iye tí a bá repo ní irú rẹ nísìnyí a lè sọ pé irú rẹ ni àárà tá a bá dẹ́kọ̀ a lè sọ pé irú rẹ ni àárà tá a bá dé kaduna a sì lè sọ pé iye kan náà la máa rà tá a bá dé Maiduguri tàwa tún wá wo ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà ó tún já sí wípé iye kan kọ́ ni gbogbo àwọn ilé epo jọ ń ta epo tó sì fa náà ni pé àwọn tó bá jẹ́ alábọ́ ńlá tó jẹ́ irú àwọn major marketer àwọn major marketer tá ń sọ bóyá ká ní àwọn tota ká ní NNPC ká ní gbogbo àwọn yẹn àwọn major marketer àwọn corn oil gbogbo wọn bá major marketer nìyẹn ká wá sọ lórí àwọn ọlọ́dàn ní kọ̀ọ̀kan tó ṣe pé àwọn yìí ṣe major marketer àwọn ń ra epo tí wọ́n directly so a lè rò pé iye kan ló yẹ kán ta epo ibi tá à ń lọ gangan kọ́ nìyẹn
0: ibẹ̀ kọ́ a kò fi ṣe
1: síbi
0: àfiwé ọ̀rọ̀ ni ẹ ṣeun fún èyí tẹ́ẹ̀tẹ́ẹ̀ ti kọ́ wá lòun ti bẹturóhùn a ti mọ̀ pé ó ti yáwọn èèyàn apá ibi tá à ń lọ lórí ẹ̀
1: tá a bá ní DPR náà tí ó ṣe pé ó ń checkmate wọn láti protect àǹfààní tí àwọn oníbàárà ní ní abẹ́ òfin ilé epo míì wà tó ṣe pé jálá epo wọn kan yìí ṣe jálá epo
0: a ti rí àwọn àjọ kọ̀ọ̀kan náà tí ìjọba náà gbé kalẹ̀ wípé
1: torí rẹ ni
0: kò máa ṣọ gbogbo àwọn pípò
1: yìí gbogbo àwọn yẹn àwọn àjọ tí ìjọba gbé kalẹ̀ yẹn láti lè máa checkmate gbogbo àwọn SSC irú yẹn láti lè máa cheat àwọn
0: oníṣòwò ẹ já kúrò ní ti ẹ̀ka ti epo
1: rọ̀bì
0: ẹ já bọ́ sí àwọn tẹnu oúnjẹ tá a bá bọ́ sí ìgboro ń sìn ẹ máa gbọ́ ohun táwọn èèyàn ń sọ èmi náà tiẹ̀ ti lórí ọ̀fẹ́ àti lọ sínú ọjà rí ló jẹ́ pé imú mi fẹ́ bó lórí àwọn nǹkan tá a bá ti rà bá a bá ra nǹkan 2 naira mi ká tó dé tó a máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ àbẹ̀ọ̀sẹ̀ kí ni ọ̀sẹ̀ kí n mọ̀ ń sọ tó a fi di bí ọjọ́ méjì tá a bá máa fi lọ ra irú nǹkan tá a rà á rí i pé ó tún ti gbọ́wọ́ lórí díẹ̀ àwọn èèyàn wá ń pariwo wípé ìjọba bóyá ìjọba àbí ìjọba o ẹ jẹ́ gbéṣẹ́ gbẹ kan náà ẹ jẹ́ ká mú bí àwọn ọlọ́jà gan ṣe máa ń gbé owó lórí nǹkan a rí pé ọ̀wọ́n gógó ó máa ń wà lórí àwọn nǹkan ẹ̀ tó bá ti bá àwọn ọlọ́jà mi wá ní ẹgbẹ́ tí dọ́là ń sọ dí ẹ̀lọ́dọ̀ ẹgbẹ́ nǹkan tíjọba ń sọ yóò sí nàìjíríà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a bá ní ká wo dáadáa eje ka wo ohun ta le pe ni bi ifiaje boyo wa bi o si emi o mo boya ti joba apapo gbe kale o abi ti joba apapo se ohun ta pe ni partnership pe lawon lodo ni wi pe awon ton taja yi awon elere ajeju aje belenu aje foloju koju won dabi nkan mi ko lo nsanu wa lowo won na ni kilele so wi pe ijoba nse lapa beyen ta ba ti mu ti joba oju wo na tun ni ofin to tun fi wo
1: ase olotu lori ti to nje te menuba emi ori nti ijoba si ni pato lori pe onje won iye ti abara iresi ni bi fun bi apere on ko ni ara ni ilu odikeje on ko ni a ti era ni ibusomi
0: ti o ti e ni jisira won
1: se wa ri nti o wa fa yen o ni nta le pe ni boya free market economy pe iye ti mo ba raja iye to wu mi ni ma ta
0: ni lu to ni to lo ba to ni joye
1: be ni se ri ni aye awon ijoba ologun a ri pe awon ijoba ologun won gbe ofin kale ti oda nta npe ni price control kale price control nye nto tuma si ni pe iye ti ijoba fe kikaluku ma ta oja ti elele papa julo awon onje abi awon to je bi essential commodities emili milk ni o confiter ni o ewa ni o iresi ni o laye ijoba ologun ana si je ta si je rin papa julo laye ijoba ologun yogagun Buhari ati Tunde Diagban won da nta npe ni price control price control nye enikeni ti won ba ti le mu pe o ta oja ju iye ti joba ni kan ma ta lo ijiya wa fe ru enibe leyin nye ijoba wa ba ta oja re ni iye to yi ijoba fi o telu
0: to fun telu
1: ta fun telu pe iye bayi ni ke ma ta mo witness opolopo eru re
0: esion
1: nigba ti mo wa nlewe ni SBS ngba yen pe ibikan warehouse e wa to wa nbe o du 500,000 bags e wa lo ijoba si da awon soja ja won si nta ni iye ti joba ni kan ma ta be na ni miliki be na ni gogo nkan to je un tenu nje ti awon ara ilu ni loju so sugba laye ologun yi emi o ti ri ijoba abi mi o ti ri ofin ti joba gbe kale yala ni oke lohun abi yala ni isale ni
0: ijoba awarawa ile fe so yi
1: be ni ijoba awarawa lati 1999 ta nso yi to so pe to iyo nje bayi o e wa iresi o e gboro taju iye bayi lo emi o ti ri ofin ti joba gbe kale be abi tawon asofin wa gbe kale pe nto de ma nfa ni pe se mo pe ti oja ba ti nkan te yan fe ra ti ko ba po definitely iye ti won o ta o lagbara ti o gbe wa de bi price theory ni abe economics
0: ni
1: be ni
0: scarcity ati be be lo
1: see once this scarcity ba ti wa it will force the price to rise once
0: ti
1: demand ba ti supply lo to ba ti le ju supply lo
0: owo gbowo loke
1: yo gbe owo lori so oye temi wo to but nipa pataki julo emi o ko so fin ti mo ri ti joba gbe kale lori price control
0: e seun barista seun e je ka wo dada ti a fe ba fun apere na awo poketo a fe ba joba soro lati gbe ofin sile ta ma moju to awon tin taja lowo gogo yi ton fe jere ajeju yi ta ba ni ka wo won ko fe biyan bere kan pe kini benefit consumers protection right yi kini benefit re ta ba te so pe o ya ijoba ti gbe kale o ofin o ti dofin le ni o bayi kinun ta le pe ti o je idunu fa won oluraja wi pe ijoba gberu ofin bayi kale
1: eh sari on ti mo mo nipa ofin ti ijoba gbe kale oni ofin ti on da bobo anfani ti awon oluraja ni ni abe ofin oni ofin 2018
0: okay
1: ti ijoba papo pe ni Federal Competition and Consumer Protection Act FCCPA
0: okay
1: seri ofin ti anso yi oni o gbe eto ati anfani oluraja kale labi ofin
0: FCCPA yi
1: be ni
0: okay
1: lara eru anfani be oni pe oja ti oluraja bara o gboro je oja ti se oja ayederu
0: okay
1: o gboro je quality goods and services
0: ti nso ja amuru mala
1: leyin ye oni bara gboro ni nta le pe ni boya information the right information lori oja ti o nra oni bara si tun gboro ni eto lati le pe olutaja lejo pe oja to ta fun mi yi
0: o ku die ka to
1: fun bi apere ni kan bi odun bi melo kan seyin oluraja kan wa ba mi pe o nra oti eleri dodo mi o ni daruko ile ise ti o si oti eleri
0: dodo
1: tori ori afefe lawa o wa si igo oti eleri dodo o wa ba yan ninu re
0: okay a ma se lopo gba
1: ninu igo oti eleri dodo o si gbe ile ise to se oti eleri dodo yen o gbe wa si ile ejo nitori pe o ti violate eto ati anfani ti oluraja to ba ra oti eleri dodo ni ni odo re pe akoko na ko si quality product to fun leyin yen o tun wa le affect health eni to ra
0: beni
1: ti o ba mu eru nkan be so gbogbo eru awon anfani bayi oni ofin ti mo so saju pe to je Federal Competition and Consumer Protection Act FCPA 2018 to gbe kale pe ti awon oluraja ba nra nkan e gboro eyin ti e ta fun won e gboro ri pe n ti e fun won
0: okojo
1: owo wa ni value for their money won de gboro ri pe is of quality ko se any inferior products kankan gbogbo awon n ta nso yi ijoba ton wa ni awon eka agency
0: nipele lorisirisi
1: be lorisirisi ton foju to ogbo nti oni bara nra leyo kokan awon ti o wa fun nkan tenu nje ni ogbo ta nlo ni awon to wa fun ti a mu awon to wa fun nkan ti a nlo fun boya oyinrin se ni ki so orin se ni awon mi to wa fun orisirisi be leka oni ijoba na gbe kale lati le da bobo anfani ti olubara ni labe ofin
0: e seun mo dupe pe okun o ti ni nkan na to ti so tori akoko to nko apapa moran si ni nkan na to ti sorry to ni wi pe baba nso npa guarantee tan so npa warranty oni warranty ju guarantee lo o sa so ba kan lorisirisi eni na ra bi ero amu nkan tutu lo ra o wa ni lori agreement ta won ni lori nkan to n ra yi pe igba to n ri 1 year guarantee lo n ri lori e pe kode to di 1 year nigba to ti di bi a to ti lo bi osu mefa kini iba gbena je lo daku paun lo n ba ni to it is well receipt n be nbi ati gege bi ohun ta ti jo so o e ti ni n gbe wa o ti nkan ba ti se nigba yen o si gbe lowo de ba se igba to ma fi di bi osu meji ki odun kan to pe kini ba lana igba to lana o fe da pada o ti da pada ni won ba ni o se won ta won le se pe to ra won ti tu se le nkan leni na wa bere wi pe to ba je ilu ti won si ba fa dada o oni to ba je ilu ti o je pe ijoba fi ohun ta le pe ni anfani sile fun awon olubara ina lati le se kini je kan gbejo tawon na dodo ijoba bi kan gbe dodo lawyer bi kan gbe de court wi pe

Mo mu eto obinrin rere wa si eti igboyin lati ile ise Message of Salvation Women Ministry. Eyi ti o wa nilu Ilorin Kwara State Nigeria. Oruko emi eni ti o n ba yin soro ni Ajihinrere obinrin Florence Aya Ajagbe. Loni eko ti a mu wa si eti igboyin o na ni idile alalaafia. Eje ki a gbadura. Oluwa Olorun wa a fe ki idile enikankan wa ki o ni alaafia. Ki okan wa ki o bale Oluwa je ko ri be nigba ti a n gbo eko yi ati eni ti o n soro ati gbogbo eti to n gbo e se enikankan wa ni oluse oro na to be ti yo ja si ibukun fun enikankan wa ni oruko Jesu Oluwa wa amen idile alalaafia ki n to tesiwaju mo ki gbogbo eyin olugbo wa mo gbadura fun yin lekan si wipe yo dara fun yin ile aye ti a wa yi ninu idile kankan agbodo gba alaafia laaye Nínú ìwé Joshua orí kẹrìnléní ogún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún Joshua sọ̀rọ̀ kan níbẹ̀ wípé àti òun o àti ilé òun o Olúwa ni àwọn yóò máa sìn. Ó túmọ̀ sí wípé nínú ìdílé kọ̀ọ̀kan bí a bá ti ń fẹ́ àlàáfíà a gbọ́dọ̀ sin Ọlọ́run òtítọ́ a gbọ́dọ̀ sin Ọlọ́run òtítọ́ báwo ni a se lè sin ìyẹn ni wípé kí a gba Jésù sínú ayé wa lẹ́yìn tí a bá gba Jésù tí a sì gba Jésù láàyè láti jẹ́ olùdarí ilé wa dájúdájú ìdílé wa yóò wà ní àlàáfíà ìdílé tí kò bá ní Jésù wàhálà yóò máa ṣẹlẹ̀ níbẹ̀ ìdílé tí kò bá ní Jésù wọn yóò ní ìṣòro ìdílé tí wọn ò mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà dájúdájú gbọ́nmi sí omi òtó yóò pọ̀ níbẹ̀ nítorí náà fi Jésù ṣe olùdarí ilé rẹ gba Jésù sínú ayé rẹ nítorí pé kò sí ọ̀nà ní ibòmíràn bóyẹ ni Jésù Jésù nìkan ṣoṣo ní ọ̀nà òtítọ́ àti ìyè lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíràn mọ́ òun náà ni a lè gbà tí a ó fi dé ìlú Ọlọ́run nínú ayé tí a wà yìí bí a bá ti gba Jésù tán a ó wá fi ṣe olùdarí ilé wa àwọn olórin kan wípé ilé tí Jésù bá ń gbé ilé ayọ̀ ni ilé tí Jésù bá ń gbé ilé ayọ̀ ni ilé àlàáfíà ni ǹjẹ́ Jésù ń gbé inú ilé rẹ bí ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ wípé ní gbogbo ìgbà ìjà ni sá wàhálà máa pọ̀ nínú irú ìdílé bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé wọ́n ti sọ ohun tó ṣe pàtàkì nù èyí tí í ṣe Jésù nítorí náà fi ààyè sílẹ̀ láti gba Jésù láàyè nínú ilé rẹ ìdílé rẹ yóò sì ní àlàáfíà àwọn ìdílé tí wọ́n bá ń gbé ní àlàáfíà kì í sì wá ṣe wípé wọn ò ní máa ní èdè àìyedè lẹ́ẹ̀kọ̀ọ̀kan o kì í ṣe wípé wọn ò ní máa jà lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ṣùgbọ́n wọ́n fi ààyè sílẹ̀ wípé kí Jésù ó darí ilé àwọn àwọn nǹkan mìíràn tí wọ́n tún ń ṣe òun náà ni wípé wọ́n ní sùúrù fúnra wọn wọ́n ń gba sùúrù láàyè wọ́n ń gba ìfaradà wọ́n ń gbà á láàyè bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni wípé wọ́n ń fi ààyè sílẹ̀ fún ìgbọ́ra ẹni yé wọ́n ń fi ààyè sílẹ̀ fún ìgbọ́ra ẹni yé ǹjẹ́ ìwọ ń ṣe àwọn nǹkan wọ̀nyí nínú ọ̀dẹ̀dẹ̀ rẹ lónìí mo fẹ́ sọ àwọn nǹkan díẹ̀ èyí tí a lè máa ṣe nínú ilé wa èyí tí yóò mú kí àlàáfíà kí ó jọba lọ́ọ̀dẹ̀ wa ohun àkọ́kọ́ mo ti dárúkọ rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ń fààyè sílẹ̀ fún ìgbọ́ra ẹni yé bẹ́ẹ̀ ni ohun ẹ̀kejì wọ́n ní sùúrù pẹ̀lú ara wọn níní sùúrù pẹ̀lú ara ẹni nínú ìdílé ó máa ń mú ìfọ̀kànbalẹ̀ wá kí ọkọ ní sùúrù pẹ̀lú ìyàwó rẹ̀ kí ìyàwó ní sùúrù pẹ̀lú ọkọ rẹ̀ nǹkan mìíràn tí a ti kó igbá ìyàsókè sí tí a ti ń banújẹ́ sí tí a ti ń jàlé lórí ǹjẹ́ mọ̀ wípé bí a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí a fi ṣe é ìgbà tá ò fi rí ìdí rẹ̀ ǹjẹ́ mọ̀ pé ó tilẹ̀ wá jẹ́ wípé ó lè jẹ́ wípé ìyàwó ọkọ náà ni ó ń ṣe é fún tàbí kó jẹ́ wípé ọkọ tí o rò wípé nǹkan mìíràn ló ń ṣe kó jẹ́ wípé nítorí tìrẹ náà ni fúndí èyí ẹ jẹ́ ká gba sùúrù láàyè nínú ìdílé wa ìdílé tí ó bá ní àlàáfíà wọ́n máa ń fojú fo àìṣedédé ara wọn nǹkan mìíràn nìyẹn ó dàbí pé ó di ẹ̀kẹta tí màá dárúkọ àwọn kókókókó wọn ó máa fojú fo àìṣedédé ara wọn ẹ má gbàgbé mo ti máa ń sọ wípé ìdílé ọ̀tọ̀ ni ìyàwó ti wá ìdílé ọ̀tọ̀ ni ọkọ ti wá ìwà abínibí ń bẹ níbẹ̀ ìwà ìtọ́ni ní ọ̀nà tí bí àwọn ṣe rò ó wà níbẹ̀ pàápàá jùlọ tó bá tún jẹ́ pé ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wá bóyá ẹnìkan jẹ́ bí inúpe ẹnìkan jẹ́ yorùbá ìgbómìnà ẹnìkan jẹ́ ibo ẹnìkan jẹ́ haúsá àwọn ẹ̀yà oríṣiríṣi ni ọlọ́run dá dáradára ni gbogbo ẹ̀yà gbogbo kò sí ọ̀kan tó ṣe é fọwọ́ sọnù tó ṣe é fọwọ́ bù sẹ́yìn bí kì í ṣe wípé ká máa fi gbé ògo ọlọ́run ga nígbà tí haúsá bá fẹ́ yóò bá ó ní bí wọ́n ṣe ń ṣe nínú ẹ̀yà tiwọn bóyá lówùúrọ̀ bóyá wọ́n ń kíra wọn
boya won wi pe kaaro o won kun le ni o won na ro ni o die die la wo fi wa mo se yi ti aba fe lode wa awon miran ngba ti aba gbe onje sori tambili bi yawo ba gbe onje sori tambili nje mo wi pe ninu eya ti won won dupe lowo eni to gbe onje sori tambili pe e se o adupe o iyen na si dara asa to dara ni sugbon awon eya kan be won ni koni di ka tun ma dupe won bo si bi onje won o je won si kuro nbe mo ranti ni akoko kan mo gba omo kan sodo lati ma toju re ki se eya temi bi aba ti gbe onje fun omo yi yo si kunle yo dupe gba to ba tun je tan yo tun kunle yo dupe o ti le wa fere su mi mo ni ru kin wa wa lele o ni right ati je ninu ile omo o ni ni ilu awon o awon o gbodo ma dupe nigba ti awon ba gba onje awon o si gbodo ma dupe nigba ti awon ba je onje na tan igba to ti wa pe o ti mo emi na lara wi pe omo yi o n bo wa dupe o si je asa to dara be na ni fun okunrin miran nigba ti yawo re ba dana tan won a jo je lori tambili ni o ani yawo mi kuse mo dupe asaye si dara o nitori na bi a ba wa ri wi pe eya ti ibi to ti wa o ohun yi se be iyen o laja lo lepele na la o fi mo agbora wa yi ta o fi mo so funra wa be ni awon kan miran ni won a ma dariji ara won oko ati yawo gbodo ma dariji ara won yi se pe ka lo ra diary ka wa ni ni on the first nkan to se ni yi on the third o tun se mi e ma gbagbe bibeli wi pe ni igba 70 times 70 oni ka ma dari jira wa lojo ta ni o wa sera won nigba ti o po to ba yen to n lo bi 500 times in a day nitori pe olorun fe ka ma dari jira wa e je ka dari jira wa bi a ba ti le ma foju fo awon aise dede wa a o ri pe alaafia yo joba lode wa awon eko miran ti o wa fun akiyesi ni pe o okunrin gege bi oko o gbodo feran iyawo re tinu tinu ewo okunrin to ba feran iyawo re koni fi iyawo sile ko tun ma gbobirin miran kiri o koni fi iyawo sile ko ma lo irin ajo ko mo tile le so lati wi pe mo n lo irin ajo ko wa de be tan ko ni hello mo ti wa ni badan iyawo to ba si ti je iyawo rere pelu nigba ti oko re ba tin lo irin ajo o na gbodo wole lori ekun re ko ma gbadura fun awon kan won yi won jora won o si ye ka tele be gege ni olorun fe ki iyawo ile ko ma teri ba fun oko re ninu iwe efesu ori karun ese ikeji le ni ogun o ni eyin aya e ma teri ba fun awon oko yin nigba ti ade ese ikeedogbon o ni eyin oko e ma feran awon aya yin ase ti olorun pa fun eni kokan lati tele niyen ase ni dandan ni tulasi ni ki iyawo ko teri ba fun oko ninu ohun gbogbo ninu iwa ninu ise ki se wipe ki iyawo jade lo ko lo ra aso 200,000 ko gbe sinu wardrobe e ko ma ti le le so fun oko ko ma ti le le fi han oko pe nti mo mara ni yi o se bi wa bo ba lowo e ko si n to buru ra sugbon sibe na e je ka fi gbogbo nta o ba se fi ba oko wa da boyo okunrin miran o fe aso olowo regede iwo si fe aso olowo regede e o jo mo bara yin so aso ye ni o tori pe aso olowo regede na le dagbese bo ni lorun nigba to ba ra so ni sosi lodo awon ti o mo to lo ba won loja to ra so ara sosi yin ni o si ra so lowo e o wa rowo san mo o di wipe o ma san sosi o ni fe wa sosi tori pe eni to ra so lowo re ara sosi re ni yo sin olowo yo bere pe bawo ni yen o ti ni tuma nla e je ka se ohun gbogbo ni won tun won si pele pele ka si mo fi ba oko wa da e ma je ka je iyawo olowo iyawo oloko kan okun cupboard wi pe oko ye ko ko ko lagbara ko lowo ibi ni mo mo bi mo se ri owo mi obirin o gbodo se be labe oko ninu ohun gbogbo a gbodo ma teri ba fun awon oko wa pelu iwa irele lode wa ohun miran iyawo ile o gbodo je eni to ni suuru mo ti so na lekan oko na gbodo ni suuru ka ma fi bara wa gbe o se pataki ohun miran ni a gbodo ma soro pele pele laisi ariwo laiso pelu agidi laiki laiso pelu igberaga laiso pelu bi eni wipe ki lo jamo olorun lodi si ninu iwe owe orika edogun ese kini o so fun wa nibe pe idan pele o yi ibinu pada a gbodo ma dan ara wa pele pele ki oko na ko mu iyawo re gege bi ohun elo elege a gbodo feran iyawo wa a gbodo ma lo nilo mi ojo oye wa
awon okunrin miran ilo mi ojo oni won ma lo yawo won boya ni akoko ibalopo ibalopo to lagbara to le kankan gbogbo nkan won yi e je ka yago fun e je ka mo wi pe awa la ni o na lo ni wa let me put it this way iyawo re lo ni o iwo na lo ni fun di eyi on gbogbo te o ba se e gbodo se pele pele o miran na ni wi pe a gbodo ma dari ji ara wa oro olorun wi pe binu ma si se se Ephesians 4:26 binu ma si se se ma se je ki orun ki o wo bayi binu re bi o ba ti di pe oko ati yawo nja awon o dasira won mo yawo dana oko o je won o pa onje ti o yan yawo lodi tabi iyawo o dana mo bo ba ti nbo wa yo ra eko yo ra kara eyin omo e wa jeun oko nko iba je iba ma je iyen ki se idile alalaafia bi obirin yo ba je obirin rere niwon igba ti ede ayede ba ti sele enikan gbodo je ewure kenikan o je agutan iyen ni wipe to ba tin di wakati kan wakati meji te ri wipe oro yin se gbangbangban enikan gbodo pe ikeji si kiakia ewo e ma je koro yi o di oro o je adari jirawa iwo iyawo ekun re o gbodo ma jina sile awon kan se be won si ni alaafia lode won awon kan lu agidi won si ni wahala e mo ja pe wahala wa nu odede wa o e mo ja ko we si isoro sinu odede wa o mo gbadura fun gbogbo eti to ngbo mi olorun o se idile re ni idile alalaafia lati ni alaafia ninu odede wa agbodo ma dari jira wa ni gbogbo igba bi a ba ti sera wa ka dari jira wa ibinu pupo o le ba nkan je ka mo se gba ibinu laaye binu ma se se ma se je ki orun ki o wo ba ibinu re ni ipari ka ma sa fun awon nkan to le fa wahala bi adase adamo igberaga aikanisi oro odi ofofo ibanije isoro ara eni kiri koko mo soro yawo re ka kiri fo re fun ebi fun ara ki se nkan to dara o tabi ki yawo ile o mo soro oko re ka kiri oko temi o mo ko ma gbagbe re kodo won o le gbaru e lode ki se nkan to dara ma so asiri oko re fun enikeni boya ni to nso fun yen o fe lu elenu gbo tenu re ni ko ba le mo bi ti o ti mu sese mo gbadura fun gbogbo idile to ngbo mi ota o ni da ile re ru awon alagbara ye awon agbara okoko won o ni da ile re ru gbekele oluwa simile oluwa ma wa oluwa ni igba gbogbo ju gbogbo re lo gba jesu sinu aye re mo ba gba jesu ile re yo laafia bo ba gba jesu odede re yo layo be ni awon omo won o ri o inu won yo si dun oro olorun so ninu iwe owe ori keta le ni ogbon ese ikeji di ni ogbon wi pe awon omo re si dide won si pe ni alabukun fun iwo baba nje awon omo re o pe o ni alabukun fun iwo iya si awon omo re won o pe o ni alabukun fun won o wo le lojo kan won o pe ra won jo pe o ya eja lo ye baba si eja lo celebrate mama eja lo se birthday fun won nitori pe baba rere ni won obirin rere ni mama wa nje awon omo re le so be nje won le se be mo fe ko wo nibo loku si se atunse olorun yo tun eniko kan wa se ogo ni fun olorun loke orun ati gbe awon eko won ye olorun ran wa lowo ka mulo ki odede wa ba le ni alaafia ni oruko jesu oluwa wa amen bo ba nfe mona tabi adura o le pe number yi 08035148611 ba mi ko ri yi mo mi lo

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: The time is 9:00.
3: Ago mẹ́sàn-án ti lù.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: Kò ń sún yí káwa ìdánilé ayé ìlàkọjá kálukú ga bẹ́ẹ̀ ló yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n o, Elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá kìí fi ni sílẹ̀ láì ní lànà àbáyọ. Àmì wò lásán ni ó dé bá olúgbọ́n, olúgbọ́n fọgbọ́n ṣe é. Ó dé bá rẹ̀sà, àrẹ̀sà ò torí ẹ̀sà gbọ̀rọ̀ alákejì lọ. Ó dé bá wọ́rọ̀gọ́ àgàmọ̀ tèdè, ó fi soso ságbéjì ara. Àmì wò, ikú tó wá ń pabọ̀ rẹ̀ láìsọ jòjò kó lu àwọn máṣá sùkúyè ni. Ó yá ẹ jẹ́ ká pàdé lórí ètò aṣínilétíṣí níye nípa àwọn àmì wò tí mi ẹ̀dá ènìyàn títí. Àmì wò, ilé iṣẹ́ rédíò títàn rẹ̀ ń tàwọn yọ yìí Diamond 88.7 FM lẹ ó ti máa gbọ́ o. Àmì wò, ní gbogbo ọjọ́ Sátidé bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án sí aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ lẹ ó fi máa gbádùn ètò yìí. Ẹ jẹ́ ká jọ gbọ́ tọ̀sẹ̀ yìí ká fi tẹlòmíì kọ́gbọ́n. Àdánwò ayé wa kò ní dàdán tán o. Àmì wò, ẹ má mí sí.

0: ẹ̀jẹ̀ lálẹ́ òní mojúbà lọ́wọ́ àwọn àgbààgbà àtàwọn àgbàlagbà ẹ̀kú ilé ẹ̀ka alẹ́ o ẹ̀ lẹ́bẹ̀ ẹ̀kú kalẹ̀ ibà mi lálẹ́ òní ó mọ̀ lọ tààràtà sọ́dọ̀ àwọn tá a pè lágbàgbà àgbàlagbà torí pé ọ̀tọ̀ làgbọ̀tọ̀ làgbàgbọ̀tọ̀ làwọn àgbàlagbà ibà lọ́wọ́ ojú òfurufú jágàrò tí òwú koríko ìbàlọ́ ọpẹ́ tí ọwọ́ tó kọ̀ tí òwúrun ìbàlọ́ ọpẹ́ tẹ̀sẹ̀ tó kọ̀ tí òwúrun mo kí yín ẹlẹ́bẹ̀ ẹ kú ilé ẹ̀ka alẹ́ àkáàbọ̀ sórí ètò tá a pè lámì wò lálẹ́ òní ní kẹ́nídà mọ́rí 8.7 fm nílùú ti lọ́rin ló kọ àwọn tájò síta lẹ́ẹ̀tò nẹyìn tẹ́ ń sọ wá lẹ́nu lóró tàrí tàrí gbogbo yín la kí o ló kọ ẹnjìníà mi dáadáa tájò síta lẹ́ẹ̀tò ní akínyìn ẹlẹ́bẹ̀ kú ilé ẹ̀ka alẹ́ o gbẹ̀ngà kí pẹ̀lú àjọ wà lálẹ́ ẹ̀tò ní àtúnjọ sí tó ta lẹ́ẹ̀tò ní náà ni o yóò sì dùn gbàgbọ́ tó kán sí mọ́kọ́ náà o sí yàrá agbára lálẹ́ ẹ̀tò ní àgùntàn sọ́ọ̀lù ọ̀làrẹ̀wájú ògún ní yọ̀pá èbìtì ló kọ tèmi tí mò ń kí yín lálẹ́ ẹ̀tò ní pé ẹ̀lẹ́bẹ̀ wọn o ìjẹ́ àlùgbò yín rèé o alákàfẹ́ yín ọmọ ńlá ti ń fàbọ́ lámùkọ yẹn ga oko pàápàá fírẹ̀ nàkànàkàn gbàrẹ̀ lọ kànàkànà ẹ kú ilé ẹ̀ka alẹ́ o bóò lójú ọjọ́ sì rí ní àọ̀dọ̀ tìyín bẹ̀ wọ́n. ètò tálẹ́ òní yóò tún lé gbàkanjọ́ rìn lọ o ìyàwó ilé bá ń jí ọkọ rẹ pé ètò ti bẹ̀rẹ̀ ọba ilé ilé bá ń jí ìyàwó rẹ ẹ̀yin ará àdúgbò yìí bá ń jíra yín pé ètò àmì wo ti bẹ̀rẹ̀ lálẹ́ ètò ní tálẹ́ òní yóò tún lágbára púpọ̀ púpọ̀ o ṣáájú ohun gbogbo ká tó lọ sórí ètò lálẹ́ ètò ní gbogbo àwa tá a jọ rìnrìn àjò lọ lùbàdàn ní ìdájí kùtù òní a ṣẹ̀ ń dénà ò tí tó ṣẹ́jú mélòó tá a fi balẹ̀ sórí ètò lálẹ́ yìí à ń dé láti lùbàdàn fún ti ìgbéyàwó ẹnjìníà wa kan nílé iṣẹ́ yìí náà ni adúpẹ́ o lọ́wọ́ ọlọ́run ẹnjìníà victor adéoyè ìdájí kùtù yìí a ti bára wa nílùú ìbàdàn adúpẹ́ o ọlọ́run sọ wa ló sọ wa bọ̀ gbogbo àwọn atájú òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí tá a lọ láyọ̀ tá a bọ̀ láyọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò pẹ́ láì jìnà láìpẹ́ náà la wọlé láti ibi ìgbéyàwó ẹnjìníà victor adéoyè adúpẹ́ o nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ọlọ́run adúpẹ́ a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ a ṣe ń wọlé láìpẹ́ láì jìnà náà ni adúpẹ́ fọlọ́run tó mú kẹ́tò yìí ó tún wáyé lálẹ́ ẹ̀tò ni o kábíyèsí lẹ́dùá wọ́n ṣe báyìí lórí ètò ọ̀hún tá a pè lámì òfúta lẹ́ẹ̀tò nítorí àkókò wa àròjọ mùsùlùkùn ẹjẹ́ ń gba páàbí wọlé náà lálẹ́ ẹ̀tò ni mo kí yín o ẹlẹ́bẹ̀ ẹ kú dédé àkókò yìí o ẹ ń lọ sọ́dọ̀ àlejò mi tààràtà lálẹ́ òní ǹjẹ́ ta wá lálejò mi lórí ètò tá a pè lámì wo ẹ̀ka àlẹ́sà ẹ kú dédé àkókò yìí ẹ̀ka àbọ̀ sórí ètò àmì wo
1: ẹ̀ka lẹ́ olótú
0: tó bá wù yín láti dákọ̀ àyè wà tẹ bá sì fẹ́ fowó kọ pamọ́ náà àyè wà bákan náà
1: ẹ jẹ́ kí àforúkọ yẹn pamọ́
0: tọ́ ẹ̀rọ àjẹpẹ́ ẹni tọ́lọ́ mọ̀ lálejò wa lálẹ́ òní ó dára bàbá nínú ìrìn àjò ayé ẹlòmíì nígbà tó wà ní kékeré ní máa rámì wò ẹlòmíì nígbà tó wà ní bí ọ̀dọ́ àbí gbà tó dàgbà tán ní máa rámì wò bólẹ̀ yín ti fẹ́ mọ lálẹ́ ìsàn.
1: Ẹ jẹ́ kí n mú láti ìgbà tí mo ti wà ní kékeré.
0: Láti kékeré?
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yá ẹja gbọ̀.
1: Bẹ́ẹ̀ni. Kí n sọ pé ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti wà ní kékeré. Èkó ni wọ́n bí mi sí.
0: Ok.
1: Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ti kan tí mo gbọ́ nínú àwọn òbí mi ni pé ìgbà tí mo pé ọdún méjì tí wọ́n bí àbúrò tó tẹ̀lé mi.
0: Ok.
1: Ni wọ́n já mi fún ìyá bàbá mi.
0: Màmá wá láti ni wọ́n já yín fún wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n gbé yín kalẹ̀ fún wọn.
1: Bẹ́ẹ̀ni àwọn wá láti abúlé. Wọ́n wá bá wọn tọ́mọ Lékòó. Àwọn ìyá àgbàlagbà. So ni wọ́n bá wọn tọ́mọ Lékòó. So ìgbà tí wọ́n padà lọlé. Wọ́n ní mo ṣáà tẹ̀lé màmá lọ sí abúlé láti gbà yẹn. Ọmọ ọmọ ọdún méjì mo ṣì kéré dáadáa. So ọ̀dọ̀ màmá yẹn ni mo gbọ́njú sí ni mo dàgbà sí.
0: Ibẹ̀lẹ̀ dàgbà sí tẹ́ ẹ gbọ́njú sí.
1: Bẹ́ẹ̀ni. So ibẹ̀ ni mo gbọ́njú sí mo dàgbà sí. So ó tó stage kankan tó yẹ pé màmá yẹn gan mo máa ń wò bí.
0: Bí màmá tó bí yín.
1: Ìyá mi tó bí mi. Because àti so òjò wà papọ̀. Ṣùgbọ́n ìgbà tí mo débẹ̀. Àwọn ẹ̀gbọ́n mi méjì ni mo tún bá ń bẹ̀. Ẹni tó jẹ́ àkọ́bí. Àti ẹni tó tẹ̀lé òun. So pẹ̀lẹ́ mi àwa jẹ́ mẹ́ta. Tàwa lọ́dọ̀ màmá. so ati kekere yen ni awon kankan ti ma nsele
0: lati kekere yen let you notice awon kankan
1: mo ti ma notice awon kankan pe boya to pe mi wa kere ngba yen mi o ka awon kini yen kun mo sha ri pe wa to ba to stage kan awon to jegbon fun mi emi a kan so pe ohun gbe bibai mo
0: fast yo kan pe ohun gbe bibai mo
1: ohun gbe bibai mo mo renu to sa lo to tin gba won ni ga to sa kuro nle pe ohun o le so ma temi na to wa kini lo to ja ko bi wa ohun sa kuro nbe pe won in fact o ti su ohun gbe bibai mo emi mi bi omode mi o mo nkan ti won ri ngba yen ti won fi so pe awon o gbe bibai mo so nigba to to awon lo to ku emi pelu egbon mi to tele mi akisi ti mo kan se nipa igbe ni wipe emi na ti mu gbonju die die mo ton lo be modun 4 5 gba ya pe emi na ti mu gbonju sa ya pe modun 7 8 o sa ti mo ko mo tin ma won kankan ni mo ri pe ojo kan na kan gbe egbon mi yen de kilo de kilo se kilo won sa mu sa wo bon se n gbe kilo se oni on ti to tin sere ori kini kan le o mu ibe kini yen to mu to tuwo ibe lo ti bere ona mona mona mona to nse
0: kabisi olohun
1: mona mona bawo ki len ta jo sere nsinsin temi fi kuro nbe ki do nsele oya bara bara bara bara e ori pe kini yen fe di bi en pe
0: bi gba se yin gangan
1: gangan gan fe bere just like that ki lo nsele
0: leni se jo nsin ti se pe nkan kan se tele
1: ko se ta do nsere nsinsin temi fi kuro nbe ti mo fi sade pe kin wa mu mi
0: kabisi
1: kilo de to ibi toju e were were were were bo si je gbe ohun na kuro mo ro pe ngba ti won sa lo bi ton ti toju e nkan kan won ni ki won o gbe kuro ni
0: ibi ti won ti toju e
1: kan gbe kuro ni agbole
0: okay pe koko ninu agbole ti en gbe
1: pe koko ni agbole yen ni won ba gbe kuro to so ohun na to fi kemi nikan ni yen so ngba ti won de gbe de Eko leta mo ko gbo pe won lo ti bere si nko se pade ti bale o ti nko se te lo ti na ti wa okay sin o ti to lo wa kemi hey
0: se school eyin wa ngba ten so abi
1: school mo wa primary school lajo wa do mo wa school ni mo wa so o wa o ke mi nikan lodo mama asha were were were were emi na lo mo mama emi na nikan mo wa pelu won ngba to wa to stage kan temi na wa ngbo nka koko to ko ba mi leru ni jo kan ti mo koko ri ni bi pe asiko eni won ma nse awon film arelu fadeyo loro kankan yen njo tuesday tan ma nse mo wa lo wo film yen aoku ni television le nle wa mi ati arugbo nikan lajo ngbe a wa lo wo mo wa lo wo film yen ni bi ta ti ma wo mo npada bo mo wa wo ode pa mo wo ode mi ba mama ni ode bo ni mama wa lale ibo na lo nka nje kin de ni kin silekun kin wole bayi mo kan ri pe lati ara alekun ese kankan na jade si sita
0: lati ara le
1: lati ara le kun ninu yara
0: sita kabisi olohun
1: iyen lo je nkan kokko ti mo ko ri pe kini fe sele yi lati ara le kun kan tese yen na se sita ni so bi mi se ni kin silekun o kan kawo nu pada ni ide ru bojo yen
0: pe eru yen mu yin
1: bi ti mo sibulu le ti mo baba kan wa te pe ode ti e lo koju mo
0: odo ti
1: baba lo sare de gara gara gara pa kilo de kilo de kilo de won sa gbe mi
0: pelu gbe te pa abi
1: mi le so nkan kan ti mo ri won sa gbe mi pe ki lo nsele momoda enikan emi nikan na ni won sa sare lo pe mama wa ni ibi ti won lo pe mama e ma bo nkan kan nsele nle nipa ti won wa dena won tara mi bale won an bi mi pe ki lo de
0: ki lo sele
1: ki lo ri won sa lai fun won pe nkan bayi bayi ni mo ri bi mo se fe wole ese kan jade latara lekun
0: tẹsí mọ pé kò séèyàn kankan nu ilé ẹyin àti mọmọ náà ni
1: wọn ti ti ẹsẹ yẹn jáde látara lẹkùn so ó dẹ tún padà wọlé pé so ìjọ tí mò ń sọ ìwọn jálẹkùn yẹn ni o
0: pé ilẹkùn yẹn wọn tì í pa
1: ó ti pa ni o
0: pé ilẹkùn yẹn ò sí
1: wọn jálẹkùn yẹn lálẹ ìjọ tí mò ń sọ yẹn ni
0: nígbà tí ẹ fi kọkọrọ sí kò sí
1: kò sí o
0: nǹkan bíìsì ọlọrun ẹdá tọmì náà. ẹ bá mọ̀ pé ayé tó tó ayé mojúbà bíi tí ò sáyé ayé ń bẹ nínú omi ayé ń bẹ lórí igi ayé ń bẹ nínú ilẹ̀ ayé ń bẹ lójú òfurufú jágádo ayé ń bẹ sí wa ó fi dàbí pé èmi a máa wárí fáyé lọ́pọ̀lọpọ̀ gbà to mo pe aye niyin sa aye niyin ma aye jon gbogbo wa ade mi loju ni pe aye o ni gbona titi ka lo nu omi lo ri ko le si ran awon eja ni gbe nu omi o ni gbona titi ka loju ofurufu lo ri ko re si iran awon eye na ni gboju ofurufu se bayi na alejo mi e te waju bi te ba de lori eto lale oni
1: so nigba ti won ja ilekun yen mama na e mo agbalagba won sa won wo titi ti pe ki leleyi
0: gege bi agbalagba
1: ki leleyi ya kan wa iye lemu ni ohun wa ni egbe
0: legbe yin
1: ya yen lo wa lo wa ni ngbodo so to sele fe ni kankan mo lenu ale yi
0: leyin ale n te ti so
1: ngbodo so kankan fe ni kankan mo bi ti mo ti koko experience mi akoko ni egbe adin tawon egbon yi nri
0: ti won fi n sa
1: ti won fi n
0: ni bi bayi ni happy si olohun
1: ase ase mo yese bere ni o
0: pe ase ami wo sese fe bere ni happy si olohun
1: to iyen lo mo de school ni jokiji ara mi o
0: bale
1: any time ti ma ti ran ti iyen gbogbo yo wu ki ma se lowo le we se ko aba mi pe se mo tun lo nu le yi bayi se ke mo mo to n sele
0: ti o to sele
1: to eje kin tese waju nigba to an ba lo were were were were were se ri agbole gbigbe awa ti agbe be la le experience la mo n to ju ri nbe o mo ma so fa awon mi pe eyin yo o te agbole le mi gbe odo amu agbolagba odo awon baba rugbo mi biya mi ya baba mi mo le ma ri won la ni odun kodun meji
0: Je ni foju gan ni won.
1: Ni foju gan ni won to si je pe bi ti mo odo en ti mo n gbe gan ya rugbo ni ya baba mi ni. Emi na gba to stage kan mi gan mo le so pe yes. Emi gan mo joko mama. To di anu ma n se mi pe kin mama yi. Emi na ni wa dije ni ma sare loko ma lo segi ma asiko ojo ma lo sagbin ma ta ma. A cha jon ba lo were were were. Mo ti ri mama yi gege bi en pe oni ya mi. No, mo ti ri mama yen bi en pe oni ya mi to ro mo lojojumo.
0: E wa ni ami mi tun sele.
1: O sele to po. Nigba ti a di pe to akuro primary school ta di secondary school. JS 1 2 3 SS 1 SS 2. SS 2 ni mo wa. Do fi je pe se ri ti nkan kan ba sele gege bi owo eyin agbe ma binu o. A ni to gun ba ko lu kan. Oro ni ma n tele be. Nti mo ti ri o je ki mo wi pe se ri ti ogun kan ba jayan ti kankan ba sele eyan le ma la kiso le ma kiso ara awon ami kan kokon ma fara han ko to ri pe awon kan yen sele wa to ri pe mi wa jo mo de ngba yen ko je ki n raye ki n
0: kiso dada
1: awon kan mo ko ri ni wi pe olohun ko ma fa wa len ti o mu wa lowo baba kan wa to je bi family yan lagbole na ni awon to ba gbe agbole won mo ibi omo ile omo ile omo ile gbogbo wa jo n lo school papo baba titi won teacher ni emi re odo ya rugbo mo ngbe so ile ti won gan mo ti ma lowo television mo ti ma hire nu aso ibe mo ti ma so mo wa so ri pe njo yen a se exam ni school ka wa ti gba card de baba won na mama wo so pe akowe edakun ba nwo card omo yin ba nwo card omo yin mo wa lo fun won ni card njo yen nu temi dun pe yes mo se dada kankan baba wa gba card mi wa gbo itomo e pe ko mu wa o sa n gojo a mejeje o n wo wa o wa pe yawo e iya alagbaja o ni ko wa o ni ko wo kaadi mejeje o ni a ti ẹni yii o se dada ju ti
0: ọmọ ti ẹ lọ
1: emi mo pe nkan ti mo n sọ yi baba yẹn kan sọ wẹrẹ njọ yẹn wipe tori pe kaadi ọmọ yi da ju ti tiẹ lọ o repeat class yẹn ere lemi kasi
0: to seyin lo so be fun abomo ti e
1: omo ti e emi kan gba card temi emi kan inu ti
0: to dun le
1: kan pada saarin ode titi wa wa mo mama mo ti fi han won kan kan mama ni bo ni so lo se dada mo ni wo se dada mo ni mo se dada won lo dun e pe third ni mo gbe lo dun yen so awa wole school ati gba mo sa ri pe emi atomo yen ba ma nse re tele ta jo ma ndo school ta jo ma ko ta si mi mo ko ba mi nse re mo even niro le ta ba de bi ka jo lo gba bo ka jo lo pon mi ko ba mi soro mo ko mo wa pe aburo e pe wa kilo de ti egbon e o ko ba mi akin o na ni mo di ta jo ma ndo school ta jo wa bi ba ta jo ma nse dada na o ni dada awon lo so pe awon godo
0: ori eyin meji ji pomo
1: ah pe so kin ma bi na ti to ba ti ri daddy ko si ko ni ba mi so nkan kan baba won lo so pe won bodo ba mi so ma kini mo se kin do o na ti gba ta ti mu result wa ton ti wo result pe gba eni wahala ti de bawo ni omo eni ti ngodo ya rugbo
0: just wa pass
1: jo wa pass jo mo ton ton je headmaster school pe so ibinu yen lo nse daddy pe so kin ma worry ah loju temi o gba ta ba tun de school wa tun lo ba ni jo alawo da kini mo se fun e to kin ko sa so won kan to gba ta wole school o repeat lo to awon ta de one class ni a kilo de ti la gbadawo ti o fi won wa se like bye bye bye bye baba de lo so pe
0: pe mo pass yin sa so e so fun won
1: be ni ben ni mo wa ge bi eni ti omo to o ye kin ti ma fura lati gba yen
0: o da e da to mi na lórí ètò lálẹ́ òní bá ṣe ń bá kinní ọ̀ ń bọ̀ náà ni lórí ètò ọ̀hún fọ́tálẹ̀ ètò ní táà pè lámì wọ́n kàbíyèsí lẹ́dùá ẹ má gbàgbé o pẹ́ lè darapọ̀ mọ́ wa ọ̀pá ẹ̀bì tiyín náà lórí ojú òpó facebook ẹ kàn lọ sí ọ̀làríwájú ọ̀pá ẹ̀bì tì lórí facebook lálẹ́ òní ẹ rí wò láì fàdà rẹ bó ṣe ń lọ láì fàdà rẹ ọ̀làríwájú ògùn ní ọ̀làríwájú ọ̀pá ẹ̀bìtì ọ̀làríwájú ọ̀pá ẹ̀bìtì lórí facebook adúpẹ́ yìí tẹ́ sí dapò wọn wa o adùnọ́lá adẹ́nìkẹ́ abdullahi sọfúnlọ́lá ìtòyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó la pè tá a sì dákọ̀ lẹ́yìn àyípele ètò ń tẹ̀síwájú lórí ètò fúntalẹ̀ ètò ní kábíyèsí ọlọ́run nǹkan bẹnu ayé o náà láwà lálẹ́ òní pẹ̀lú àlejò ẹni tọ́lọ́ mọ̀ náà ni láti ìlú tọ́lọ́ mọ̀ bàbá ẹ̀ tẹ̀wájú ibi tẹ́ bá dé sà.
1: so nígbà tá a wá dé ẹsẹ̀ sùn tá a ṣe exam a fẹ́ bẹ̀rẹ̀ exam yẹn in fact final exam táwọn bọ́ sí ss3 ni mo wá rí pé tí n bá ti sùn lálẹ́ tí n bá ti díjú sùn báyìí màá kàn bára mi láàrin àwọn èèyàn kan àwọn èèyàn yẹn ìlú mi àwọ̀ red ìlú mi àwọ̀ black wọ́n wàá yí po wọ́n wàá dá iná ńlá kan so ẹgbẹ́ náà yẹn ni màá wá wà so ẹni tó jó lórí wọn a máa sọ fún mi pé sórí ìwọ rèé o tó bá wù wá a lè ní kó o tóbi tó bá sì wù wá a lè ní kó o rí kéńkélé so time tí wọn kìíní yẹn bá tóbi ìmọ́lẹ̀ yóò máa tàn tó bá tóbi inú mi yóò máa dùn màá máa rẹ́rìn tó bá tún yà bá yí wọn ó tún bú sẹ́rìn wọn ó tún máa ní à tó bá tún wù wá tún lè ní kó o kéré kìíní yóò wà máa kéré so ibi tó bá ti ń kéré tó ti ń kéré tó ti ń kéré kékeré tó ti ń kéré yẹn ibẹ̀ ni màá ti tají
0: ibẹ̀lẹ̀ ti tají
1: ibẹ̀ ni màá ti tají lomi ẹkún lójú ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta gbégbé wa ìgbà míì ìgbà màá kàn jí mọ́ màá gbé màmá màmá gbé ẹ̀gbà màmá ò ní ṣàní sùúrù ọkọ mi kò sí nǹkan kan torí kó tó bá dalẹ́ báyìí mi ò ní lè sùn mọ́ kó tó bá ti jí báyìí màá fi lè díjú gómi fẹ́ màá bára mi láàrin wọn ni kí leléyìí tọ́ ọ wá díjọ́ kan a ti wọlé inú yàrá a fẹ́ sùn lẹ́kàn gbariwo láàrin ọ̀dẹ̀ gbàgbàgbàgbàgbà òjò fẹ́ rọ̀ kí ló dé kíní kan mọ̀mọ́ gan ti jókòó sórí ẹni mọ̀mọ́ gan gbà kí ni ìṣẹ̀lẹ̀ láàrin ọ̀dẹ̀ mo ní kọ́ máa rí kan jẹ́ kí n lọ wò mọ̀mọ́ ní áá kí n má lọ ẹ jẹ́ kí n lọ wò a sì tilẹ̀kùn náà a dẹ̀ ń gbariwo láàrin ọ̀dẹ̀ gbogbo ẹ̀ ń dàrú nígbà tí máa jáde sáàrin ọ̀dẹ̀ bí kí atẹ́gùn ńlá tó máa ń fẹ́
0: ìjì
1: yẹn lálẹ́ bí aago mẹ́wàá ta fẹ́ sùn ó ti gbé gbogbo àpótí gbogbo bí a ti ń dáná láàrin ọ̀dẹ̀ gbogbo kìíní ti dàrú pàpà bí mi ṣe jáde kúrò ní yàrá tí mo dúró báyìí àwa jọ kọjú síra wa
0: pẹ̀lú ìjì yẹn
1: àwa jọ kọjú síra wa
0: èmi
1: náà wá dúró ó wá ń ṣe gbàgbà ṣá ó kàn lọlẹ̀ níwájú mi ni lílọ tí ó lọlẹ̀ nǹkan méjì ni mo rí mo kàn rí pẹpẹyẹ àti olóńgbò ṣùgbọ́n mi ò lè sọ̀rọ̀ wọn o
0: lójú ayé náà
1: lójú ayé ni o lójú ayé ni o
0: kábíyèsí ọlọ́run
1: lójú ayé ni o
0: kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run
1: lójú ayé ni o mo kàn rí pẹ́pẹ́yẹ àti olóńgbò mọ̀mọ́ wà nù yàrá ẹ mọ̀ àwọn ń bi mí pé ọkọ mi kí ló rí kí ló wà ń bẹ̀ ìjìnìjìnì ẹ ti bú èmi
0: ìyìn lè
1: sọ̀rọ̀ bẹ̀rẹ̀ mímọ tí mò ń rí kí ni sẹ́ kí ló rí kí ló wà ń bẹ̀ mi ì lè sọ̀rọ̀ mi ì lè sọ̀rọ̀ nígbà tó wá rí pé màmá fẹ́ dìde pé tó wá kí ló ṣé ò lè sọ̀rọ̀ ni bí wọ́n fẹ́ jáde bọ̀ wọ́n kàn fo window arin ode to jade sita olongbo en lo ko jade pa o kan pa le kan na pepe yen na kan fu balabala o tele
0: tesi ni pepe yen ole abolo abolo mo se esin
1: ah momo ni kini mo tun so nti mo ri momo ni yo ale le bayi kilo nde
0: ni kini wan sele bayi
1: ni wan sele emi o mo mo nkan ti wan sele o
0: kabisi olohun
1: so aton fa yen ti yen tun lo pa to tun ba to bi ose meji ose meta ninu run ba tun bere inu run yen ti wa mi o mo bi inu inu run yen bi kon ma fi okun so nkan mi le dide mi le ah mama ki gbe ariwo ni ariwo o wa di jokan mo kon wa laarin ode baba kan be ni waju okan wa baba ti mo so pe baba yen baba ti mo lo ba ja lekun baba yen kan sewo simulator kan bayi ne to ba wa to lo kan bayi ode re konju ode ti wa o kan sewo simulator kan ni mo wa sa ara pa ladide mo mo ni bo lo nlo mo sa se bayi sun
0: pe kan ka mo soro
1: pe kan e mo soro mo sa mo ba lo baba baba yen wa pale kon de mo mi oni ta lo wa me pelu mi ah mo ko be so pe mama oni ko se ni kankan mo le mi nikan ni oni wo nikan ni mo le mi nikan ni oni ma paro mo le mi nikan ni to wa pale kon de pa window de nti mo kan mo ni wipe ni bi awon oke pepele ton ma nko nkan si o kan mu nkan kan be o tu wa ni kin janu wa mu kin kin kele ko ju si mi lenu oni ke ma je omi to ba tin sun lati latara kini ke ma gbe mi sugbon mi gboro so fun idalaye kankan o
0: ni gboro
1: so o tun hale mo mi pe tin ba so ha n to won foju mi ri mo ni mo ti gbon mi ni so mo wa je kini e mo ju senu so mo se nje o n tu omi si mi lenu looto omi yen tu si mi lenu looto mo ife wo arin ode mo sa le fi si koro ke nje ki mama mo o ti ni ki ma so mama ni bo lo kido amo ni ko si nkan kan pe mo kan sare lo to ni mo sa wo kini e mo je fodi ojo meta
0: fun ojo meta le fi je
1: ojo meta ni mo fi to wa lenu mi to se n tu omi si mi lenu gba to du ojo keta ni role bayi ko yo mi kankan mo ga mo wa tu mo wa tu danu eh ngba ti le o mo ti jo keji o mo bayi bi en pe kankan se mi ri bi en pe nkankan o se mi ri
0: bi pe nkankan o se yin ri
1: mo ji gan mu mama ni gba ti mo ni mo fe lo school mama ni ba mu e dakun nkankan o se mi se nkankan o se ke o to ti wa nle lati bi ose meji to lo
0: nu male
1: nkankan o se mi nkankan o se mi lẹni kan wa wa iya ile mo ti mo so le nkan iya ile mo e wa ni e mo wa die eni ode na lo tu olohun ti ya yen sanja yen
0: pe eni to de na lo tu
1: eni ode na lo tu e mo wa die e fi le se nkan kan se mo ni nkan se mi mo ni nkan se mi mo to
0: te de so nkan kan fun gan tele
1: emi o so nkan emi o so nkan to iyen tun lo atun lo were eyi to ba mi le ju to kan banba ju awa gbolide n pa ba ti se exam ta fi bo si SS3 ati gbolide mo wa lo seko o da won obi mi mo lo se meji pere mo wa pada sabule ngba ti mo pada sabule mo sa di wi pe e kabo bo won awon ya de n ko awon ara bule en to ba gba bule o ti mo
0: bi won se yo ya bi won fi kiyin
1: ngba ti mo wole won wole wa kimi bo ni awon ya re bo ni kini kan awon wa e ra ma mo sunrun jọ yen mo ji njọ keji mo sakiyesi pe ni gongori imu mi bayi bi pimples kekere kini e kan ra
0: le
1: sori imu mi bayi to n ba gbe mi rọ mo ba yẹwo pe akele leyi mo ba tẹ kini e sa yọ omi emi n ba gbagbe e sibẹ ase won e se bẹ mo lọ skul ni njọ keji kódà mo wọ mo kan bo white mi sokoto mi ati singlet o kan re mo ra ki n sun ma ni se oni jeun ni mo ni a je ki n gun sun diẹ tin ba ji ma wa jeun bi mo se diju ti mo sun bayi nti mo mama ni yan
0: be se diju te sun te mama nu
1: fodi odun meji
0: fun odun meji gbako e laju e mo bi te mo ibi te wa
1: nti mo mama ni yan
0: fodi di odun meji
1: nti mo mama ni yan
0: e kan sa mi e mo bi te wa
1: mi gan kodo awon ti won ti ni kun won lo won ti gbele
0: won ti gbele kabiyesi olohun kabiyesi eda to mi na kabiyesi re olohun ẹ̀dá tó bápa ò lè kú.
2: Ó má ṣe ìgbàgbọ́ ni bàbá sọ.
0: Kódà ẹ tẹ̀ wájú ẹni fọ́dún méjì ẹ̀ lajú ẹ̀ mọ bí ẹ wà. Wọ́n ti ń gbẹ́lẹ̀.
1: Mo ti skul de pe mo bọ white nílẹ̀ okun nika àti singleti.
0: Nika kò se yín tẹ́lẹ̀.
1: Nika kò se mi mo ti skul de ni lọ́sàn.
0: Lẹ́yìn àpẹẹrẹ ti mú tẹ́lẹ̀ rí.
1: Bẹ́ẹ̀ni mama kàn ni a tí ò ní jẹun ni ẹwo ẹ jẹ́ kí n sùn díẹ̀ tí máa jí máa wá jẹun. Bí mo ṣe lọ nìyẹn o oorun yẹn ni mo sùn. Kàyéfì ibẹ̀ tó bà mí láyé jù lónìí mo tún.
0: Ẹ̀kẹ́ tó sọ kàyéfì ẹ̀ tọ́ ọmọ ọdún mélòó ń gbà náà.
1: Ah owó tí mo sọ yìí. Wọ́n tí mò ń sọ yìí 90.
0: Ní àṣìṣe bá tẹ̀ wọ ojú orí yín gbà náà.
1: Ojú orí mi àti máa wọ bí a bí 16-17.
0: Nígbà náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ tẹ̀síwájú.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹni tó wá yà yín lẹ́nu jù.
1: Tó ni wípé bí wọ́n ṣe tẹ̀ mi kalẹ̀ yẹn èmi ń ríra mi èmi ń gbọ́ gbogbo tí wọ́n ń sọ èmi ń rí wọn.
0: Bọ́n ṣe tẹ̀ yín kalẹ̀.
1: Bọ́n ṣe tẹ̀ mi kalẹ̀.
0: Ẹ̀yin ń rí wọn.
1: Èmi ń ríra mi. Ní tí mo kọ̀ nínú pé tí n bá sọ pé tí n bá ti rú nǹkan pé à bóyá tí n bá ti lọ bẹ́ẹ̀ nìyí bóyá òun ó rí mi màá ti bá ìlú ẹ̀mí níwájú ẹni yẹn.
0: Ẹ ti bára yín níwájú ẹni yẹn.
1: Ẹ máa sọ pé à èmi yẹlẹmu tí mo sọ yẹn. In fact ó tó bí ẹ̀mẹrin tí mo lọ bá yẹlẹmu.
0: Tí ò sì rí yín.
1: Èmi rè é mi ò kú èmi ni yìí èmi ni yìí. Ẹni kọ́kùn gbọ́ mi mo ṣá wà nbẹ̀. Ó wá tó bí ọjọ́ kẹrin sí ọjọ́
0: karùn-ún.
1: Wọ́n wá ní tọ̀ ọmọ tí omi tí ò ṣe kan tí ò sáwọn ní lọ.
0: Ṣé lẹ́yìn ọdún méjì àbí.
1: Lásìkò tí kìíní yẹn ṣẹlẹ̀.
0: Ok nígbà tí ó kọ́ ṣẹlẹ̀ bí ọjọ́ kẹrin karùn-ún ẹ̀.
1: Bẹ́ẹ̀ni wọ́n bá ní à ṣé àwọn ò ní. Ẹnìkan wá ní irọ́ o ṣé máa sín láìjẹ́ pé bàbá rẹ̀ ńkọ́ ìyá rẹ̀ ńkọ́. Ẹ jẹ́ kán mọ̀ pé nǹkan báyìí ṣọmọ wọn.
0: Ṣẹlẹ̀.
1: Wọ́n bá lọ pé wọ́n wá látẹ̀kọ́ wọ́n rẹ́yàn kan lọ. Dídé tán dé Alhaji kan wà ládùúgbò. Ọlọ́mọ máa ń fi ọ̀run ka Alhaji ra mi. Alhaji yẹn ló wá dé Alhaji yẹn ni ẹ̀mí wà lára ọmọ yìí. Alhaji ló sọ pé ẹ̀mí wà lára ọmọ yìí.
0: Nígbà tí wọ́n yẹ tán yẹ ẹ̀yìn wò.
1: Bẹ́ẹ̀ni Alhaji yẹn ló wá yẹ ẹ̀mí wò ló ní ẹ̀mí wà lára ọmọ yìí. Ẹ̀mí wà lára ẹ̀kẹ́ kò mí kò ṣe kan kò sọ̀rọ̀ kò lájú. Alhaji ní nǹkan má ti.
0: Ẹ má ì tí ì gbé bọlẹ̀.
1: Wọ́n sì ti gbẹ́lẹ̀ níjọ́ yẹn. Ìjọ yẹn gangan ni wọ́n gbẹ́lẹ̀ kódà àwọn ti announce ní skul àwọn tó bá jẹ́ ọmọ skul mi ní.
0: Nígbà náà
1: gbogbo wọn ọmọjọ́ tí mo sẹ́ni tó bá ń gbọ́.
0: Bí lágbáyá ti lọ.
1: Gbogbo wọn mọ ìjọ yẹn pé àlùsì kan lára àwọn ọmọ wa nǹkan kan pé kan rí student kan máa lọ lé. Gbogbo wọn ya wá lé wa ẹkún wájú ìta. Bẹ́ẹ̀ bọ́n ṣe ń sunkún èmi bẹ́ẹ̀ láàrin wọn.
0: Ẹ̀yin sì ń rí wọn.
1: Èmi sì ń rí wọn tún pé àwọn ọ̀rẹ́ mi pé èmi ni yìí mi ò kú èmi ni yìí.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Nígbà dáde mi wá dé látẹ̀kọ́ àti mọ́mì mi. Láàrin mi sọ pé òun fẹ́ rí mi kan tó sinmi. Ó wá wábi tán tẹ́mi sí. Ìyá ẹlẹ́mu yẹn wá tẹ̀lé wọn wọlé. Ó wá pe Alhaji tí mo sọ yẹn. Àmẹ́tẹ̀ta náà bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀. Ẹ̀ ń rí wọn ẹ̀ sì ń gbọ́n tán
1: sọ. Mo sì ń gbọ́n mo tán sọ. Ìjọ tí mo sọ̀rọ̀ ìfúnra mi wọ́n sunkún ni pé ibo ló wà wá. Mo ń rí yín sẹ́ẹ̀ mo wà pẹ̀lú yín nígbà tẹ́yìn sọ gbogbo tán sọ ọjọ́ yẹn mo sọ fún wọn. Gbogbo tí wọ́n sọ pátápátá mo sọ fún ọjọ́ yẹn pé ẹ̀yin sọ báyìí ẹ̀sọ báyìí. Wọ́n ni
0: kábíyèsí Ọlọ́run.
1: Mo ń rí yín mi ò kú. Alhaji ló yà sọ pé ọmọ yìí ò kú. Ṣé ṣùgbọ́n wọn bòdò jẹ́kẹ́ nìkan kan mọ̀ torí wọn jẹ́kẹ́ nìkan wọlé dádì mi fúnra mọ́ mi ò wọlé. Màmá náà wọn jẹ́ wọlé dádì mi ìyá ẹlẹ́mu àti Alhaji yẹn. Àmẹ́tẹ̀ta nìkan máa bá mi nínú yàrá tán tẹ́mi sí. So Alhaji kan jáde ni wọ́n kàn lọ ní kàn lọ́ọ́ ṣètò pé kàn lọ́ọ́ wá nǹkan kan tí wọ́n sin sí inú
0: ilẹ̀ tó gbẹ.
1: Bẹ́ẹ̀ni wọ́n wá lọ mú taxi wá wọ́n wá gba ẹ̀yìn wọ́n wá gbé mi gba ẹ̀yìn kulé.
0: Jáde
1: wọ́n wá gbé mi sínú taxi yẹn wọ́n fi rò mí wá sí general hospital.
0: Wọ́n fi gbé yín lọ sí general hospital.
1: Bẹ́ẹ̀ni ẹni tó bá mọ ọjọ́ tí mò ń sọ yìí ọjọ́ yẹn gangan ni àwọn dókítà daṣẹ́ lẹ̀ ní 1994.
0: Lọ́dún náà lọ́hùn.
1: Bẹ́ẹ̀ni ọdún yẹn gangan ni ọjọ́ yẹn gangan ni ọjọ́
0: tó bẹ̀rẹ̀ ṣẹlẹ̀. Lọ́bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì.
1: Bẹ́ẹ̀ni ìgbọ́n sígbà tá a lọ hospital kódà àti mọ́tò yẹn bá speed wọlé náà bàbá tá a bá lẹ́nu gate ni àwọn doctor ti daṣẹ́lẹ̀ lónìí. Ikú wọn ní àtẹ̀sẹ́ nìkankan. Pé ṣùgbọ́n ara àwọn doctor ìkan ní private kìíní kan lé ká lọ bá ń lé nígbà tá a máa lọ bá yẹn lé tó bàbá débẹ̀ ó ti tẹ́mi sórí bẹ́ẹ̀ tó ti fẹ́ máa bó tún ṣe wọlé wá nìyẹn pé ẹ̀sà ọ̀dọ̀ yóò ń ṣe nǹkan tó ń lè dá wọlé. Òun ò lè dáwọ́lé
0: tó wà nílẹ̀ yìí.
1: Òun ò lè dáwọ́lé òkun ṣiṣẹ́ òun o. Òun ló tún wá fún wa lẹ́tà ká máa lọ sí ògbómọ̀ṣọ́ Lautech. Lọ́dún yẹn wọ́n ṣe gbé mi dé Lautech nìyẹn. Nígbà dé Lautech. Dr. Tó wa bá ń bẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ìyẹn ni àwọn ti fẹ́ close pé Dr. Alẹ́ ló máa
0: attend
1: sí wa. Tó wọ́n máa tẹ́mi síbẹ̀ wọ́n ṣe nǹkan fún mi wọ́n ṣáà wà ń bẹ̀. Gbogbo tó ń ṣẹlẹ̀
0: ẹ̀yìn ń rí ẹ̀sìn
1: gbọ́ mo sa tele won ka ngba doctor ale ma de lo ba tun ni ejo ta ni won gbe wo bi bayi ni owo oro leyi awon to gbe wo le po o ninu eni kan wa ti won gbe wo bi lowo oro leyi ah kaluku ba da kepe ta wa ni afẹ
0: lo
1: ba ni tun won o ni tun won ba da tun won ba soro o won ni afẹ se ni kankan ti lo fi mo ta le niyan ah lo ba da awa ta ba di lowo leyi ngba to ba sa di ori bed ton temi si lo ba ni en to nso ni pe ton ba gbe eni jade kuro ninu ward yi lale yi won ni atense ni kankan
0: tafi kan gbe yin jade ninu ward lale won
1: afi kan gbe mi jade
0: eh
1: mo la fe ma lo dadi mi sa yari pe ah nbo la fe kan wa ka ma gbe mo lo lago yi nbo ni ah o lati ko letter fun wa pe chapel kan be ninu lautek yen church kekere kan wa nbe oni kan lo fun baba lode oni ko fun lode to wa nbe pe so kin kan wa ni kin so sibe mojumo o lohun sure wi pe ti le ba fi mo emi ati bo lara mi eko so kin je ki kan je kin so sibe mo this 7 o'clock la la
0: ka bi se olohun
1: ah aba wa nbe ile ti wa mo mi temi lese ngba ti le wa mo doctor wa fi ma lo le laaro lo wa nbi baba security yen pe baba lo de pe ba ni sawon eni yen ti lo nkan kan won ni won ti lo pa won si wa nbi bayi o doctor eni what ah e so opo mo yen o si wa
0: ti idake
1: won ni ko idake o ah doctor pa sare wa lo ba mu kini ton ba nti beti yen ninu chapel nbe lo ba fi test mi ni ah ah ki no happen emi si wa laaro mo yi ah emi si wa laara e to o ba ko daddy mi gbogun to nso njo njo to mo so faradi mi pe nkan bayi bayi le doctor so won yanu pe ah oni baba e ki somode ti n somode yi ki se nkan hospital e lo tese le bo ni o gbe emi e pa mo ni ah ati mi lawon mo bi kankan eko lawon gbe oni yen kan ma gbe mi lu eko ibe kan ma revard gbe mi pada si
0: ilu yen
1: ibi ton ti gbe mi pada oni ajo eko ba tun ya ibi ton ti lu mi lu eko ni yen won gbe mi de ayin ke ni keja leko hospital adebe ni jo tuesday ni jo mo ran ti dada ta to the wednesday thursday laaro thursday doctor eni on fe ri dadi mi oni se ko si oni ko si kankan oni ki oh excuse mommy me ah fe ba won soro ni wa to excuse mama oni ki mama lo ra toothpaste wa mo ran ti dada oni kan lo ba won kan lo ra ma close up wa sale won fi ti mama lo o wa nbiro lo won pe se e bi mommy ni won lawon bi mommy e lo mo okunrin mi ni won lawon lo mo okunrin mi pe ah baba eleye to mo ti mo wo yi eleye nshin hospital won ti pin tan lade mi ni kule ka won se ni abede kan wa to n ba fun pe because wahala yen ti poju tomo yen past ti to n ba fun labere yen ko ku lo rest ti ko ku lo rest kini yen dun mi dosa de mi fowo si
0: dade yin fowo si
1: dade mi fowo si ba won para be mi ko to di pe won jade laye o job mo so fun won pe nkan bye bye te so
0: gbogbo eni mo n gbọ ti mo ri
1: o bere sin san kun ni pe kin da kun pe wahala yen lo po ju ngba yen lo je ka won so lu nkan be yen so won so ro bo se ma lo arrange abere nkan kan mama de pada won lati change topic oro kan so doctor nsha ni e wo won so fun daddy pe kini yon kin se hospital mama ni awon ti so fa won tele na pe gba tawon o de mo bi kankan ma tawon o ma gbe mi lole ni gbigbe fa gbe mi dele baba mi fi binu yen kan gbe mi sinu yara yen kan be ni pe wo o ti tuwo ti su ohun ohun mo to tun fe se mo bo lo n fe mo to n fe toju bo to n fe se kini kan aburo won kan wa iyen wa ki won pe abuda mi e pele to mo yin e pele o won ni nkan ba ise omo yin mo ma ko fun lesi ni pe o ma won oku na o ni ah ma won oku ba won ti pe awon lati village pe kan won wa ki yin lo n se wa na omo yin oku ba won ni ko ku lo wa nu yara yen nu yara ba o won ni egbon yin lo gbe si
0: Ibu yara
1: Olohun mo bi to n fe gbe lo. Won kun yen se yari bo se biu njo yen pe ah e ma daju o sa ba won janjo yen. Eni e lo wa gbe mi. O lo wa gbe mi lo sodo baba kan. Ngo gbe mi lo do baba yen. Akisi ti mo tun se ngba ta tun de nu street yen ni wi pe yawo baba yen mi ni gbagbe laye mi iya yi ni nje. Ya yen kan bere sin pariwo ni. Bo se ku kan gbe mi wole won ja mi wole nun taxi je kan gbe mi wole sodo baba yen o kan bere sin pariwo pe nibo le n tele bo nibo o sa bere ariwo ah ewo tun lele ibe gangan mo ti believe pe aye n be
0: bi aye nbe yan wa o da e ja se bayi e da to mi na ore to na la wa la le oni pe la mi wo

0: kan mo de ba oju to jo wa ni mole mo nje o se se keyan ti mo riran tele gege bi ibere mi ko wa bu se gada ko bu se gede ko luwa re o mo wa riran mo
1: be ni ah ti elomi a ma bere die die ti elomi si re imo wa le kan na ni amo ki saba wa le kan na eleyi to common ju nbe na ni ko bere die die
0: ko bere die die
1: ah gege bi bo se nsalaye le kan
0: yes sir
1: ah aisan riran opolopo nkan n lo le fa elomi abimo ni ti e elomi aisan lo fa ti e
0: kasa
1: elomi kere afowo fa abi ijamba ohun lo fa ti ti e e ti abe latori abimo ti won ba pe aisan ni abimo in ti won je be na ni pe o se se ko je pe iya abi baba iru eni be o ti ni iru aisan be abi ki nkan be o ti wa nnu family yen
0: ko je ajogunba
1: ajogunba be ni to je npe won ti wa bi mo omo elomi ati kekere kekere lomo yen o ti wa ti
0: mo
1: ti
0: pe nisin
1: be ni
0: ni won ti da woju fun yun glass
1: be ni tuju na o ti ni riran daada elomi sire yo ti mo dagba ko to di pe nkan be yo mo jeyo si
0: to eyin eyan wa esun mo bi daada glass imo lade yi ti baba wa oba imole ti won mo la wa loye won mo da wa leko lori kini o le fa aisan iriran eni ati pe beyan ba ni aisan iriran to nda oju re laamu awon apere wo le yan mo ri
1: ah awon aisan ti o le ko ba iriran eni o be latori ke yan o mo se eyo aseju
0: eyo aseju
1: be ni eyo aseju o le je ti ito sugar ah ito sugar a mo wole si lara latara awon kan tan je ati kan tan mo oun na si mo je ajogunba
0: ke yan mo je didun didun gbogbo gba
1: be ni tito sugar ba wa lara yoko ba oju eni ah elomi re en to sumo ni o mo ri ko ni re en to jina si
0: ah baba ke to te si waju awon eyan o ti fe mo mo bi te wa to e da kun ibo ni won wa ibo office yin wa ati pe e ba fi number yin tele
1: ah ile se baba da bi ara baba da pada oba amole a wa ni suru lere ni ilu ilorin
0: suru lere nlorin bi
1: be ni ladojuko ago olopa b division idojuko ju pelu b division police station legbe rota medic pharmacy
0: ibeni
1: ni ilu ilorin ibi ti se pada bi ara wa na
0: number yin
1: 070 070 622 622 125 125 02 02 ti yan ba nse yo aseju o le je ti o ko ato si o na won joba to mo pe ni atogbe
0: atogbe
1: to de pe kiyan o to diju ko to laju o ti lo to elomi laarin alemoju yo mo to emerin e marun abi ju be lo
0: ki lo de
1: aise yo aseju bayi o ni je ke elomi o sun asun ba
0: lai so ke ngbe modi
1: ni pe me wa ni o mo se yo ti awon kan yo ba ri amoju to yo pada ko ba iriran ni ti o wa fi di pe elomi mo je so le kan en to wa to si ni ori ko ni ri en to jina si elomi en to jina si lo le ri ko ni ri ti to si elomi to ba ti bota ba ikurukuru ni gboju ojo bi eni pe gbogbo efin bi eni pe julo fe ro elomi teyan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni de nton mo elomi ori la telewo elomi o mo number tan ko so wo omo lo nfe elomi ka ka kiri ah iriran lagba nle aye olohun mo fo wa loju
0: ami
1: ah lotu oju se koko nu ara
0: ami
1: e ja se toju ara wa gbogbo yikeyi to lewu ke mo kefin nu awon aisan iran yin e mo bo lodo baba dabi ara emi oba amole ti mo je apase isegun fun gbogbo agbomo la lo erin osun number 116 suru lere ladojuko ago olopa b division odun baba dabi ara nlu lorin lorilede nigeria aisa imo foloko
0: be ni mo ti e mo pe
1: o ti pensabu
0: okiki yin ti kan ka akiri nipa ka toju oju
1: be ni
0: nipinle osun nipinle ogun nipinle eko nipinle ekiti ipinle ondo ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dé ìpínlẹ̀ kwara tí a ń bí káàkiri orílẹ̀-èdè nàìjíríà àmọ̀pọ̀ kìkì yín kan ọlọ́run sì gbà fún yẹn sì ń tọ́jú àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ojú wọn sì ń gbádùn olójẹ́ kí àwọn èèyàn máa gba tiyín ẹ bá ń tẹ̀síwájú sá
1: ọlọ́run ni kì í sá wa
0: adúpẹ́ adúpẹ́
1: ẹyọ àsọjù tí mo sọ lẹ́ẹ̀kan tí yín ò bá mójútó tó bá jẹ́ lè tó kó àtọ̀ sí bá fà ni tí ò bá ti sí àmójútó olómọ fa prostate enlargement tí wọ́n ń pè ní ìsétọ̀ tí tó mọ wá sírísírí elomi tó bá ríbi tí ó ti sẹ̀yọ báyìí yóò kọ́kọ́ fọwọ́ gbárí fún bí ìṣẹ́jú márùn-ún tẹ́yọ ò ní wá tọ́jú ara ẹ o yọjú sí dàbí ara ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àìsàn tó lè kó bá ojú ẹni ó ní ìfúnpá gíga elomi kó tó rìn bùsọ̀ kan sí kejì yóò ti sinmi elomi ayọ ọmọ ìlú ni pipipipipipi
0: àyà jíjá
1: bẹ́ẹ̀ ni elomi yóò kàn tiẹ̀ mọ rẹ láti náà wá nítorí pé ìfúnpá ẹ ga ó mọ kó bá ojú
0: bẹ́ẹ̀ ni
1: ojú bí ara ṣe ní ìfúnpá tiẹ̀ ojú náà ní ìfúnpá ó ní pressure tó gbúdọ̀ maintain tó bá ti ju normal pressure lọ
0: dédé tó ẹ kó débẹ̀
1: bẹ́ẹ̀ ni ó náà ń pè ní adákẹ́ fọ́jú ayọ́kẹ́lẹ́ bojú jẹ́ tó jẹ́ pé elomi báyìí ojú ríro ni sáá
0: ojú mọ ro
1: ojú elomi ọpọn ni kankankankan
0: ojú ẹrẹ ẹyìn
1: bẹẹ ni ojú elomi a máa wa mi ojú elomi yóò mọ gun ni pinpinpinpin bí ẹni pé yẹ pẹ dá sí.
2: Kòkòrò inú ẹ̀jẹ̀ tẹ́ ń wò táwọn bàbá wa tún máa ń pè ní nàrùn àjàká òkú ẹlẹ́wù gbẹ̀dú. A máa kó bá ojú o.
1: Ẹ mọ̀ fi ọwọ́ tó ń dùn yín, ẹ mọ̀ fi sí abẹ́ aṣọ.
2: Tọ́
1: tú mi síta kí n fi ọ́ sílẹ̀ n ló kọ àìsàn ń jẹ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Bò mí mọ́ra kí n pa olórí kì í rẹ̀. Ẹlòmíì ó ti lọ òun ó ti lọ òun ó ti òun gan ti dalágbo
2: ní.
1: Ó ti káàkiri. Ẹ mọ̀ sọ gbàgbọ́ nù. Ẹ mọ̀ sọ gbàgbọ́ nù. Ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ àbádà bí ara sùúrù lérè. Ládojúkọ B Division Police Station. Tẹ́ bá ti dé sùúrù lérè gbogbo bí tẹ́ bá gbà wọlé ìlọrin ẹlẹ́ ń lọ sùúrù lérè. Tẹ́ bá ti dé sùúrù lérè ẹ bèrè àgọ́ ọlọ́pàá sùúrù lérè.
2: Àdojúkọjú ẹ̀ ẹ rí ìyá tó ń ta èso ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán nǹkan kan. Ẹ bèrè lọ́wọ́ ìyá tó ń ta èso yẹn pé àbádà bí ara lẹ̀ ń bèrè. Ẹ ti rí bánà wa lọ́tún lọ́sì tán ya ojú sí ẹ ti ọ̀dọ̀ wa nìyẹn.
1: Phone number mi ni
2: 0706221252
0: tó bàbá àkàìmọye àwọn èèyàn tí wọ́n tẹ pọ̀pá dọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ ríran yìí tó sì jẹ́ pé lónìí wọ́n ti ju pọ̀pá lẹ̀ wọ́n ti ń káàkiri bó ṣe wù wọ́n wọn arìn sọ́tún wọn arìn sósì láì lo pọ̀pá àbí wọ́n ń fà wọ́n tẹ̀tẹ́ mọ́ bó lẹ ṣe ń ṣe gan tó fi ń rí bẹ́ẹ̀.
1: Olóòtú Ọlọ́run ni kì í ṣàwa náà. Àmọ́ iṣẹ́ tíyàn ti ń ṣe láìmọye ọdún sẹ́yìn. Ẹlòmíì àti wá sọ́dọ̀ wa a rí pé tá a bá ti fojú kan ojú náà lámọ̀ sọ pé báyìí ló ṣe ń ṣe ọ́ báyìí ló ṣe ń ṣe ọ́ even láì ti jẹ́ pé ó ṣàlàyé nǹkan tó ń ṣe. Wọ́n mọ̀ wá wò pé àbí bàbá dàbí ara ni agbára kan ti ń
0: sọ̀rọ̀ sí. Àbọ̀wẹ́jú ni.
1: Kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ni àti pé iṣẹ́ tíyàn ti ń ṣe.
0: Bẹ́ẹ̀ni
1: iṣẹ́ tán bí wa sínú ẹ̀ nílùú Òṣogbo wọ́n máa gbolé wa n tá à ń tọ́jú nu iṣẹ́ ìrandíran ni.
0: Kábíyèsí
1: olúmọ̀ rẹ̀. Bàbá tèmi jogún ẹ̀ lọ́wọ́ bàbá tiẹ̀ ni. Bàbá yẹn náà jogún so bó ṣe wá títí dórí èmi tí mo wà dòkó iná ni.
0: Abájọ tí Yorùbá fi sọ wípé àtọlẹ̀ dọ́lẹ̀ ń tà dán ọmọ àjànà kúkan ò ní yàrá rà ọmọ tẹ́yà bá bí. Ẹ̀yà náà ni ó jọ ẹ tẹ̀síwájú bàbá.
1: Ẹlòmíì ìjà ló lọ ọ́lá tí kùkù bá lójú.
0: Wọ́n sọ kùkù lójú. Ojú bá ń wò balabala.
1: Ojú bá di ti ń wò balabala.
2: Ẹlòmíì sì rèé látara aṣẹ́ tí ń ṣe for example nísìnyí iṣẹ́ ọ̀kadà kọ́lọ́mọ dábò àwọn ọlọ́kadà wa. Iṣẹ́ yẹn mọ ó mọ padà ṣe àkóbá fún ojú pàápàá jùlọ àwọn tó bá máa ń sí ojú wọn lẹ̀ tí wọn ò ní nǹkan kan tán fi ń dáàbò bo ojú wọn. Tí ìyẹn bá jẹ́ ẹni tí ó bá máa ń sun ẹkún púpọ̀ jù yóò kóbá ojú rẹ̀. Tí ìyẹn bá sì jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé èéfín pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ tó ń dáná oúnjẹ tó ń ta oúnjẹ tó jẹ́ pé iná gíná sì ń dá tí èéfín ń ṣe sí wọn lójú yóò kóbá ojú. Ẹ jẹ́ a máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ògo Ọlọ́run Elédùmarè ò ní fọ́ wa lójú.
0: Bàbá bí nǹkan bá wá gbọ̀n sí yàn lójú bí eruku bí ẹ̀pẹ̀ bí àwọn ìṣẹ́pẹ̀ igi tó run sí yàn lójú ǹjẹ́ ó ṣeé ṣe kó bani lójú jẹ́ bí.
1: Bẹ́ẹ̀ni kódà ẹlòmíì ojú ẹlòmíì tibẹ̀ ó ti ní nǹkan funfun tóńtó láàrin ojú. Tó yẹ olórúkọ táwọn eléyìí bó ń pé tá a lè dá lórí atẹ́gùn. Gbogbo eléyìí tó bá wù kó jẹ́ ńbẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara. Pẹ̀lú ògo Ọlọ́run funfun tóńtó àárín ojú rẹ̀ hàn láìpẹ́ ọjọ́ ò ní rí ńbẹ̀ mọ́.
0: Yóò
1: kúrò ńbẹ̀
0: yóò pòórá
1: pẹ̀lú ìtọ́jú pẹ̀ ẹlòmíì tí bá ti ń di bí aago mẹ́fà bọ̀ sí méje kò lè jáde mọ́ nítorí pé kò lè rí nǹkan kan mọ́. Ẹlòmíì sì rèé tó òrùn bá ṣẹ̀ṣẹ̀ ń jáde òun nìṣòro tiẹ̀ mọ́ ń bẹ̀rẹ̀ tí kùrukùru ó gba gbogbo lẹ̀lẹ̀.
0: Kábíyèsí.
1: Ṣe rí kiní òun ó yàtọ̀ láti ara sára àmọ́ gbogbo eléyìí tó bá wù kó jẹ́ ńbẹ̀ gbogbo orúkọ tó lè wù kan ti pè fún ẹ mọ́ bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara. Ọlọ́run ó tu yín sílẹ̀ ẹ̀rọ ìgbàlódé ń bẹ á ṣe àyẹ̀wò fún àyẹ̀wò ọ̀fẹ́ àyẹ̀wò lọ́dọ̀ bàbá dàbí ara. Gbogbo àyẹ̀wò wa ọ̀fẹ́ ni.
0: Lẹ́yìn tẹ bá ti gba káàdì.
1: Tẹ bá ti gba káàdì tán ọ̀fẹ́ lẹ ṣàyẹ̀wò á ṣàyẹ̀wò ojú fún yín. Tìfúnpá ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ṣúgà gbogbo ohun tó jẹ mọ́ tẹ́sì tá a ṣe fún yín.
0: Ọ̀fẹ́
1: lẹ ṣe. Tẹ́sì ni ó sì ṣáájú torí òun ló jẹ àmọ́ kókó ilé tó ń ṣe yín bẹ̀.
2: Basic test náà wà táwa náà lè ṣe fúnra ra wa nílé. Torí ẹlòmíì ò mọ̀ pé nǹkan ti sojú òun. Ẹ dọ́ bojú ọ̀tún kẹ́ ẹ fi tòsí wo nǹkan. Ẹ dọ́ bojú tòsí kẹ́ ẹ fi tọ̀tún wo nǹkan. Ẹ wo méjèèjì wò síra wọn. Tí ìmọ̀lẹ́ kan bá ti jù kan lọ, ojú ti ní wàhálà nìyẹn tètè gbéra ẹ mọ̀ bọ́ o.
1: Pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run tó ti ṣètàwọn ará ṣáájú, Ọlọ́run ó ṣe tiyín náà. Ẹ mọ̀ sọ gbàgbọ́ nù, ẹ mọ̀ bọ̀, ẹ mọ̀ sọ ìrètí nù, ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ àbádà bí ara. Ní sùúrù lérè ń lu lọrin.
0: Tó bàbá ká tó máa ń lọ. Ǹjẹ́ gbogbo àìsàn ojú náà ni ó ní ọ̀nà àbáyọ.
1: Ẹ̀sìn olóòtú. Ṣe rí ẹni tí ó bá fẹ́ purọ́ ni ó ní ẹlẹ́rìí òun ọ̀run ló wà. Ọ̀pọ̀lọpọ̀ náà àìsàn ojú òun ló ní solution. Àmọ́ eléyìí tí ò ní náà ń bẹ o.
0: Ẹ̀sìn àwò.
1: Ṣe rí wọ́n ń pe àìsàn kan ní adákẹ́fọ́jú. Tí ó bá ti fi di pé ó bá fi lè mú ojú. Tí ẹ tan iná sí ojú tí ojú ò rí iná kankan mọ́. Ojú bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run nìkan ló kù sí kéèyàn ọmọ dààmú. Yàtọ̀ síbẹ̀ tí ìjà bá bá sí ojú tí omi tó wà nínú ojú tó bá fi lè jò dànù.
0: Tó bá jò dànù.
1: Kò sí ní tí mo lè ṣe sí mọ́ ẹ mọ́ wùlẹ̀ gbé dọ́dọ̀ mi. Pásẹ̀ wá ń sọ náà. Olóòtú.
0: Yes,
1: àìsàn ìríran wa máa fi ṣe yán o. Bẹ́ẹ̀ni.
2: Nítorí pé n tá à ń pè ní ọfà ń bẹ o. Ọfà oríṣiríṣi ló wà. Ayé ò ní fi ọfà fọ́wa lójú o. Ọfà sakatu ń bẹ. Ọfà àfòta ń bẹ. Ọfà gẹ̀lẹ̀ ó ń bẹ lóríṣiríṣi. eri elomi yo sun ni yo kan ji bayi na ni o ri pe wahala ti de ba oju oju to si lo titi dale ana iru nkan be afi kin o tete se gbese o nitori pe jafara lewu ni pelu go olohun gbogbo ile to ba wu ko je nbe agbara olohun o ka eyin yoju si wa eyoju si wa suru lere lodo baba da biara ladojo ko agolopa b division police station pelu go olohun tin o ni soro se
1: lodo baba da biara ayi kankan siyan loju o gbogbo ogun te lo enu le ti lo pelu go olohun olohun o si je wara re
0: bo ba ri be baba ka to ma lo address yin ibi to office yin wa ati phone number tawon eyan pe yin si
1: gbogbo bi ta ba gba wo ilu ilorin egbe okada ke le nlo si suru lere te ba ti de suru lere e bere agolopa b division adoju koju pelu agolopa b division ni baba da biara wa legbe ile itaja rota medic pharmacy ri ya kan ton ta iso e bere abi lowo eni keni pe baba da bi ara le bere e ti dodo wa ni
0: number yin sir
1: 070
0: eyin eyan wa ko je bo ti lohun o je mo foro ara re sawada iriran re mo mu ni bintin tori pe oju lo ba ara boju ba ti laaye gbogbo ara ti ni wahala gbogbo ara ti kan jagbon boju ba ti ni problem iwo na tete tara kan si baba da bi ara baba da pada oba imole loni eledumare oni gbo je osan lowo gbogbo wa o ire

0: sí mi létí ó ń gbọ̀n rìrì dọ́kàn ìkànnì diamond 88.7 FM.
1: ó ṣe ń dún bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ mú tuntun sẹlẹ̀kẹjọ diamond fm lẹ́ ń gbọ́ ó tó ń dún yúgbà yúgbà.
2: ẹ yí ọmọ arúgbó ọjọ́.
3: yẹ́sà.
2: sí àlàáfíà lẹwà.
3: àlàáfíà ni sà.
2: àlàáfíà kristi kò ní fi í sílẹ̀.
3: àmì gbé.

0: ẹ̀yin mélòó náà tí yín mọ́nú lé òní la máa sí ẹ lẹ̀. Ẹ̀yin mélòó lẹ̀ kí n rá làánú ó máa ma rá làánú láti. Ògo tán gbà kúrò lára rẹ̀ ó máa dá ògo yẹn padà. Iṣẹ́ burúkú tí ayé ṣe sí ẹ lára kí gbogbo ẹ̀ máa bàjẹ́. Ìwọ kan sàmì ń bẹ̀ yẹn ọkàn rẹ̀ máa balẹ̀. Wà á rí bá ti ṣe. Wà á rọ́nà gbégbà. A dára fún yín.
1: Amen.
0: Ẹ tẹ́tí sílẹ̀ ẹja lọ. Lára ogun tó burú tó dẹ̀ lágbára, ó ní kí iṣẹ́ èèyàn kó má máa lọ déédé. Lára ogun tó burú tó dẹ̀ tún máa ń kan èèyàn lára, ó ní kí èèyàn má máa rówó lójoojúmọ́. Lára ogun tó le jù ni pé kéèyàn láyọ̀ lọ́jọ́ kan kó tún rí ìbànújẹ́ lọ́jọ́ kejì. Ká wá máa ṣe ilé ayé ẹ ní zigzag. Zigzag. Kí nǹkan mọ́ smooth. Kí nǹkan mọ́ lọ dédé. Irú ogun yìí lè mú kí ọmọ inú rẹ̀ sọ̀rọ̀ òdì sí ọ. Àrífín lè wà nígbà tí ayé rẹ̀ ò bá lọ dédé. Nínú tẹ̀mí ogun ni nígbà tó bá ń fún yàn. Ayé tá a dẹ̀ wà ayé tó léwu ni. Tó bá ń fún yàn tẹ́lẹ̀ tó bá ti lè fún mọ́ wà á dì ìdàkudà lójú ẹ̀. O ò ní kò ní jọ ẹ́ lójúmọ́ ẹni ò ní gba tiẹ̀ mọ́. Àní rẹ̀ mọ́ da wọn lóúnjàre á lò òbó lófo rìn. Igba tó dẹ̀ fún wọn ò kì í so lófo. Ọjọ́ tó bá rọ́wọ́ yọ mọ́ wà á rí báwọn èèyàn nífẹ̀ẹ́. Ìta ń gbà lọ́wọ́ ẹ̀ náà fẹ́ fi láìka ẹ̀. Na wọ́n sókè. Màmá kan ló má jẹ̀mú lẹ́nì kan lórí. Ayé rí ó mọ̀ lọ dédé. Ogo rẹ̀ a máa lọ dédé. Ṣé mo lè sọ nípa ogun tí mo mú kí èèyàn sun ẹkún fẹ́ para ẹ̀? O ní ogun tí ẹni tó ń fún èèyàn tẹ́lẹ̀ wá dẹ tó ń tọrọ. Ọwọ́ tí mo fáwọn èèyàn tẹ́lẹ̀ pé gbà lọ jẹun náà. Gbà ẹ lọ ra sọ. O ra sọdún ìyàbí. Gbà kó lọ ra sọdún. Fọkànbalẹ̀ má wọrí. Gbà tó ti ní mi. Gbà kó lọ ra sọdún. Àwọn tó wá ṣe bẹ́ẹ̀ fún tẹ́lẹ̀ ìwọ náà ti wá lọ ń bá wọn ní ẹnu ọ̀nà kúnlé wọn. Wípé ṣé mo róúnjẹ? Ṣé mo rí 5,000? Ẹjọ́ ṣé mo lè rí 2,000? Má dẹ̀ gbá àdúrà sẹ́nìkan lára. Ogun ìpadà sẹ́yìn ó gbiná láyé rẹ̀. Ó màmá mú kẹ́lòmíì lọ pokùnso. Nígbà tó bá di wípé àwọn tó mọ́ fún tẹ́lẹ̀ òun gan ti wá ń tọrọ lọ́wọ́ wọn. Ó lè lọ parẹ́ dànù. A ní kí gbogbo ohun tó rùn kò tán. Lórí kàkà kí ilẹ̀ òkú ilẹ̀ àṣà. Ẹ sì mọ̀ pé ẹlòmíì ó ní ikú yájẹ̀sìn lọ. Abalọ pokùnso. Ẹwọ ẹni tó so rẹ̀ mọ́ nú sílí fan. Nínú pálù ara rẹ̀. Kí ló dé tẹ́lẹ̀ fi parẹ́ ẹ̀ báyìí? Ogun ni nígbà tí mo wípé ẹ̀sìn ti dé. Ó wá ní ikú kú yájẹ̀sìn lọ. Òun kẹ̀. Ẹlòmíì ní sin tó ń dé bá a ti ń bà lọ́kàn jẹ́. Ṣé mo lè sọ? Ìyàwó rẹ̀ tó fowó fẹ́ tí mo ń bọ́ tẹ́lẹ̀. Ìyàwó ẹ̀ tí wá dẹ ti ń bọ̀. Obìnrin ò dẹ̀ kí ń bọ̀ yàn gbé. Yóò yí ọ̀rọ̀ lára wa. Téèyàn bá fẹ́ kan àbùkù láyé. Ẹ jẹ́ kóbìnrin máa bọ̀ yín. Ẹ má fún ní kankan. O sí oúnjẹ jẹ. Tí ọwọ́ ẹ méjèèjì. Obìnrin bú ẹ. Kúkú lọ kú sórí òkè. Na owó ẹ sókè wá. Ibi tó le dé. Tó bá ti fún ẹ lóúnjẹ tán. Tó fún ẹ lóúnjẹ tán. Tó wá gẹ́gẹ́ bí ọkọ. Pé jẹ́ ń bọ́ ṣeré. Jẹ́ ń bọ́ ṣeré. O wá fẹ́ o ti sáré bọ́ sókòtò. O fẹ́ gorí ìyàwó ẹ. A ní ta máa rí ọ sínú mi. Sáà ṣe mí jẹ́jẹ́. Wọ́n fagidi tálíkà bá tó. Na wọ́n sókè. Arọkùnrin yà kọ́kọ́ lọlẹ̀. A ní ọyá wa ṣe tó ṣe. Alára kan ti kú. A ní òṣè ní mọ́ kú. Olórí kíkú. Na wọ́n sókè wà yìí. Kọ́kùnrin yẹn tó wà lọ jẹ́ tí mo dán rí. Na wọ́n sókè. Mo pálàṣẹ. O ò ní ṣerú ọmọ ìyá ẹ̀. Ní lórúkọ ṣe. O ní ṣerú fámìlì ẹ. Mi ò mọ̀ bóyá òbílì fẹ̀. O ní padà máa tọrọ jẹ lọ́wọ́ ìyàwó. O ní ságbe lọ́wọ́ ọ̀rẹ́ rẹ. Ọwọ́ adánipadà ṣàìdá. Èèyàn tó bá lè sàmì ọwọ́ yẹn jáde lára. Mo lè wá bá anybody tí ò bá sàmì jà. Na wọ́n sókè. A kàn sún mẹ́ ẹ. Ká ní o jẹ́ bí fámìlì mi ni. Mo lè fún ẹ nípa. Na wọ́n sókè. O mọ̀ pé ogun tí mo ń pèlè lórí ogun tó wà ń gbòòrò ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ogun tí mo mú kéèyàn padà lọ bá ẹni téèyàn ti yá lówó rí. Ẹ pé ọwọ́ ẹni ti mọ yáwó tẹ́lẹ̀. ko wa ni amori yin ko ni mo wa yawo ni ko ni so mo pe emi mo ma ran lowo nigba temi nje eyan nigba ta ye yin ye mi so mo pe mo ma sanu e temi lo de yi ma gbojuko lara mi ira mi lowo o wa kan se fun mi o ogun ni na wo esoke ibi o ti bo won ri o ni toro debe
1: ha mi ri ha mi ha mi ri
0: ko eni to ti bori o ni toro lowo e
1: ha mi ha mi ha mi ri ko jesu
0: oruko anti ati eri
2: oruko mi ni Maryam ti erin mi ni wipe igba ta ko si arugbojo
0: ta si arugbojo yi
2: be ni sa mo wa wa jokeji ni mo to wa ijo saturday mo wa wa bayin ni bi moto nbe yen mo wa salaye wipe mi atoko mi nja pe o ti fe pe odun kan e wa gbo
0: tele yan atoko yin ti nja ko ti podun kan bayi
2: be ni sa
0: ti o de niyanju
2: be ni sa
0: mo wa ro won yo njo yen
2: be ni mo lo si le o pe gbogbo family ni an ba mi jale ba si gbowo le mi le pray fun mi e wa ni kin gba we kan pe kin si se sara 100 naira
0: pe ko se tori anu kin se sara itori anu ni mo ni ko fáwọn aláìní
2: bẹẹni bí mo ṣe wá fẹ fún alákọ̀ọ́kọ́ ó ti kọ́kọ́ ó kọ́kọ́ ń lọ ó kàn sí padà wà nú ó kàn gbà lọ́wọ́ mi ó ní àdúrà rí ó gbà ó mo láàmì ó ẹlẹ́ẹ̀kẹta bí mo ṣe débi ẹlẹ́ẹ̀kẹta báyìí kò tí ẹ gbà lọ́wọ́ mi rárá ó kàn ń lọ ni mo wá ní wọ ọlọ́run kí mo fẹ́ ṣe mo sì gba àwẹ̀ ìjọ náà bí mo ṣe ń lọ nù
0: bá
2: ní mo ti gba inú agbolé ibòmí pé kí n tún lọ wá ìmí bí mo ṣe rí tó tún padà yọ
0: lẹ́ni tí ò gbá yẹn
2: mo ẹ gba mo fún yín pé kẹ́ ẹ fi ra nǹkan ni wọ́n bá gbà wọ́n bá ní ó ṣe o àdúrà rẹ ó gbà lẹ́yìn ìgbà tó fẹ́lẹ̀ mo wá
0: lọ sí
2: ọkọ̀ mi wà lẹ́yìn ìgbà náà mo wá padà lọ sí ọ̀dọ́ mọ́ èmi àti orí fóònù ti ń sun ẹkún ní orí fóònù
0: ta ni sun
2: kókiri
0: ọkọ̀ mi ti ń lẹ́rìí tẹ́ ti dàfọ̀dún kan tí gbogbo fámìlì ti yanjú ẹ̀ tì tí mo gbọ́wọ́ yọ ń bí tí mo ní yóò wà bẹ́ẹ̀
2: bẹ́ẹ̀ni mo bá ní àwọn fámìlì ẹ̀ ń kọ́ ló bá ní kí wọ́n fi yẹn lẹ̀ orí pé sọ wọn afẹ́ bá mi kọ ìyàwó ni
0: ó ní àwọn fámìlì rẹ̀ kọ́ ó ní kò gbàgbé nípa fámìlì tó
2: ní kí n gbàgbé
0: olóhùn fi ọgbẹ́
2: olóhùn fẹ̀mí o
0: nígbà sunkún
2: sunkún lórí
0: fóònù se bo wa ni bayi se ti n fẹra yin pada
2: bẹẹni a ti fẹra pada
0: se gbogbo ẹ ti n lọ wọnú ara wọn jésù náà bọ lorogo wọn ti n se gbogbo ẹ gan o mọ ra àánú gbà sí o ò ní dààmú mọ ẹyin ẹyẹ náwó sókè mo fẹ tún nǹkan ṣe láyé ẹ gbogbo ẹyin tí nǹkan ti dààmú láyé yín ó yẹ kọ́ lọ tú gbogbo ẹ tó ẹ fún mi lẹ́nìkan tó máa ń sàmí tọkàntọkàn ayé ò ní pa kádàrá rẹ dà
1: ní lórúkọ jésù
0: àpadà sáìdá kò ní bá ọ
1: ní lórúkọ jésù
0: tí ọwọ́ ẹ méjèèjì nínú báìbù nínú psalm 1 ó ní ìbùkún ní fún ọkùnrin náà tí kò rí ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti tí kò dúró ní ibùjókòó àwọn ẹlẹ́sẹ̀ nínú ẹ̀mí ẹni tí ẹ̀tàn kò sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíbélì tó wá ṣàlàyé wípé ó ní yóò dàbí igi tí a gbìn sí etí pa odò tó ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ ewé rẹ̀ kì yóò rẹ̀ àti ohunkóhun tó bá ṣe ni yóò máa ṣe déédéé tẹ owó ẹsìn mi agbára ṣe déédéé mo fẹ́ gbé sí ọlá agbára tí mú kéèyàn máa rówó lójoojúmọ́ agbára tí mú kéèyàn máa rí ṣe ẹ jẹ́ sọ fún ẹ tó bá fẹ́ máa bá ìgbà mu mé sọ pé ò ń rówó òun tó ra ṣe wàá máa bá ìgbà mu tẹ owó ẹ méjèèjì mo pa á láṣẹ ogun ọlọ́run máa bù ẹ́ níbi tó bá wà
1: ní lórúkọ jésù
0: tí ọwọ́ ẹ méjèèjì náwó ẹ sókè ìwọ tó bá nídìí èèyàn lálá tó máa tètè fà í sókè ọ máa rán ṣe lẹ́nu sàmí dáná
1: ní lórúkọ jésù.
0: You will not live your life for anybody, but you will live for glory in the name of Jesus. O ní fàyè ẹsẹ̀rú ọmọ ẹnìkejì.
3: Ìlọrin olúwa bá mi sọ̀rọ̀ ìrẹ́dẹ̀ jáde kílálẹ̀ láti jọ́ta ti bẹ̀rẹ̀ ìlọrin yìí a ò tí ì gbára olúwa nínú ilé olúwa yìí rí ìrànwá jáde pé gẹ́gẹ́ bí bíbélì ti sọ wípé ẹnikẹ́ni tí kò bá gbára olúwa tí ò mu nínú ẹ̀jẹ̀ jésù pé kì yóò dé ilé ológo gbogbo ènìyàn a ó gba ìgbàrá olúwa ní ọjọ́ friday ọ̀sẹ̀ yìí nínú program tọ̀sẹ̀ tí ó gbóná gan ẹ lọ prepare ọ̀sẹ̀ tuntun yìí lápàdé láàárọ̀ friday a ó bẹ̀rẹ̀ sí pín ìgbàrá olúwa fún gbogbo ènìyàn ẹ máa tọrọ ìdáríjì ẹ̀sẹ̀ yín kalẹ̀ ẹyin ti e ba ile mu eje Jesu ohun ninu igba Oluwa ta o se only communion gbogbo aisan to ba ba lara yin dede ni yo floss e jade to ba ba fun jeogun ati ni lara toju aye atoju ala gbogbo e ni yo ti jade oru egun iranjiran ati ajogun bepe ati ogun te jogun ba te mo bo se je afike je Jesu koja lo sibe a n gba only communion laaro friday yen ba se sere gbogbo eniyan eyen ti mo pray kale ke mo fi okan yin fun olugbala ke si mo jewo oluwa gbe oluwa ti olugbala yi kale tori ta ba ile pade a o sanu fun o gbogbo eyan pata la mo fun ni only communion yen pata pata everybody ewa won ti o tun sele te ba ti nbo e mu abo ijeun ti yin lowo tori abo yen oluwa ni kin ba pray si e wa lo fi jeun mi te ba dele eyin o ma rugbo ojo e gbodo rin ninu inira mo ori olori oni ku ere se re lo igba to fe nisimi won ni fa isan powder nu ta lo fe ro na bayo ta lo fe ri ran olorun ta lo fe ki oluwa sise nu omi ara tejeun ta mi o fe wa bo se wa mo o fe ki won tu ago atemi to nse kogo to si gba ira pada aro friday ni o sele ni kilanko junction of a garage to ba ti de kilanko yen bere pe church arugbo jolo lo bi wa de juwe fun o agbe lati ago mejo abo nijo friday a de gbe wa ago mejo san gerege cancel ni o de tun wa gbogbo eniyan a gba only communion lojo friday

0: òkè tí dẹ́rù bá àwọn òkè kéékèèké tún gbé bó ṣe máa ń ṣe dé o.
1: nínú ìjọ light of service bible church
0: tó wà ní zone
1: eight lẹ́yìn capital hotel
0: òṣogbo
1: bí ìpàdé wọn ṣe ń lọ rẹ o.
0: agogo méje àbò wúrọ̀
1: nìsín ọjọ́ ìsinmi
0: bákan náà
1: ní gbogbo aago mẹ́sàn-án àárọ̀ gbogbo ọjọ́ tuesday
0: ní wákàtí ìṣẹ́gun
1: àti cancel fún gbogbo ènìyàn
0: parí gbogbo rẹ̀
1: ní gbogbo ọjọ́ friday
0: làwọn máa pàdé ọlọ́run bàbá bò báyọ̀
1: lórí òkè glorification monday
0: tó wà lẹ́gbẹ̀ẹ́ coca
1: lẹ́yìn school of science
0: nílùú ìkírun
1: ní gbogbo aago mẹ́sàn-án òwúrọ̀
0: sí méjìlá ọ̀sán
1: pẹ̀lú ikọ̀ olódùmarè
0: prophet and evangelist doctor
1: olúwarẹ̀ mílẹ́kùn ajíbọ́dẹ bàbá bò báyọ̀
0: fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé
1: ẹ lè pé bàbá bò báyọ̀
0: sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn
1: 08093930889
0: ẹ wá olúwa nígbà tí ẹ lè rí
1: ẹ pè é
0: gbà tọ́rọ̀ bàbá bò báyọ̀ ń bẹ nítòsí ẹ.
2: ó ṣe ń lọ́pọ̀lọpọ̀ ó ṣe lọ́pọ̀lọpọ̀ o lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìṣàn omi kò borí ọ̀wà ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ láti ọjọ́ àkọ́kọ́ nínú ọdún yìí láti january 1 tí ọlọ́run fún èmi àti inú orí ọ̀fẹ́ láti lóṣù àkọ́kọ́ oṣù kejì oṣù kẹta oṣù kẹrin bí oṣù kẹsàn-án gbáko ọlọ́run tún wá fún wa lórí ọ̀fẹ́ láti tún wọnú oṣù kẹwàá mo fẹ́ kó o pariwo hallelujah nínú ilé nítorí pé ọlọ́run kú ọyọ ọlọ́run komi yọ tí mo dẹ̀ gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ ètò yìí ní àsálẹ̀ òní pátá níwọ̀n bá tó kù tí òun ọdún yìí ó wọ̀ ó kú oṣù mẹ́ta péré àti èmi àti ilé rẹ̀ a ò ní bó òun ọdún yìí wọ̀ lórúkọ jésù. Bàbá ọlọ́run náà ló ń bẹ lórí afẹ́fẹ́ lọ́wọ́ prophet olúwarẹ̀mílẹ́kùn ajíbọ́dẹ tí gbogbo èèyàn mọ̀ sí bàbá òfayọ ìwọ tó fẹ́ òfayọ fọwọ́ wáyà nù lé pé èmi ó fò fayọ sọ pé wọn bá tó kù tọdún yóò parí èmi ó fò fayọ bó dẹ ti wé yẹn wàá fò fayọ lórúkọ jésù gbogbo àwaraàlú ìkínú àti agbègbè rẹ ní friday yìí ní agogo mẹsàn-án àwaraàlú ìkínú èkó ìndé lọ wà ní ìràgbìjì lọ wà ní agogo mẹsàn-án sí agogo méjìlá lẹyìn school of science ìnìpàdé yóò ti wáyé lẹgbẹẹ coca secondary school gbìyànjú kò tètè débẹ nítorí pé abẹ bó tilẹ̀ kó rí ò ní mọ̀fọ́ lóṣù yìí lórúkọ jésù gbogbo àwọn aráàlú ẹdẹ pátápátá gbogbo wẹ́ẹ̀sẹ̀ kejì láńgẹ́lẹ́ olúwa máa ń rú mi nílùú ẹdẹ ní agogo mẹ́ta ọ̀sán sí agogo méje ní adé tóótọ̀ street ìdẹ́ra hall ní ọ̀bádá gbìyànjú láti darapapọ̀ mọ́ wa ní second wednesday nínú oṣù tá a wà yìí ẹ máa múra lẹ̀ gbogbo wa ló ṣogbo gbogbo ọjọ́ tuesday pátá iná angel olúwa máa ń rú mi lẹ́yìn capital hotel ní inú ilé ìjọsìn wa tó wà ní ìlú òṣogbo níbi light of salvation bible church fòfayọ cathedral ní agogo mẹ́sàn-án àárọ̀ sí agogo méjìlá ọ̀sán ní gbogbo ọjọ́ tuesday pátápátá ọjọ́ ìṣẹ́gun ni ọlọ́run wọn ṣẹ́gun fún ọ lórúkọ jésù bàbá ẹ kọ́ bá mi kí o gbélé náà sá. mo ti di àṣẹ́gun mo ti di àṣẹ́gun nínú olúwa.

0: ilé kí lọkọ
1: mọ́tò kí ló ra àwọn tí wọ́n fẹ́ dẹrù ayọ̀ rẹ nù gbogbo èèyàn ẹgbẹ́ ọwọ́ sókè lálẹ́ yìí ẹni tí ń ṣe ìlara àyànmọ́ ògo rẹ tó ló ẹrù ayọ̀ rẹ lòún fẹ́ dànù ọ̀rọ̀ jáde lálẹ́ olúwa yóò dojú ẹ̀
0: bó amen gbọ́mísà
1: gbọ́mímà ohun tó ọ̀kà kó yẹ àwọn kan bínú torí ẹ ìbámu ṣe pé olúwa tó wà pẹ̀lú ẹ wọ́n fẹ́ da ilé ayọ̀ rẹ nù wọ́n fẹ́ da ẹrù ayọ̀ rẹ nù ọlọ́wọ́ kaba kaba tó ọwọ́ yẹn tí ọ̀jọ̀wọ́ lójú yẹn àwọn kan bínú torí ẹ ọ̀tún wá fi gòsójú àwọn kan wà tínú ń bí
2: bẹ́ẹ̀ni
1: tó ti ká wọn lápá bẹ́ẹ̀ yẹn ẹwà ọlọ́run ayé rẹ ń bí àwọn ọ̀tá rẹ nínú
2: bẹ́ẹ̀ni
1: wọ́n lọ sí bàbá ṣe mọ́lẹ́jì ara rẹ ìbámu ṣe pé olúwa tó wà pẹ̀lú rẹ ìdí nìyí màmá wọn fọlọ́run yìí lẹ̀ àǹtí ọgbọ́dọ̀ súnmọ́ ọlọ́run kó kún fún àdúrà torí pé àwọn paná ògo wọn súnmọ́ ọ mi ò dẹ́rùbọ̀ sà mi ò dẹ́rùbọ̀ ọmọ àdúrà ni ọgbà ọlọ́run ni ọwọ́ àkàn kó lè bá borí ogun ayé.
0: Yes.
2: Ìbámu ṣe pé olúwa tí ó ti wà ní tiwa. Nígbà tí àwọn ènìyàn dúró sí wa.
1: Nígbà táwọn èèyàn dúró sí pé ẹjá máa wo ibi tí ọba dé ẹjá máa wo ibi tí ọba já ẹjá máa wo bí ó ṣe ṣe ẹjá máa wo bí ó ṣe rọ́nà rẹ̀ gbà ńgbọ́ ọ̀tọ̀ ma tọ́ yáwó tìbí tọ́ yáwó tọ̀hún tí wọ́n wá fẹ́ kọ́ jẹ ìrẹ́ ọmọ tí wọ́n fẹ́ kọ́ jẹ ǹjẹ́ ọmọ tí wọ́n fẹ́ kọ́ rọ́nà àbáyọ. Ìbámu ṣe pé ọlọ́run ọlọ́run yẹn ọwọ́ àǹkárá ó dòwò lára
2: wọ́n lọ sí
1: otubagbowó inú ń bí wọn ìbámu ṣe pé ọlọ́run tó wà pẹ̀lú rẹ ọlọ́run ni ò jẹ́ kí èrò ọ̀tá ọ̀sẹ̀lẹ̀ olórí ọ̀tá ò fẹ́ kó débi tó ń lọ wọ́n fẹ́ dẹrù ayọ̀ rẹ nù ni wọ́n fẹ́ dẹrù ọlá rẹ nù ni ṣùgbọ́n ọlọ́run ò ní gbà fún wọn. Yes.
2: Nígbà náà ni wọn bá gbé wàmí láàyè.
1: Nígbà náà ni wọn ọba gbé ọwọ́ àdẹ ń wòran oní àlátọ́ ọláhàn kan wà lásán ni oní ntọ́sẹlẹ̀ sí ọ̀n lásán ni ó dé sọ́ọ̀bù ẹ ọba àwọn àpẹẹrẹ tí ò yẹ kó farahàn ń bẹ ó dẹ̀ ń wòran ẹ nìran sàmà ó dẹ̀ wá wòlú yẹ kẹ̀kẹ́ ìjọ képo ọlọ́run ó ní láti jẹ́ alágbára ẹnu olúwa ogun láyé agbára ọ̀rọ̀ nìkan la fi lè borí ẹ. Yes.
2: nígbà tí ìbínú wọn rú sí wa. nígbà náà ni omi wọn ni bá borí wa mọ́lẹ̀.
1: Yes.
2: sísan omi bá ti borí ọkàn wa.
1: Yes.
2: nígbà náà ni agbéraga omi bá borí ọkàn wa.
1: Yes.
2: olùbùkún ni olúwa.
1: olùbùkún ni olúwa.
2: tí kò fi wá fún wọn bí ohun ọdẹ fún eyín
1: wọn. Yes.
2: ọkàn wa yọ. jáde kúrò nínú okùn apẹyẹ.
1: gbogbo èèyàn gbé ọwọ́ sókè kẹ́ tó tẹ̀lé. ẹ gbàdúrà yìí nínú ilé. Olúwa fà mí jáde nínú àhámọ́ tí mo wà.
2: Olúwa fà mí jáde nínú àhámọ́ tí mo wà.
1: Ẹ fà mí jáde.
2: Olúwa fà mí jáde.
1: Ẹ fà wọn ọmọ mi jáde.
2: Ẹ fà wọn ọmọ mi jáde.
1: Olúwa fà mí yọ.
2: Olúwa fà mí jáde.
1: Jẹ́ ìmọ́lẹ̀ mi ó tán.
2: Jẹ́ ìmọ́lẹ̀ mi ó tán Olúwa.
1: Ìràwọ̀ mi kò tán.
2: Ìràwọ̀ mi jọ tán Olúwa.
1: Yes.
2: Ọkàn wa yọ jáde.
1: Ọkàn wa yọ jáde
2: bí okùn
1: apẹyẹ. Okùn já.
2: Okùn
1: àwa sì yọ. Okùn já àwa
2: yọ.
1: Ọlọ́run ló já okùn ayé. Jáde ọmọ mi. Wọn ò fẹ́ kí sẹ̀rẹ̀ ọ tẹ̀síwájú mọ́ wọn ò fẹ́ ká yọ ọ farahàn lórí ayé àwọn ọmọ rẹ mọ́ wọn fẹ́ ba ohun rere jẹ́ máa lọ́wọ́ ohun tó ń fún ọ láyọ̀ yẹn fẹ́ dàrú máa lọ́wọ́ tí ì bá ṣe pé ọlọ́run tó já okùn ayé lára rẹ ìdí ni ẹ tí mo fi ní kó jájọ gbàdúrà lẹ́yìn ètò yìí nítorúwa bá ní sọ fún ọ ní sọ fún ọ àwọn èèyàn ọmọ bàbá fayọ kó rẹ̀ já pàdé níbi àdúrà níjọ Friday yìí jájọ gbàdúrà mẹ́ kájọ képe tó lè gbà wá ó ní okùn já ó ní àwa sì yọ ìrànlọ́wọ́ wa ń bẹ lọ́wọ́ ọlọ́run tó dá ọ̀run àtayé. Yes.
2: ọkàn wa yọ jáde bí ẹyẹ jáde kúrò nínú okùn apẹyẹ.
1: Yes.
2: okùn já.
1: Yes.
2: àwa sì yọ.
1: Yes.
2: ìrànlọ́wọ́ ń bẹ ní orúkọ olúwa.
1: Yes.
2: tó dá ọ̀run àtayé.
1: Pray the Lord.
2: Hallelujah.
1: sọ̀rọ̀ kó ń lọ gbẹ́kẹ̀lé tó lè mú ọ borí ogun kí ló tó fọlọ́run sí gbẹ́kẹ̀lé rẹ̀ tọba lọ fọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ ogun òkùnkùn ní borí ẹ you need God in your journey you need God in your way without God you can't do it.
2: Yes.
1: we are living among wicked people.
2: Yes.
1: those people that envy in your life wọn kàn máa wọ inú ọdẹ máa bí ọ wọn kàn wọ ọmọ rẹ inú ọdẹ máa bí ọ pé ṣé wọn náà ló bí lágbájá yìí bẹẹ ni ṣé lágbájá ló ní ilé yìí ṣé táwọn àdògùn ló ní ṣọ́ọ̀bù yìí ṣé ìyá alágbájá lẹ lónìí ṣọ́ọ̀bù yìí wọn á dẹ̀ fẹ́ rún iṣẹ́ yẹn mọ́ ọ lọ́wọ́ ọdẹ ń wòran màmá àdúrà ní ọgbà fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ kó lè bá bọ́ lọ́wọ́ ogun ayé.
2: ọkàn
1: ènìyàn burú jáì ta ló lè mọ àwọn tí wọn ń kí ọ ìyẹn tí wọn rẹ̀ ní sí ọ wọn ò fẹ́ ìgbédìde rẹ wọn ò fẹ́ ìṣelógo rẹ inu ayo re nbi wa bi won se so gba re dogbon ni won wa sugbon olorun o ni gba adua ni o gba kire to fa adua se re mama fi olorun se olugbeja re yo ja fun o eru o si ba o mo so no program ga pe you need to have your own prophet
3: yes
1: kire to wo ra eni na o lori oke to nlo o ni program to tin gba adua ah ko dara o o ni na si olorun to fi oro aye re lo to je iran si olorun to to ke sa won sakaba je o te jo gba adua ko da aye ile ogun laye olorun ni ko wa ko mo ko gbaye baba bori re olorun ni ko wa kan ko le bori ogun ata bi okun oba jani ti won oba yo kini sele fe ma wi nigba ti agbera gan omi to dide
3: yes
1: nigba ti riru omi de okun ja awa si yo a jo gbadura lale yo e ja ko so le gbadura yi e gbe owo yin soke ninu ile ma se bi a pe o wa ninu emi pelu mi mo pase ni oruko jesu ki okun aye jalara
3: amen
1: ma so mi bo ti so pe
3: okun aye o
1: to di agwara mi
3: mole to di agwara mi mole
1: ti agwara mi o se ri bo se
3: ko di mo mi se dede mo
1: you know jalara
3: jalara mi
1: okun aye o to dey se mi mole
3: se mi mole
1: si o je ran na abayo mo
3: ina oluwa
1: jalara
3: mi
1: okun to di omo mi
3: okun to di omo mi
1: si aye re o fi ri bo se akori mo
3: ina oluwa o
1: jalara
3: mi
1: okun to di oko mi
3: okun to di oko mi
1: to di aya mi
3: ti
1: se re o fi fo mo
3: oluwa o
1: fi na ja okun okoko to de mi mole
3: to
1: ni mi o ni ri jina to ni se mi o ni
3: dide
1: ina
3: o
1: jalara
3: mi
1: o da mi loju pe o ni eri
3: amen
1: okun yen ma ja
3: mi
1: ide yen ma ja ide aisan ide airo lore ide arala anu ide ipanju o jalara
3: mi
1: aye re o soro gboro
3: amen
1: o kan re o bale
3: amen
1: nkan kan mo fe ko se lale yi gbogbo en te ma gbo proposal mu baba fofa yo mo fe ko sa offering lale lati gbe ise ran se laruge Olorun ipe mi yo si gbe olaruge.
3: Amen.
1: O pe lo sa si 70 78 48 32 72 78 45 72 72 70 78 45 72 72 O pe mi niye oruko mi lo ba nbe Oluremi Ajibode to ba ti se send the message to me tabi ko pe mi ke n gbadura fun olorun ipe ori oke yi yo gbadura fun o ni mai ni ma gbo mi a jo gbadura tai number ti mo pe jade o na ni whatsapp me je n pe ti mo busy to ba ti ri mi pe mi wole send the message si whatsapp ma da olorun
3: 080 0 9 3 0 9 3 0 8 8 9 0 8 0 0 8 0 3 3 3 3 9 3 0 9 3 0 8 8 9 0 8 0 0 8 0 3 3 3 9 3 0 9 3 0 8 8 9 0 8 0 0 8 0 3 3 3 3 9 3 0 9 3 0 8 8 9 8 8 9
1: ni awolesun mo pani ase ilekun ayo si fun o ara ko ma tu o wa fofa yo
4: agbara jesu labira o
5: mo le ogun aye
6: Hey! Akoko to ni won fopin si isoro to n ba ifira loke pe nibi pade adura to ma n waye ni gbogbo sunday keta ninu osu eyi ta so po charity sunday fifuni nile ijosin light of salvation bible church oku erin ilorin ti olujo re wa nilu osogbo un labese iranse baba woli ni prophet remi ajibode baba fofayo akori pade adura ni oluwa fi opin si iya mi put an end to my suffering owo oluwa kokuru lati gba ni ohun bi baba woli ba tin fadura jagun segun ninu aye awon eniyan ni fifuni charity na o ma tele igbala iwosan itusile iselogo ati meriri ise iyanu oni gbeyin